0: ilé ń yàbọ̀ díẹ̀ díẹ̀ ẹ̀jẹ̀ mọ́ lọlé
1: ẹ̀dá kan mọ́ wọn àkúnlẹ̀yàn àkúnlẹ̀yàn ní ìṣàlàṣẹ́
0: yìí wọ́n lẹ́nìkan yìí jẹ́

0: Lagili.
1: 96.7 FM. Oga Ayo.
2: On lockdown. Well, here's a DJ.

0: kọdá ayé a ṣẹ̀dá ọ̀run wọ́wọ́ ọba tí ń wọ́re wálé ayé arúgbó ọjọ́ o a ṣẹ̀dá amẹ̀dá awẹ̀dá gìnìún ẹ̀yà júdà ọba lálà funfun arínúròde olùmọ̀ràn ọkàn ẹlẹ́yinjú iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn àtọ́bájáyé o ọba tó pọ̀ nígbà àti agbára àbètí lùkára wọn bí àjèrè ọba tó fìdí ayé sọlẹ̀ sórí omi ni àìkú àìrí àìdíbàjẹ́ ọba tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù ọba lánàá ọba lónìí ọba ní ìdá ọ̀la ọba lọ́jọ́ gbogbo ọba títí ń bẹ kí bẹ̀bẹ̀ ó tó máa ń bẹ ọba tanyanyan káàkiri ayé ni ẹrù jẹjẹ létí òkun pupa ẹkùn ọkọ fáráò a sọ̀rọ̀ máta ṣe òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọba àkàtà kìkìkìtà ò lè kìtọ́ ni olórúkọ ńlá ni olórúkọ rẹpẹtẹ òkè kan gàgàrà òkè kan kàbìtì òkè kan bíi tí ń ka sátani láyà.
1: bẹ́ẹ̀ bá sẹ̀n lórí ọ̀fẹ́ àti jí ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bá jọ wà láàrin àwọn ẹ̀dá àlàyé ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹjá jọ yìn fún un tó jẹ́ ẹjá jọ yìn fọwọ́ bíbí agbára rẹ̀ ẹjá jọ yìn fún un tí ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹjá yìn fún un tó ti ṣe sẹ́yìn ẹjá fún un lóúnjẹ rẹ o ẹjá yìn fún un tó tún máa ṣe síwájú àti síwájú sí gbogbo kan ipò kí ipò tẹ́ ẹ̀ bá wà ẹjá jọ yìn láàárọ̀ ìpọ́lọ́run ṣeun agbára wa ò gbé ohunkóhun ipá wa ò sì ká ohunkóhun orí ọ̀fẹ́ rẹ̀ nìkan ṣoṣo lóde èmi àti yín mú mo kí yín ẹ kú ojúmọ́. Lágẹ̀lú ni wọ́n ń pè bí 96.7 FM òkè gajòkè ilé funfun bá láfẹ́lẹ̀ lẹ́lẹ́ ìbàdàn. Ìrìn àjò ẹ̀mí náà lè tò. Mo kí yín olókọ̀ ìgbìmọ̀ olùdásílẹ̀ mo kí yín lókọ̀ ìgbìmọ̀ aláṣẹ mo kí yín lókọ̀ ìgbìmọ̀ olùṣàkóso. Ilé funfun báláwo ni wọ́n ń pè bí fẹ́lẹ̀ lẹ́lẹ́ ìbàdàn. Báyìí bá gbà yín báyìí ọba háyín ẹ foríbalẹ̀ fún ẹ sọ pé ó ṣeun. Ẹ kí ẹ kọrin kan láti inú ọkàn yín láti fi dúpẹ́ lọ́wọ́ ẹ. Ọ̀fẹ́ àti máa gbọ́ mi láàárọ̀ ìbẹ́ náà lẹ̀ láǹfààní àti máa rí mi wò kété lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. Bàbá wa Ọládélé Sunday mú ìwà mo kí yẹ kojúmọ́. Alàgbà Fatai Abídèmí bámi yóò ti yẹ yín láti Yẹ́ni Fatai Alénibọ́ láti lò sẹ́yìn. My wonderful and brave sister Oladele Bukola ni Ade Oladele mo kiyan ko ojuma Aje ma kiyin loko looto eto yi ajirere obirin ninu oro titi layo Akinsola JP mama wole inu kiyin loko ga mi ta jo wa lenu se laaro yi Oluwa ni Sola re o gospel

0: submate o tu pari boluwa ti nbe ti ebi re nbe ire gbogbo o wonu ile yin tike tike alode ogo ti nfogo ke wa lojo gbogbo alode ewura ti kura de wa lori afojoju ma se ri lore ogborogboro olodumare oba mi alabalubu omi o adupe lori omo gbogbo ile pari oluwa ise ore jije ati mimu ore iseju iseju yi o
1: oluwa
0: ise ta jogbe sajo
1: oluwa
0: ise ti nbe laye pariwo go go go go boju je pari baba labi amo yin wole pelu emi ope ta ba ni kankara oluwa ile asu ile amo mama ti ngba mi nile won na mo po lorun se olore ope la fa fe ni da o won ni yin yin ni ka ni o se mi Psalm 99 verse 5
2: ege oluwa olorun wa ga
0: yes
2: ifori balẹ ni bi akoti ti sele
0: gbogbo ni ti nbe laye leni e fori balẹ fun ni gbogbo ile ka pariwo ka binu mi ma si ame eleyo ju anu yo ro sori iwa tomo re o ju se pere olorun yo faye gbo ni biti le ti lora ako ninu re ma dide ni pari osu yi ri pa eleyo ni toro ni pari osu yi o ni faragbaru we lori omo bo ju se pari o ni gbojini gindi lori omo re bo ju se pari yi o ni kekeje lori omo re ni pari osu yi eyin omo lu leyi da ire te sonu latodo olore o ye gba o dindi afali te sonu nu leyo ye gba pada omo alayo re lo koje koni ba ninu je omo alayo re ma munu re dun bi Isaac omo re oni bo loju je bi Judas oju kokoro koni ko ba mo re bi Giasi ase ma se koni wo omo re lewu bi Ruben ma fori ti lori omo yen loruko Jesu ma ja si ope oro omo re yi de si ma ja sayo eri oro omo re yi ma la ilu ja gbogbo majamu ti o je ko mo munu re do ya jade jade jade omo re oni soju lowo ogonu lórí ọmọ tó yẹ kó máa fún ẹlẹyọ ò ní fowó ra àlàáfíà kò bábà mi ṣàmì eléyìí lórúkọ jésù ò ní sanwó kó tó rí ọmọ rẹ ayé ò ní dúnadúrà ọmọ aláyọ rẹ o èso ayọ rẹ tó yẹ kó máa mú dùnú wá lórúkọ jésù kò ní ṣàgbé jẹun èso ayọ rẹ tí ń jẹ ọmọ rẹ kò ní tọrọ délé olódì ọmọ rẹ tí ń jẹ èso rẹ kò ní sojú lówó àyanu gbogbo eléyìí èso ayọ rẹ yẹn kò ní sojú lówó ọkọnu èso ayọ rẹ tí ń ṣe ọmọ rẹ kò ní fi ọkọ ṣe boyfriend gbogbo eléyìí kò ṣàmì eléyìí yóò yá ò ní sọkọnù ò ní sọ ayanu ò ní sọ àkọ́bí rẹ nù iṣẹ́ ò ní bọ́ lọ́wọ́ yín ò bọ̀dá ẹ ò ní rógbó alọ́nilọ́wọ́ gbà wọn ní díyelé ọmọ rẹ nínú gbọ́ àgìjì ọmọ rẹ ò ní sọ ọgọ́nù sílé àwọn pẹ́yẹpẹ́yẹ ayé ò ní fipọ̀ máa láta sọ ẹsọ ẹgbọ́kọ lọ́wọ́ rẹ o ọlọ́run abọ́gẹ́sẹ́ni yóò dáàbò bo àwọn ọmọ rẹ níbikíbi tí wọ́n bá lọ ní àgbáyé ìlú tó wà yẹn sàmí o lórúkọ Jésù ó yà kò ní di ahoro adijú mọ́rí ṣe bí kò ní fọmọ dá ọlọ́rọ̀ o ọ̀dájú ènìyàn kò ní rí sí ọmọ rẹ o wọ́n sàmí eléyìí ibi tí ọmọ rẹ ti ń kọ̀wé yẹn lórúkọ Jésù àbọ̀ ọlọ́run kò dájú lórí rẹ̀ gbogbo ènìyàn ni kò sàmí kó káwọ́ méjì sókè lórúkọ yẹn wọn ní sí ọmọ rẹ wọnú gbọ́ àgìjì gbogbo ìlú tẹ́ ti ń gbọ́ mi àbọ̀ ọlọ́run kò yí ìlú yín po àṣàrò láyé fi gbogbo èso ayé ò ní gbogbo ọmọ rẹ lọ àìmọ́jú kúrò lára obìnrin ló gbogbo sáfẹ́ ayé ò ní gbogbo àkọ́bí rẹ yìí lọ o ògo ìwọ àtọmọ rẹ ó yá kó wà secured wàá bá oúnjẹ ọmọ rẹ níbi tó gbé sí o má jẹ̀mú tó yọ àké nínú odò lórúkọ Jésù yóò ṣàwárí ògo ọmọ rẹ apple lásán ló jẹ́ kí màmá ifá so ògonu àló ò ní so ògonu tọmọtọmọ ọmọ rẹ ò ní rẹ́là rẹ̀ sínú agbára gbúlú omi màmá sàmí o ò ní sọ dídí ọmọ nù ọmọ rẹ ò ní di sáà láàrin àwọn tí ìyà ń jẹ láyé ò ní fi léèsì yí ọmọ sí kòtò ò ní rógun ọ̀jẹun ọ̀fẹ́ láàjì ayé ọmọ rẹ jáde kúrò láàrin àwọn tafàtafà ẹ sàmí eléyìí ọmọ rẹ máa tẹ́gbẹ́ ọmọ rẹ ò ní bá ẹgbẹ́ tò lásán dùgbẹ̀dùgbẹ̀ ń mì lókè lórúkọ jẹ́ kò ní jálù ìdílé yín kò ní jálù ìlú yín o ayé ò ní mú ọ lọ sí ìkórìtà ẹ bá mi kẹ́dùn lórí ọmọ àti bàbà ìbànújẹ́ lórí òrùlé yín ó yá olúwa wo dànù léni ó ní rógun ẹ bá mi pè àní ẹ bá mi pè ẹ pé lórí àwọn ọmọ rẹ o ọmọ rẹ ò ní rógun àtọwọ́dọ́wọ́ wọn ní bẹ̀rẹ̀ pé èló ló fẹ́ san lórí ọmọ rẹ kó o tó rì áńgẹ́lì ewé ó yẹ kó bẹ̀ sí sọ́ gbogbo àwọn ọmọ ní àgbáyé ó ní jogún ọ̀fọ̀ tọmọtọmọ o ọwọ́ k ọkọ wa kò ní tẹ ọwọ́ ọmọ rẹ̀. Ayé òní dìkún ẹrù rẹ o màmá. Epo lọ́rù yìí ò ní yanjú òní ba tiẹ̀ jẹ́. Iná orí òrùlé kò ní ju ọtọmọtọmọ. Psalm 79 ọmọ rẹ ò ní di ẹlẹ́yà ládùúgbò. Àtèmi àti ìwọ àti àwa a ní ṣe sábà bí ibi o. A ní ṣe ọkọ wọ. Ọkọ̀ tá a bá wọ̀ kò ní borí légbò. Ayé labówó ò ní mòṣì tọmọtọmọ. Kò ní dọ́gbá fún wa tọmọ rẹ. Ilẹ̀ kò ní lé ọmọ rẹ sáré. Ẹwọ́ tún ṣàmì eléyìí ilẹ̀ ò ní mì ọ́ tọmọtọmọ. Ọ̀nà kò ní nà àwọn ọmọ wa o. Ayé ò ní gbèrú wa tọmọ rẹ látẹ̀yìn. Ṣàmì eléyìí ìwà tọmọ rẹ ò ní jẹ kòbókò ayé. Jíjẹ́ àrí ni tán ó yá Olúwa fọdànù. Làásìgbò kò ní wọ ìlú yín kò ní wọ ọ̀dẹ̀dẹ̀ rẹ o. Wàhálà Amádùúró máṣọ Amádùúró mú bàtà lórúkọ jẹ́ kò ní wọ agbo ilé wa. Ayé ò ní fi ìkúnlẹ̀ rẹ ṣòfò. Ayé ò dẹ̀ ní fi ìkúnlẹ̀ àti ìdọ̀bálẹ̀ rẹ gbogbo rẹ. Ọmọ rẹ lu àgùjọ àwọn olóríire lẹ́ni o. Ayọ̀ ire tá ayé gbà lọ́wọ́ ìwọ òbí yóò yá gbà padà. Màmá lórúkọ Jésù òní sálákàlàkà lórí ọmọ rẹ o. Ẹ̀gbọ́n ayé ò ní gún ọlọ́sẹ̀ nínú oko. Ó ní tẹ ògùn mọ́lẹ̀. Ayé ò ní ṣe òjìjì wa mú. Ọmọ rẹ di Dáúdù ilé bàbá rẹ̀ látòní lọ. Zechariah chapter 4 verse 7 òkè alọ́jọ́ bí ó yá kó di pẹ̀tẹ́lẹ̀. Ọmọ rẹ̀ máa jagun mọ́lù. Pẹ́pẹ́ àkànmọ́lẹ̀ tá a kan ìyẹn ọmọ ìmọ̀ yóò kọ Jésù yá Olúwa fọ tútù. Kò sígbà tá a dáṣọ tá a lè rò lórúkọ jẹ́ kò ní pẹ́ kó tó dá fọ́mọ rẹ̀. Kò dẹ̀ sóhun tó lọ́rùn ò lè ṣe àbọ̀ ọlọ́run kó dájú lórí ìwà àti ẹbí rẹ̀. Nàìjíríà gbọ́rọ̀ Olúwa àbọ̀ ọlọ́run kó wà lórí rẹ̀ o. Ṣàmì eléyìí ò ní ṣìrìn tọmọtọmọ. Àtèmi àti ìwà àti àwa a ní rìn lọ́jọ́ tẹ̀bí ń pọ̀ ni o. Lẹ́yìn kún omi ọmọ Ísíráẹ̀lì kayé wọn wọn dín lórúkọ Jésù ẹ̀ ní dín nínú ilé yẹn. Psalm 91 verse 11 Ángẹ́lì Olúwa kó bẹ̀ sí iṣẹ́ ọmọ rẹ lẹ́ni. Ángẹ́lì Olúwa kó máa ṣọ́ ẹ̀yìn bàbá àti màmá. Ángẹ́lì Olúwa kó dáàbò bo Nàìjíríà. Ángẹ́lì Olúwa kó dáàbò bo ìlú rẹ. Ọlọ́run abọ́ngó jẹ́ni kò ní jẹ́ káyé orí ọmú tọmọtọmọ. Ọlọ́run yóò gbà wá lọ́wọ́ inú malẹ̀ tí ń jẹ̀gbá wínrin. Ọmọ rẹ ò ní kó sọ́wọ́ àtan nípa. Ọmọ rẹ ò ní kó sọ́wọ́ àtan ní múnìyàn. Ènìyàn bíi Júdásì kò ní ta ọmọ rẹ fáyé. Ọmọ bàbá rẹ kò ní ta ọ́ fún àwọn afògbóṣòfò. Wọ́n ní dójúlé ìlú rẹ fún ibi. Ayé ò ní dójúlé ẹbí yín fún ibi o. Ó ní àwọn tí ẹ wà ní dójúlé ìwọ gan fún ibi. Wọ́n ní dójúlé àkọ́bí àtàwọn ọmọ rẹ fún ibi. Ọmọ yìí ṣọ́ igi gùn ò ní gungi aládìí o. Àìmọ̀kọ́mọ̀kà kò ní jẹ́ kọ́ ọmọ rẹ ó kọ́ sí páńpẹ́ ayé. Ògiri ayé ò ní yalu ọmọ rẹ. Ọmọ rẹ ọmọ mi ọmọ wa kò ní ṣe déndé ìjàmbá o. Ẹni òbíkítà ẹ̀mí ara rẹ̀ kò ní mú ọmọ rẹ wọnú gbóògùn. Jésù Olúwa wa. Ìyá yìí ní gbogbo oríire tẹ́nìyẹn ṣe lórí ọmọ. Ó ní àkàtà ń lọ tẹ̀dó sí. Báyì sọ́kẹ́ ẹnjìníà.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Torí pé látìgbà tí mo ti wá sí orí òkè yìí ojú òsì mi rárá gbogbo nǹkan tí mo béèrè lọ́wọ́ máa ń ṣe fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pé ọmọ mi ṣègbéyàwó. Ọmọ mi súralẹ̀ ó tún kọ́lé. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbogbo ìgbà.
3: Ọmọ rẹ á ralẹ̀ á tún kọ́lé.
0: Màmá bàbá ṣọ́ọ̀ṣì ti yá o. Gbogbo nǹkan tó bá ṣe lọ́wọ́lọ́wọ́ ó yá pàtì. Yá tẹ̀lé Jésù láàárọ̀ gẹ́gẹ́ bí òfin tó fi lélẹ̀. Ó ní kí gbogbo ènìyàn rántí ọjọ́ ìsinmi láti yà sí mímọ́. Kò síbi tó jìnà sí dálé mọ ní àárọ̀ yìí. Ìwọ gbéra báyìí báyìí tó bá ti gbọ́ ètò yìí tán. Ìyanu kan ń dúró dì ọ́ láàárọ̀ yìí màmá. A dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìparí oṣù tá a rí láyọ̀ àti àlàáfíà. Àárọ̀ iná dẹ̀ ní kí n máa fún gbogbo ènìyàn ní prophetic money. Adániwáyé ní ká fi ṣèdìdí ọ̀pọ̀. Wàá lọ fi sí àárín owó ni òní iná. Bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tàlógún State. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. Torí pé ẹ̀ní jẹ́ ọjọ́ pàtàkì tí í ṣe ọjọ́ tí oṣù parí. Ọlọ́run tó ṣe dá fi róṣì ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Olùfẹ́ o, gbogbo ènìyàn pátápátá ti ń gbọ́ mi jákèjádò ló máa dá ọrẹ lónìí o. Wàá da torí àwọn ọmọ rẹ yìí ti ń bẹ nílà tèyí ti ń bẹ nídàálẹ̀. Ọrẹ tó dá yẹn mí pè ní ọrẹ ọpẹ́ mo làjá. Bó omi 5 litre tẹ́ ń gbàdúrà sí lórí TikTok. Má lo gbogbo ẹ̀tàn ní alẹ́ yìí tó bá fẹ́ fi wẹ̀. Lè jẹ́ kí gbogbo ènìyàn lò látorí àgbàlagbà títí di ọmọdé. Èyí tó kù ní ìrọ̀lẹ́ ọ̀la ní aago mẹ́jọ la máa parí àdúrà lé lórí. Àìsàn oṣù jù tó ń bọ̀ yẹn ìyanu ti pọ̀ jù nú ẹ̀. Gbogbo ènìyàn lọ́dẹ̀ máa rí tiẹ̀ mú bẹ̀. Ẹ̀yin ọmọ bàbá alábìyamọ orí afẹ́fẹ́ tẹ̀ ń gbọ́ mi nílé ṣe bí àdúrà wa ń gbà.
3: Ó gbà ó adúpẹ́ o.
0: Ọlọ́run bàbá alábìyamọ o.
3: Ààyè ló wà.
4: Hello, hello, prophet 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamo, a ò ní máa bọ́jọ mọ́.
5: La la la la gelo FM, jagaba gbogbo rétíò.

0: 31 oṣù karùn-ún ọdún 2026 31st of May ọjọ́ Sunday.
1: Ẹjẹ́ á fi ọpẹ́ fún láàárọ̀ yìí. Ẹ sà, àwọn kan fẹ́ yìí sà. Wọ́n pariwo ayé ògbó wọn torí òkùnkùn ti yà wọ́n lódì.
2: Ẹ̀mí àwọn òbí.
1: Ẹ sà, àwọn kan fẹ́ fi ẹsẹ̀ wọn méjèèjì jó sí. Wọ́n fẹ́ dára, ẹ̀mí ijó ń bẹ nínú wọn. Ṣùgbọ́n ẹsẹ̀ wọn ló kọ̀, ó lóhùn ògbà. Torí pé ayé ti yà wọ́n lárọ̀ Menaka Barubali Agadaya. Ẹ sà, àwọn kan fẹ́ fọn, wọ́n fẹ́ fọn rere ẹ̀ síta. Wọ́n fẹ́ pariwo bíi kàkà kí Olódùmarè. Ẹ sà, wọ́n fẹ́ fún ìpè ayọ̀ rẹ̀. Wọ́n fẹ́ pariwo iṣẹ́ agbára rẹ̀. Wọn ò lè ṣe bẹ́ẹ̀ nítorí pé òkùnkùn ti fún wọn ní ọjọ́ ọ̀fọ̀. Ẹ̀mí àwọn òní, ẹ̀yin kan gbọ́ mi láàárọ̀ yìí. Ẹni tí ò fààyè gbà kó o lójú ẹ kún, kò jẹ́ kó o lẹ́rẹ̀kẹ́ ò ṣe. Ṣé o wà ní ìyẹn láàárọ̀ yìí? Bóyá bàbá mi dá sí ọ, bóyá kò dá sí ọ, ibí ni màá ti mọ̀. Nígbà tá a bá ń kálelúyà, màhádẹ́dẹ́ gẹ̀rú àbàádà, gbogbo ènìyàn, bàbá àti màmá bá ń jí ọmọ rẹ̀ náà. Ẹjẹ́ kálelúyà sí ológo àjọbọ. Bàbá jẹ́ àjọké méje ni o. Alleluia, méje. 1, 2, go.
3: Hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah, hey, yeah

ọdún kan tí mo sọ pé mo ń fi agbára tí mi ò fi ní bóyún kú, mo ń fi agbára tí wọ́n fi bí oyún rere fún mi ní agbára tí wọ́n fi bí. Mo rántí pé ẹsẹ̀ bíbélì kan ni mo kà ní ọdún náà tó mú ìmísí orin náà wá. Kí ni ẹsẹ̀ bíbélì náà? Ìwé àwọn ọba kejì orí kọkàndínlógún ẹsẹ̀ kẹta, 2 Kings 19:3. Òun ló sọ pé ní ọjọ́ òní, ọjọ́ wàhálà, ọjọ́ ẹ̀gàn, ọjọ́ tí àwọn ọmọ dí ojú ìbí tí ò sì sí agbára tí wọ́n fi bí. Ẹ̀mí àwọn òní ní ọdún náà ni mo kọ orin yẹn nígbà tí mo rí ẹsẹ̀ bíbélì yẹn pé àwọn abi a máa dé koríta tí wọ́n fẹ́ bí ọmọ jáde nínú wọn. Ẹ̀sà wọn á sì lo gbogbo agbára wọn, gbogbo tí wọ́n mọ̀ ni wọ́n á ṣe. Bó bá jẹ́ gbégbé wọn á gbé ẹ kíyèsí sà, wọn á làágùn, wọn á ṣe gbogbo tí wọ́n lè ṣe, ṣùgbọ́n síbẹ̀ ọmọ kò ní jáde. Màlínà bàrúà bàdàyà ìkóríta tí àwọn ìyá àgbà tí wọ́n ti máa ń dà mílé àwọn wo náà ń pè ní ìyá àgbà nínú bíbélì, wọn á máa pè wọ́n ní.

wà ìyẹn láàárọ̀ yìí. Gbogbo ẹ̀yin ọmọ náà tẹ́ ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi, mo ti bẹ̀rẹ̀ ilé láti òru Ebenezer tá a ṣe, ìyẹn ní òru ìjẹta ní inú ìpàdé Ebenezer ní ìlú Ìbàdàn. Ẹ̀sà òun náà ni màá mọ̀ tẹnu mọ́ ìfà láti ọ̀la bẹ̀rẹ̀ màá mọ̀ sọ agbára tó ń bẹ nínú kéèyàn jókòó bẹ́ẹ̀ ni sà agbára tó ń bẹ nínú ibùjókòó bẹ́ẹ̀ ni. Torí mo sọ fún yín ní àná, mo ní kì í ṣe obìnrin tó ń bẹ nílé ọkọ. Ẹ̀sà òun nìkan kọ́ ló ní ibùjókòó. Ẹ gbà mí gbọ́ sà.

padà sínú ibẹ̀. Ẹ̀sà tóun náà lè ṣe bí ọ̀gá rẹ̀ ọjọ́ náà ló tó ní ibùjókòó. Àìmọye àwọn tó kọ́ṣẹ́ parí tó jẹ́ pé wọn ò rí nǹkan kan fi ṣe. Téèyàn bá kọ́ṣẹ́ ẹ̀sà tó sì fún níwèé ẹ̀rí pé ó kọ́ iṣẹ́ yìí ó dẹ̀ yanjú ẹ̀ ayé lásán nìyẹn ṣùgbọ́n kò tí ì jókòó. Bí ò bá jókòó ẹ wo bí ayé ò lè kí bàbá olúwa ló lè sọ fún ọ wo bí ilẹ̀ ló ní ò tí ì ní ìjókòó. Nẹ̀nà bá rú bàbí àdá àdá àwọn tí wọ́n ní ilẹ̀ wọ́n pọ̀ ju àwọn tí wọ́n kọ́lé lọ ẹ̀mí àwọn òbí. Àìmọye sà ìwọ náà lọ sádùúgbò yìí wàá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n parí ẹ̀ àwọn tó kọ níbẹ̀rẹ̀ sàwọn ò tí ì kú wọ́n ń bẹ láyé ṣùgbọ́n agbára àti ṣe nǹkan parí ti kúrò lára wọn. Ẹ sà wọ́n dàgbà sínú ilé àkọ́kù yẹn bẹ́ẹ̀ nígbà tí wọ́n fẹ́ se wọ́n tí wọ́n kú síbẹ̀ nígbà tí wọ́n fẹ́ se wọ́n nínú kan lára àwọn ilé àkọ́kù yẹn náà ni wọ́n lọ se wọ́n sí. Ẹ sà ó ṣe ni láàánú àwọn ọmọ ló dáwó jọ pé ẹja parí ilé ìfúnlábí a lè sin wọn báyìí láì parí ẹ bàbá wọn bẹ̀rẹ̀ ó ẹsà ó gbààyè àti jókòó lónìra. Ẹ̀yin kan gbọ́ mi ní àárọ̀ gbogbo agbára tó ní o bẹ̀rẹ̀ ṣùgbọ́n kó má parí ẹ má lè má sàdálẹ̀ àdáadáa gbogbo agbára tó ní o bẹ̀rẹ̀ ṣùgbọ́n kó má parí ẹ. Bí èmi bá ṣe wòlí lórúkọ bàbá ọmọ àti ẹ̀mẹ́mẹ́mẹ́ agbára yẹn wọlé olúwa rán mi ní àárọ̀ níbí màá máa sọ ilé fún ọ mo ní àwọn kan tí olúwa rán mi sí ìyẹn láàárọ ọmọbìnrin kan gbọ́ mi olúwa sọ pé o wá láti ìlú tó ń gbé o padà wá sí ilé ìyá tó bí ọ lèmú nàbá lè mà sá abẹ́lé àbáhánà torí pé nǹkan ti tán nǹkan lọlẹ̀ máa yà náà bà lóbi àbáyà ẹni tó rán mi ló ní kí n súre gbogbo agbára tó ní kí nǹkan tán fún ọ gbogbo agbára tó ní dandan kó o dẹdun arílẹ̀ bí èmi bá ṣe wòlí lórúkọ bàbá ọmọ àti ẹ̀mẹ́mẹ́mọ́ ọmọbìnrin gba ìtúsílẹ̀ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mẹ́mẹ́mọ́ ọmọkùnrin gba ìtúsílẹ̀ wo bí ẹnìkan wà bí olúwa rán mi sí ìwọ náà ẹnìkejì nìyẹn ibi tó wà yẹn kọ́ ló yẹ kó wà olúwa sọ pé o máa ń ríra rẹ ní ìlú kan tó bá ti sùnbáì ìlú yẹn ló ti máa bá rẹ mi ò sọ pé òkè òkun mò ń sọ nàìjíríà o máa ń ríra rẹ ní ìlú kan ó dẹ̀ ń wò pé ó yẹ kí ìwọ náà kó o débẹ̀ mèlí màdá yà lág

gbogbo rẹ yóò ti fọhùn bí o bá ṣàmì lórúkọ bàbá ọmọ àti ẹ̀mẹ mẹ́mọ́ àánú ọlọ́bẹ̀ ẹ̀sà odidi ọdún kan ni mo fi ń wá owó láti lọ sí ìlú Èkó láti Ìbàdàn mẹ̀nàbà rúbáliága adàyà mo rántí ní láàrin ọdún kan yẹn mo lọ gbàdúà mo lọ bá bàbá Michael ìjọ ọlọ́wẹ̀rẹ́ mo ní bàbá ẹ gbàdúà fún mi ẹ̀sà bí mo ti kúlẹ̀ níwájú wọn ohun àkọ́kọ́ tí bàbá sọ lélẹ̀ bàbá ní mo sì rí yín ní Èkó bí wọ́n ti sọ náà nìyẹn pé kí n mọ̀ lọ sí Èkó ẹ̀sà ìjẹ́jẹ́ mọ̀ pé mo gbé ìran yẹn dání odidi ọdún kan ni mo fi ń wá owó mọ́tò mi ò lè lọ àwọn tí n bá ti déwájú àwọn ènìyàn àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n bá ń gbàdúrà fún mi wá ní ẹ̀ ṣe fìlú ilẹ̀ kẹ lọ sí Èkó ẹ̀sà torí wípé olúwa rán olùrànlọ́wọ́ kan sí i ńbẹ àwọn rí ni o gbogbo wọn ni wọ́n sọ láàrin ọdún kan mi ò dẹ̀ lè kó ní ojú kan ẹni kan náà wà bẹ́ẹ̀ olúwa ló rán mi àní ẹ̀mú ló mú ọmọlẹ̀ ẹ̀mú tí kì í jẹ́ kí wọ́n lọ nílé yín

àwọn dúró ẹ̀mú ayé lẹ́sẹ̀ rẹ̀ bí o bá ṣàmì lórúkọ bábọ́mà tí ẹ̀mí mẹ́mọ́ ilé já. Mo ti rí ẹni tó jẹ́ wípé ẹ̀sà wọ́n fún ní visa Canada àti lọ ẹ̀wọ̀ bí ó dẹ̀ nira ẹnìkan ní wáì tí ò lè lọ ẹ̀sà tíkẹ́ẹ̀tì ní ìjó lọ kò rówó tí ó fi ra tíkẹ́ẹ̀tì ni ẹni kan wà bí tí mo fẹ́ kẹ́ gbàdúrà ẹ̀mú àmọ́ mú ọmọ ológun ẹ̀mú ló mú ọmọkùnrin tí wọ́n ń pè ní tó ń bẹ ní etí odò Bethsaida bẹ́ẹ̀ ni nínú ìwé Jòhánù oníkarùn ẹ̀mú ló mú mọ́lẹ̀ ẹ̀sà bíbélì sọ pé fún odidi ọdún 38 38 kò lè kó mẹ́ mama baruba liada ha nígbà tó di nínú ìwé Lúkà oníkarùn náà bíbélì sọ pé Simoni ń bẹ ní odò òun náà pa ó fi gbogbo òru ṣiṣẹ́ kò rí nǹkan kan pa ẹ̀mú mú mọ́lẹ̀ síbẹ̀ wọn àtẹ̀jú rí nǹkan kan kókó bẹ̀ Jésù wá béèrè lọ́wọ́ ẹ̀ pé Simoni ṣé mo lè ráàyè inú ọkọ̀ rẹ ẹ̀sà nígbà tó ṣe tán ó ní kò tì sí ìlú tí pétérù wá ní olúwa gbogbo òru láti fi ṣiṣẹ́ tó wọ́n máa ń ṣiṣẹ́ ni wọn kì í rí nǹkan pa torí ẹ̀mú ń bẹ lẹ́sẹ̀ wọn olúwa ló ràn mí.

ayé ń bẹ̀. Now eléyìí ni màá fi parí ẹ̀ ní àpàdé yẹn. Ẹ̀yin kan wà níbi tó jẹ́ pé mo fẹ́ gbà yín níyànjú wo bí òní Sunday òní ìṣá òní ọjọ́ ológun àkọ́kọ́ ni tí màá lò pẹ̀lú yín pẹ̀ lẹ́yìn ìgbà tí a parí àwẹ̀ 90 days. So olúwa rẹ mi ní tó ní agbára nínú ìpàdé yẹn. Ẹ̀sà àwọn kan ti mú ìwé yẹn lọlé, wọ́n dẹ̀ kọ nǹkan tí wọ́n fẹ́. Mo wá bí ọ̀sà ìwé ilẹ̀ fẹ́ mú wá. Gbogbo ènìyàn tí wò bá sí nínú ìpàdé ní ọjọ́ Friday, ẹ lọ wá ibi tẹ́ ẹ ti lè rí ìwé funfun. Ẹ kọ nǹkan mẹ́sọ̀sà tí ẹ fẹ́ lọ́wọ́ Olúwa. Má yé ní Bèlí Àbáhà. Ẹ̀yin tẹ́ ẹ bá ń bẹ ní ìlú Abẹ́kúta, wo bí ẹ mọ̀ wá ìwé, ẹ dẹ̀ mọ̀ kọ nǹkan kan. Kí ló fà á? Nítorí wípé èmi ni màá pín ìwé fún yín ní òru Friday. Màyí Bèlí Àbáhà, èmi ni màá pín ìwé fún yín ní òru Friday. Ẹ mọ̀ wá ìwé, ẹ dẹ̀ mọ̀ kọ nǹkan kan. Nǹkan ẹyọ kan tẹ́ ẹ máa ṣe lélẹ̀. Olúwa sọ pé gbogbo ọkàn tó bá ń bẹ ní ìlú Abẹ́kúta tí wọ́n bá máa darapọ̀ nínú ìpàdé ní ọ̀la sọ́.

ba lati oni ni ma ti gbadua si ni church ma de bi mo lo ni ma lo ma so nte fe le ti se sugbon to ba ni ere ofe iwo na darapo gbogbo yi te wa ni ilu Ibadan e darapo e mu iwe ni dani e ja jo gbadua o bi wa lo ran mi obi leyin igba ta pari awe ati adua gbogbo awa to je wi pe a fi a ore ba oluwa re ninu awe ye obi ẹni tó rán mi sọ pé sọ fún àwọn ènìyàn kan kó ọrẹ wọn jọ ọrẹ tó ń fi pamọ ní ojoojúmọ nígbà tá à ń bá àwẹ yẹn bí mo ṣe ń sọ nígbà tá à ń bá àwẹ olúwa ni kó ọrẹ yẹn jọ ẹyin ọmọ náà olúwa ni ẹ fi dá ọrẹ fún ibùjókòó àwa kan mo ti sọ fún wa ní chọọchì wa ní ìbàdàn pé gbogbo ọrẹ tá a dá nínú àwẹ yẹn àgàlà fẹ́ lù fún so bẹ́ẹ̀ náà láṣìṣe ní Abẹ́òkúta so àwọn kan ti ń dà so ẹ̀yin tẹ́ bá ní orí ọ̀fẹ́ ẹ̀yin náà lọ ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ lè mú wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti dá yẹn kò fẹ́ mú wá sínú sáfìsì olùṣèlẹ̀ ẹ̀yin tó jẹ́ pé ẹ fẹ́ lọ sẹ́ǹdì ẹ̀mí máa pe àkán nọmbà tẹ́ẹ̀ fi sí náà.

ìyá tó bí náà gbọ́ ni ó ṣe lọ wá gbogbo ọ̀nà kí ìwọ náà wá àwòrán rẹ kó jájọ fi gbàdúrà. Ẹyin tẹ́ bá wà ní ìlú Ìbàdàn, ẹ kọ tẹ́ fẹ́ sínú ìpín yẹn, ẹ sà ẹ mú dání. Mo fẹ́ gbàdúrà fún yín ní ṣọ́ọ̀ṣì wa níbo ni? Ẹyin tẹ́ bá wà ní Abẹ́òkúta, ìwọ

tí àwọn ènìyàn rẹ lọ́bẹ̀ ìwọ náà darapọ̀ kò wò tí wà ló ṣe ó máa kó fún agbára ojú wa ènìyàn máa pe account number fún ẹ̀mí tẹ́ ẹ ní ọrẹ tá a fi gbà àwẹ̀ fún 90 days ìwọ náà ló bọ̀ fi síbẹ̀ kó wò tí wà ló ṣe 02-71-96-92-04 02-71-96-92-04 Èmi tọ́pẹ́ Okun Adé Aládéwúrà Wema Bank ní báǹkì yẹn Wema Bank bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ àánú Olúwa yóò dìde fún ayé yín náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pè bóyá fún ìjúwe àbí ẹfẹ́ àdúrà nọ́mbà ìlẹ́nà pé ẹ̀yin tẹ́ fẹ́ darapọ̀ mọ́ WhatsApp prayer group wa àti aago mẹ́sàn-án ní alẹ́ láti mọ gbàdúrà lójoojúmọ́ láti ọjọ́ Monday lọ so mo ti sọ fún wa tẹ́lẹ̀ the time prayer program wa yí padà ó ti bẹ̀rẹ̀ láti aago mẹ́sàn-án láti ọjọ́ Monday lọ kò jù bẹ́ẹ̀ lọ nọ́mbà ilẹ̀ lè fi send message pé ẹ̀ háàdì mi sí.

Daddy, I pray for you. 090-25-20-27-24. 090-25-20-27-24. Thank you. God bless you.

0: Ville bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ Lagelu FM 96.7 àgbàlagbì tó jàgbà lágbà lọ.
1: Lagelu FM jàgàbá gbogbo rédíò.

bó ṣe di gbó lórí ọ̀fẹ́ àti di ti kristi nu ọgbà ni ti kú tìyẹ ṣùgbọ́n bó ṣe gba jésù ń bá ṣe tara lọ mo sọ fún yín oríṣiríṣi iṣẹ́ tí bàbá ti ṣe mo dá àyè kan ojó kò ti ṣe gẹdú ó mu ní bàádà àgé gẹdú ni bẹ́ẹ̀ pè lálàpákó bẹ́ẹ̀ ó sì ń rí tajẹ́ ṣe núlẹ̀ ní ìbíkúnlẹ̀ elegante ẹlẹ́rìn láti làlátẹ̀ àkú ọdún àkú yèdùn adéríbigbé lawrence wọ́n ní good morning I'm Pastor Adéríbigbé Akinrin Adé from CAC Aṣẹ́gun Ìgbàlà ìlú Péjú Ìkiri Ọ̀sun State òtítọ́ ni ọ̀rọ̀ náà bí ọlọ́run ti fi sìyìn lẹ́nu God bless you ọlọ́run máa mú wa tẹ̀síwájú ìrìntà jẹ́sẹ̀ owó ń wọlé síkìsíkì máa mi owó dé ọ̀dá àyè kan ẹni tó ṣẹ̀dá gabriel adédìtì oyèlámì ń kọ́ sí jẹ́mọ̀ ọ̀pọ̀ ẹgbẹ́ o ọmọ wí fún yín o kó tó di kwàtìrí jú ọkọ̀kọ́ di ti kristi náà gbọ́mi lẹ́ẹ̀kan sí kó tó sọ pé ó dìránṣẹ́ ọlọ́run ọkọ̀kọ́ ní ìbápàdé pẹ̀lú kristi ìbápàdé tí mo ń sọ ni pé ọkọ̀kọ́ gba kristi lolúwa àtolúgbàlà iṣẹ́ ìyanu kan ọkọ̀kọ́ gbọ́dọ̀ wáyé nínú ayé rẹ ìwà ni iṣẹ́ ìyanu ọ̀hún iṣẹ́ ìyanu yẹn ni pé ìgbé ayé àtijọ́ yọ kọjá lọ iṣẹ́ àtijọ́ yọ kọjá lọ ìṣòro àtijọ́ yọ kọjá lọ ìrìn àtijọ́ yọ kọjá lọ bíbélì ní pé sáà wo ó di ẹ̀dá titun nínú kristi bíyàn ọba tí ìṣẹlẹ̀ ìyẹn ni pé

0: tún bẹ ní Nàìjíríà iléeṣẹ́ ọlọ́pàá ilé wa Nàìjíríà ìlò wípé afuroyaro kì í jẹ́ kí orúkọ tán bọ̀rọ̀ ẹ jẹ́ ká gba àlàáfíà láàyè Daily Post òun ló kọ́ ẹ̀dọ̀ kí ìròyìn ní fútòrọ̀ òní.
1: Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn olùtọ́jú aláìsàn ní orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn National Association of Nigerian Nurses ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ni wọ́n ti fún ìjọba ìpínlẹ̀ ọ̀hún ní gbèdéke ọ̀sẹ̀ méjì láti wá wọ̀rọ̀kọ̀ fi sàdá lórí àkùdé eléyìí tó ń dé bá ìgbáyégbádùn àwọn ọmọ ẹgbẹ́. Wọ́n ní bíbẹ́ẹ̀kọ́ kínni ìyanṣẹ́lódì kó máa rú bẹ́ẹ̀. Òun náà láyín orin tí àwọn ó mú kọ ìwé ìròyìn Daily Post òun ló post ìròyìn ọ̀hún.
0: Ó dá o ẹjẹ́ kémi náà ó tún mú òmí ìkòyín ní mọ̀nà wà wọ́n pé bí náà ò bá tí ì tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lè kan náà o. Ìròyìn tó ń bẹ níwájú mi ló ń ṣàfòmọ́ ọ̀rọ̀ di mímọ̀ wípé ọkọ̀ ẹni tí í ṣe olórí ilé ẹ̀kọ́ tí wọ́n jí gbé ni ìjọba àbílẹ̀ oríire lọ́hùn-ún abilékọ Rachel Alamu ó ní ọkọ rẹ̀ in ló ti ṣubúlẹ̀ tó sì bú sẹ́kún gbaragada o lè tó ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń ti gómìnà ìpínlẹ̀ yìí Olúṣèyí Abiodun Mákindé pé kó túbọ̀ tẹpẹlẹ mọ́ akitiyẹ láti rí i pé òun fojú gan ní ayé òun tó ń ti hàn yòókù tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ punch olùkọ́.
1: Àjọ olómìnira tó ń rí sí ètò ìdìbò nílẹ̀ yìí tá a mọ̀ sí àjọ INEC ni wọ́n ti yọjú ọ̀rọ̀ síta wípé àwọn ò tí ì gbé ìgbésẹ̀ ìpinnu kankan o lórí ohun tó dìrọ̀ mọ́ gbèdéke láti fi orúkọ sílẹ̀ ìyẹn orúkọ ọmọoyè fún ti ètò ìdìbò gbogbogbò 2027 ti àwọn ẹgbẹ́ òṣèlú látàrí àgbékalẹ̀ ìdájọ́ ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tá a mọ̀ sí Federal High Court. Wọ́n ní àgbékalẹ̀ ìdájọ́ ọ̀hún òun náà ó ní ò jẹ́ káwọn ó tì mọdó táwọn ọ̀dà ọ̀run lásì eléyìí tó ní ṣe pẹ̀lú gbèdéke fún ètò ìdìbò abẹ́nú àwọn ẹgbẹ́ òṣèlú ìwé ìròyìn punch òun ló fi ìròyìn ọ̀hún síta o.
0: Ó dá bẹ́ẹ̀ jẹ́ kémi náà mú eléko yìí pápápá ìròyìn ló ń ṣàfòmọ́ ọ̀rọ̀ di mímọ̀ wípé Atiku Abubakar igbákejì ààrẹ ilẹ̀ wa Nàìjíríà tẹ́lẹ̀ ti bẹnu àtẹ́ lu ààrẹ o Bọ́lá Tinubu ti ṣe ààrẹ ilẹ̀ wa Nàìjíríà ó bẹnu àtẹ́ lu wike lórí ìgbésẹ̀ tí wọ́n gbé tí wọ́n pé wọ́n lọ rèé dí ibi tí ẹgbẹ́ òṣèlú PDP tí ó ti fẹ́ ṣe àpérò àpapọ̀ tiwọn ilé ìta mọ̀ sí PDP convention. Ìròyìn ń bọ̀ lórí ẹ̀ ní ẹ̀kún kẹ́kẹ́ fún tòrọ òní.
1: Ó yẹ tún jẹ́ àtẹ̀wájú lórí tó ní ṣe pẹ̀lú ẹ̀ka ètò ìlera ìjọba àpapọ̀ ni ló ti ṣe àgbékalẹ̀ àwọn ìgbésẹ̀ ìtọpinpin alá ìlànà ojúlàlá kan fi sọ́rí láwọn pápákọ̀ òfurufú àti àwọn ibi ìgbàwọ̀ orílẹ̀-èdè yìí míì tá a mọ̀ sí point of entry. Wọ́n ní tó fi mọ́ ètò àyẹ̀wò ọlọ́ranyàn fún àwọn tí wọ́n bá ti ń wọ orílẹ̀-èdè yìí àti àwọn tí wọ́n ti rìn àjò àjìbọ̀. Wọ́n ní kí ni tó fà á èyí ò ṣe bí ò ṣe torí ìbẹ́sílẹ̀ àìsàn ebola tá a mọ̀ sí ebola virus èyí tí wọ́n kẹ́ fún lórílẹ̀-èdè Uganda àti Democratic Republic of Congo. Òun náà ló mú kí ìjọba kó wò wípé ojú ńlá lákàn fi sọ́rí kí àwọn tí wọ́n ti lọ sókè òkun kí wọ́n má bàa lọ kó àìsàn ọ̀hún kí wọ́n kò wọlé lójijì.
0: Ó dá o ẹ jẹ́ kémi náà ó tún mú òmí ìkòyín pápápá gómìnà ìpínlẹ̀ Anambra Ọ̀jọ̀gbọ́n Chikuma Soludo ó ní ó ti ké sí àwọn tí inú ń bí pàápàá jùlọ àwọn tí ó jẹ́ adarí ẹ̀yà ìgbò ní Nàìjíríà ń bíi pé kí wọ́n fàyè gba ìjókòó sọ̀rọ̀ pọ̀ òun nìkan òun ni ó lè mú ìdàgbàsókè bá ẹkùn náà ó ní máa fi òní dọ̀la tí wọ́n fi ń jìjà agbára ìyẹn ò ní pé kí ìdàgbàsókè kan kọ́ bá ẹ̀yà ìgbò gómìnà ìpínlẹ̀ Anambra ìlọ́fọ̀rọ̀ ta.
1: Ókè ẹ tún jẹ́ àtẹkọ̀ létí ká lọ wò wá o lójú ọpọ́n ìrìn àjò tó ní ṣe pẹ̀lú ètò òṣèlú wọn ní fún ti ètò ìdìbò gbogbogbò tọdún 2027 Jonathan Obi Mákindé kó wá òun náà ni tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú ọ̀hún iyun lati lo dije du ipo are fun egbe oselu ko wa won lo ja mo lowo won ni are tele iyun Goodluck Jonathan lojo aba meta Saturday na ni o we to yan kankan to si yan yo to jawe olubori fun ti egbe oselu People's Democratic Party Igun Kanu latari ati lo soju egbe oselu ohun ninu eto dibo gbogbogbo todun 2027 fun ipo are
0: bi eto dibo are Nigeria se nsomole iwe royin punch o jabo wi pe alaga apapo fun egbe olowo bowo ADC oni o ti forota David Mark wi pe egbe olowo bowo ADC ko gboro ja mo Nigeria kule kilode kilori lobe ti o fi garu owo arin gbogbon iroyin edoki foto ni be lati ja yin tan punch on lo se ko e seun te ngbo wa o be se ngbo wa kitikiti e moteti lati lo gboju o wa iyen lori Facebook pelu lagelu 96 dem 7 fm okay to ga joke iyen ni Nigeria nbi nile Ibadan gangan la kete fe si ti sululu ipinle Oyo ewe ninu we iroyin punch ba kan na nibe ni mo ti ri iroyin to nbe ni waju temi to n safomo wi pe Erufai ti safome wi pe ekun le wa Nigeria yi papa julo leka oselu oselu Nigeria o n foju wina ikolu ni lolokun ojo kan Malam Nasir Erufai o lo fi oro sita be e ja lo polowo oja nigba ta ba de leka ipolowo oja wa iroyin edoki to n kile hale foto ni kan ni lagelu FM won te waju esun ten gbo wa

0: ìjọ gbọdọ̀ fight calling for all souls ministries ń pè yí sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé authority that leads the whole world èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026 ìpàdé yìí yóò máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ ibi ìpàdé ni ilé ìwé ọba Akinyele Memorial High School Alubua Bashonuro Ìdíàpẹ́ Ìbàdàn Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Odedoyin Olaumi Ezekiel ti ṣetán láti gba gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú owó agbára àti iṣẹ́ ìyanu Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí arọ yóò rìn afọ́jú yóò ríran láìsàn yóò gba ìwòsàn ìrètí yóò padà wá ìbùkún ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Odedoyin Olaumi Ezekiel ṣetán láti gba Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé owó sí ibi ìpàdé láti ìwòrò mọ́kànlá challenge ọjọ́ ẹgbẹ́ra brewery ìgbà rẹ ti dé wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367 ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Odedoyin Olaumi Ezekiel má ṣe padà sẹ́yìn Ọlọ́run dúró dì ọ́.
1: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Filele, or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
2: Àkókò bí èyí àdúrà ló gbà bí ìpínlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò wá ṣe ọgbọ́n kígbe tọ̀tàn kẹ́pẹ́ mi èmi ó sì dáàní olúwa wí bí bàtà ọ̀tá ìgbẹ́yégbádùn àti àbọ̀ ẹni bá ń ro pọ̀lápọ̀lá àtakú ti àdúrà gbogbo abiyamọ tó bí àlàyé ènìyàn gbogbo ẹ̀yin abiyamọ bíi Esther Abigail àti Deborah ó yẹ ẹ dìde nítorí pé ohun ìjọba kì í ṣe ti ara ṣùgbọ́n ní agbára nínú olúwa láti wú ẹbí gíga palẹ̀ gbogbo obìnrin ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi dé tòkè tilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà àkókò tó ẹ jẹ́ ká kórajọpọ̀ níbi àkànṣe àdúrà àti àwẹ̀ wákàtí mẹ́ta pẹ̀lú àkòrí tí àwọn ènìyàn mi èyí tí ó máa wáyé ní sátidé ọjọ́ kẹfà oṣù kẹfà bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán ti aago mẹ́ta màmá Dr. Bọ́lá rẹ yóò máa forí fọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ Women Intercessory Network WIN ń pe gbogbo obìnrin lápapọ̀ jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà láti kórajọpọ̀ ní gbọ̀ngàn ńlá Amphi Theatre ní pápá ìṣeré ńlá Lẹ́kọ̀ọ́ Sàlámì Adámọ́sígbà Ìbàdàn wákàtí mẹ́ta ìgbésẹ̀ ìgbàgbọ́ àdúrà ló ń gbà.
3: Vacancy. Ilé-iṣẹ́ gbajúgbajà bakery tí ń ṣe bread better life tó wà ní Malite Ìbàdàn nílò àwọn òṣìṣẹ́ wọ̀nyí: bread bakers, àgbà bakers tó lè darí iṣẹ́, feed marketers, OND, NC tàbí mature school search, lọ́kùnrin tàbí lóbìnrin tó jáfáfá tó sì dáńtọ́ nínú ìbánisọ̀rọ̀. Saleswomen tí kìdá àwọn obìnrin tó lè tẹ̀lé mọ́tò láti ta ọjà tó sì ní ìmọ̀ ìṣirò ní ránpẹ́. Drivers tó lè wa kórópè ìyẹn minibus tó sì ní ìwé ìrìnà tí ò tí expire. Bakery factory workers lọ́kùnrin àti lóbìnrin tó lè ṣiṣẹ́ nínú bakery. Accountant lọ́kùnrin tàbí lóbìnrin tó ní ìrírí nípa daily auditing of the production firm's account. Ọ̀pọ̀ iṣẹ́ yìí nílé iṣẹ́ Better Life Bakery ni owó wọn jọjú dáadáa kódà kọjá 100,000 naira sí 150,000 naira níbàámu pẹ̀lú iṣẹ́ oníkálukú. Yóò rọrùn fún ọ láti ṣiṣẹ́ yìí tí lè rí ìbá jìnà sí Màlété tàbí tí o lè ná ju 1,000 naira sí 1,500 naira lọ lówó ọkọ̀ lójúmọ́. Nọ́mbà yìí ni kó pè 0803-930-8173 lẹ́ẹ̀kan sí 0803-930-8173.

0: binu mo na binu so ri binu si ninu bi gbogbo
1: wa Olorun ko saanu ni
0: amen
1: Olorun saanu wa ni
0: bi gbogbo wa sugbon na binu dile
1: awon ti won wa ni gbekun ki ledun mare ki ba wa tu won le
0: amen
1: lona to koja oye eyan
0: amen
1: ko so nto luwa o le se
0: ati a ti e wa gbo pe bayi ni oluwa wi npa won bayi
1: eh
0: oga o Oluwa to
1: bayi kan si awon eyan re ni
0: bo Oluwa n busy o n gbo tori
1: e so fun
0: o n gbo tori
1: e so fun oli oli mega
0: oli mega ki lo Olorun so npa awon omo yi
1: to oda won para de layo
0: to
1: I gbo n to se nti eni pe I gbo buruku le ma bo re Eja lo tara sinu wero yi Daily Post fun to ro oni be se n gbo wa kete kete be le lori ofe lati wo wa live and direct lori Facebook Lagelu 96.7 FM okay to ga joke ni le Ibadan bi ibe le tin gbo wa o kete kete eje ki mu royin to nbe nwaju temi ile to n shafomo wi pe egbe oselu NDC o na ni oludije fun ipo are won Peter Obi ti kede gomina ipinle Kano tele Rabi Kwankwasu gege bi en ti won jo dije igba keji re Obi kede oro un ti mimo lana lasiko eleti won lu lo nte po na ni oludije fun ipo are labi ase egbe oselu NDC Daily Post lo jabo yi pe egbe oselu NDC pe lojo abameta nibe ni Obi ti kede wi pe won se n fohun lori ofe lati soju egbe NDC gege bi oludije fun ipo are wi pe Kwankwasu ni o je igba keji ohun be ni won pe Obi ati Kwankwasu be ba gbagbe oni won ta koso ti won ku ninu egbe oselu ADC egbe olowo bowo African Democratic Congress be oni won wi pe in to ja won o ku onu egbe na oni ipinya ton ti lobolobo ejo loni court lola eleti o nfojojumo waye nu egbe oselu na Daily Post lo koyun o sugbon ninu iwe iroyin punch nibe ni igba keji are le wa Nigeria tele iyen Atiku Abubakar to tun wa je oludije bayi fun ipo are labe asia egbe oselu ADC o ti bu enu ate lu are Bola Tinubu wi pe nise ni are in lo agbara re lati ma koju oro ma je ki awon egbe oselu alatako kan ma sanani ki iyen ni Nigeria nbi lati ma je ki won ni jobojobo lapa kan ma ba afese wale saaju eto ribo apapo 2027 Atiku Abubakar in lo fi esun kan Tinubu lanu ode yi papa julo lori ipinu alakoso fun olulule wa Nigeria is on wiki lati ma fun egbe oselu PDP lori ofe lati se eto ti won fe se nti won jeje njeje won iyen ni olule egbe won to wa nilu Abuja nibi ti won ti fe fomo oye ti won lowo oke bi pe en ti o je oludije fun ipo are ti won re ninu gbolohun eleti en ti se lubani damoran lori eto royin fun Atiku to fi ita nibe ni won pe igbese ti Tinubu ati Wike gbe yi o lodi si ofin Nigeria bi eni teto omoniyan lojumo le ni eleyi si fi han pe looto oni won lowo ninu ko baje atuka ti n waye ninu awon egbe oselu alatako ni Nigeria be oni Atiku inlo aro won wi pe awon ibudo pataki to je ti awujo oye o sile gbaragada gbaragada ni fun gbogbo omo Nigeria life ti egbe oselu kankan se be ilo n wi pe alakoso fun olule wa Nigeria o na lo ti kudun mima ri pe o n safe ma ko awon egbe oselu alatako mere leyi ti ko tona ti o si ye kuri be nile wa Nigeria
0: akoko e ti n lo fi side o na lo ni se pelu isele ijinigbe to waye ni ipinle Oyo nibi ti gomina Seyi Makinde to ti ni ohun lagbara o lai si idari ajo eleto abo won ni gomina Seyi Makinde ti ipinle Oyo nlo ti gbarata to si ti fi oro sita wi pe ko si agbara kankan to n le se nigba to ba je pe ijoba apapo o na lo n dari awon ajo eleto abo oni awon ipinija mi to ko to de bayi ipinle Oyo o to sokunfa ailagbaro ohun won ni makede ohun na lo fi oro yi sita o lojo abameta saturday nigba to ntewo gba ticket lati lo soju egbe oselu african people's movement apm ninu eto dibo si ipo are yi ti nbo lodun 2027 ni ilu ibadan ti se olulu ipinle oyo won ni gomina nlo gbarata lori gbonmo gbonmo dan se nje awon eyan gbe eleyi to je pe awon akeko atawon eyan mi ti won je omo orilede nigeria o na ni awon oniwa odaran awon ajinigbe ni won ji won gbe kakakiri papa julo yi to waye ni ipinle oyo nibe n lo ti se apejuwe isele ohun gege bi eyi to dun ni jojo eleyi to si ran ni leti nipa akude eleyi ti awon gomina ni ipinle ti won doju ko papa julo lori n to ni se pelu abojuto eto abo awon ipinija lolokun ojo kan to n koju eto abo won ni gege bi oro re oni ko si adari kankan eleyi ti awon eyan ti won gbodo mo na ni kumona ni popa lori n to ni se pelu eto abo papa julo bo se wa je pe irufe adari be ko ni awon amuye awon agbara to ye lati gbe igbese nilana aladagbe funra lara eni pe wo bo nde nle fuya o ye eja lo ragabo won won ni lai ba si agbara ohun ko ye ki awon eyan ke mo na awon asoju ni popa o n fi oro lede oni bo ti se je pe ijoba apapo lo n dari awon ajo eleto abo kini ohun lockdown lowo ko awon ipinija lolokun ojokan eleyi ti ipinle yi to tun koju boro ba doru eto abo o tun wa lara n to kaun lowo ko won ni bi ti o tin soro ninu iwe iroyin daily post n ti lo dabi eni pe oro hun o ta si en ti se minister fun eto abo nile yi iyun iyun ogagun agba christopher musa ajagun feyinti ni o ta si leti tori ni o na fi oro ranse nibi to tin fi owo odani loju soya pe ijoba apapo ati awon ajo eleto abo oni won sa gbogbo ipa won o latari ati ri daju pe awon eyan ti won jigbe ni korokondo ati gbogbo origun mererin orilede nigeria o na ni won gba pada musa nlo fowo odani loju ohun soya ni ojo abameta yi kan na ti se saturday nigba to na nsoro nibi ti an ti fi oye ti an ti fi da lola iyun southern kaduna grand commander award ti won gbe fun gidigba iyun fun nu eto ayeye ti gusu kaduna todun 2026 iyun 2026 southern kaduna festival nigba ti o lanu koto ti awokori o bere si ni mo pe de orin won ni minister ohun o na ni omo wipe ohun mo wipe awon eyan kan won si nbe ni gbekun pe pekede re awon ti jeje tawon ti se leri latari ati ri daju pe gbogbo awon ti wa ni gbekun awon ajinigbe o na ni won gba ominira won o te waju yoju oro sita o pe amo nje jemo pe kini yi oni jo bi o ba si isokan ati ifowosowopo pelu awon olugbe ni agbegbe sagbegbe pelu awon ajo eleto abo ati ijoba apapo latari ati ri daju pe gbogbo n to n feju meto abo nile yi o na la won gbeja ko loju tawon si feju mo pada ti awon si ri daju pe awon ti won jigbe yi awon gba won pada layo atalafia minister on loro awon olugbe wipe e mo tete o lati mo se atileyin fun awon ajo eleto abo nipa pipese afin toni leti alaye to tewon nipa ifowosowopo ayan yin nipa itokan ati nipa fifi aye gba alafia tori wipe be ba gbe irufe awon igbese yi o na ni oje kajumo bori awon ipinija to n koju eto abo bakan na lo se atunyan ifarajin iko ile ise ologun ati awon ajo eleto abo lati dabo ebo emi ati dukia awon eyan to wa yika ti butoro orilede nigeria iwe iroyin punch o n lo ko iroyin ohun o di edoki fun ta aro teni
1: o da wo eje kemi o mele papapa ko to ri pe a lo si eka ipolowo oja oludije fun ipo are labe asia egbe oselu apm allied people's movement to tun je gomina ipinle oyo bayi oluseyi abiodun makinde ona oni won ti se afihan gege bi oludije fun ipo are labe egbe oselu na to na se pe ya mo àwọn ètò tó ní fọmọ Nàìjíríà in ló ṣàpèjúwe gẹ́gẹ́ bí ṣíṣe àtúntò ilẹ̀ yìí tó sì ń ṣe ìlérí wípé òun ó ṣe àtúntò ẹ̀ka epo pẹtiró bẹ́ẹ̀ in ló jẹ́ pé ọ̀rọ̀ ètò ààbò léyìí tó jẹ́ pé apá ìjọba àpapọ̀ nìkan ló wà àwọn ó pin yẹlẹyẹlẹ tó jẹ́ pé àwọn ìpínlẹ̀ ló lágbára láti mọ darí àwọn elétò ààbò bẹ́ẹ̀ ló ń pe wọ́n wá gbé ìgbésẹ̀ láti rí dájú wípé ètò ọrọ̀ ajé ilẹ̀ wa Nàìjíríà ó gbèrú sí tó jẹ́ pé ìrọ̀rùn òní tẹrù tọmọ Nàìjíríà yóò mọ gbáyé bẹ́ẹ̀ òní ọ̀kan lára àwọn ọmọ òye olùdíje fún ipò ilé-ìgbìmọ̀ asòfin àpapọ̀ kejì nílẹ̀ wa Nàìjíríà ilé-ìgbìmọ̀ asòfin àgbàjere ẹnu mi àgùyà ìyẹn lẹ́kùn ọ̀yọ́ central nínú ẹgbẹ́ òṣèlú apm ambassador olúfẹ́mi àjàdí ògùntóyìnbó níbẹ̀ lòun náà ti wá ń kí gómìnà ṣèyí mákindé gẹ́gẹ́ bíi pé òun náà ìlówó ẹ̀ tó ti yán kàǹkàn tó ti di olùdíje fún ipò ààrẹ báyìí nínú ẹgbẹ́ òṣèlú apm nínú ètò ìdìbò abẹ́nú primary tí wọ́n ṣe ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ pàápàá jùlọ ní gbogbo ìpínlẹ̀ eléyìí tó wà ní nàìjíríà tí í ṣe ìpínlẹ̀ 36 tí mọ olúlulẹ̀ wa nàìjíríà ní ọjọ́ àbámẹ́ta sátọ̀dẹ̀ yìí mákindé ìnáwó wípé pẹ̀lú bó ṣe ti jáwé olúborí gẹ́gẹ́ bí olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú náà ó ní àwọn tó jẹ́ alátìlẹyìn rẹ̀ òun náà ni wọ́n rí o gẹ́gẹ́ bíi pé omi tuntun tún ti rúnú o ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìgbà ọ̀tún ó tuntun dé gómìnà mákindé òun náà ni wọ́n fún ní ìwé ẹ̀rí ìpè tó ìwé ẹ̀rí rèé tẹ̀wájú láti díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú apm eléyìí tá a mọ̀ sí certificate of return kódà àwọn pé alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú náà alhaji yusuf dantali òun náà ni ló gbé ìwé ẹ̀rí lé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ olùṣeyí abiodun makinde lọ́wọ́ lásìkò tí ayẹyẹ náà wáyé ní ilẹ̀ ìbàdàn tó jẹ́ pé àwọn ìkàn olóṣèlú àwọn aṣojú ẹgbẹ́ àwọn alátìlẹyìn òní wọ́n wà ńbẹ̀ ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ nígbà tí wọ́n pe wọ́n ń fi ìwé ẹ̀rí lé gómìnà makinde lọ́wọ́ dantali fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé bá a bá wo gómìnà ṣèyí makinde dáadáa ó jẹ́ gómìnà eléyìí tó jẹ́ pé ó ní gbogbo àmúyẹ téèyàn fi jẹ adarí ó ní ìrírí bẹ́ẹ̀ òun náà ló ní ìkápá láti darí ilẹ̀ wa Nàìjíríà ó wá ké sí gbogbo ọmọ ẹgbẹ́ apm ní tìbútòrò Nàìjíríà wípé kí wọ́n ṣùgbà gómìnà ṣèyí mákindé kí wọ́n tẹpẹlẹ mọ́ kíkó yànjọ lẹ́sẹ̀kùkú ṣáájú ètò ìdìbò àpapọ̀ tí ó wáyé ní 2027 nínú àtẹ̀jáde tí wọ́n fi ta iléetí àjáde gan fúnra rẹ̀ náà tó ń pe òun fọwọ́ sọ̀yà lẹ́yìn tí wọ́n ṣètò ìdìbò abẹ́nú ọ̀hún tó fi ń kí gómìnà ṣèyí mákindé ó ṣàpèjúwe ìjáwé olúborí gómìnà mákindé gẹ́gẹ́ bíi èyí tó yẹ pé ó tọ́ bẹ́ẹ̀ nítorí pé ìka tọ́bátọ́bá yìí ó ní àfi rè mú bẹ́ẹ̀ ló pé bá a bá wo àti máa ṣe bọ gómìnà mákindé àti ìṣàkóso rẹ̀ kò ní yà wá lẹ́nu pé irú nǹkan báyìí bàǹtàbàǹtà gẹ́gẹ́ bí olùdíje fún ipò ààrẹ ó tún bọ́ sọ́wọ́ gómìnà ṣèyí mákindé ó pé àṣeyọrí gómìnà ó fi hàn pé ó ní ìkápá tó gbọngbọn nínú ìdarí ó sì farajìn fún ìdàgbàsókè ètò ìṣèjọba àwarawa ní Nàìjíríà bẹ́ẹ̀ ló ń wípé bí irú gómìnà mákindé bá tiẹ̀ wá lọ dìbò tó wọlé inú ẹgbẹ́ òṣèlú apm ó ní pé ó ní dídùn lọ sóòsò nítorí pé ohun gbogbo kú mú bí ìrúru ẹ̀fọn ni o fún tẹ̀rú tọmọ ipe ẹlẹ́yin ju àánú ohun kúkú ni gómìnà ṣèyí mákindé bẹ́ẹ̀ ni àjàdí náà tó náà jẹlẹyin ju àánú oníṣẹ́ rí ẹgbẹ́ apm pẹ̀lú gómìnà mákindé gẹ́gẹ́ bí olùdíje fún ipò ààrẹ yóò jẹ́ kí ayé kọ́ bẹ́ ṣúẹ́ kí nǹkan rọrùn fún tẹ̀rú tọmọ nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni wọ́n ó dóòlà ọmọ Nàìjíríà kúrò nínú ìṣẹ́ àti òṣì èyí tó ti ń mọ̀ wọ́n gbọ́ngbọ́n láti bí ọdún mẹ́ta báyìí bẹ́ẹ̀ ìlú ń pe ẹgbẹ́ apm ò ní ó tún ìtàn Nàìjíríà kọ ní 2027.
2: Ẹ̀dọ̀ kí ìròyìn.
3: Oh yeah, need me sicker. The CSC coming out of Messi. My dear, what? mẹ́fà tó kú ni 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ní bá fara. Wọ́n ò ní í ṣàṣe dànù mọ́. Ẹ má ṣẹ̀fì olórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́. Àtàwọn ọ̀rọ̀ olórí ẹ̀mí ìjọ sùn. Bí wòlíì ẹgbẹ́ ẹ̀tọ́ ìwọ òjò bàbá fọ́jú orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13 wákàtí àdúrà bẹ́ẹ̀ sí láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Ọjọ́ Sunday 14th June aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀. Láàbọ̀ kan pàdé pẹ̀lú ìṣòro rẹ kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣorí ọ̀fẹ́ láti Ìbàdàn. Tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun, ọ̀sẹ̀ jẹ́ ní ká máa bọ̀ ní kìlómítà 80. Mercy Camp Lẹ́dín yẹn. Nípasẹ̀ àánú, a máa lé ẹ̀mí ajẹ́nirun jáde.
4: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
5: Ni Reliance Future Football Academy, ṣiṣetọju ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o, à ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpa mọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
4: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child aged between 14 and 16 years becomes a complete athlete.
5: Bá a ṣe mú dàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́ tó wọn.
4: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
5: Reliance Future Football Academy. Ìpìlẹ̀ àwọn ògùn ọjọ́ ọ̀la.
6: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Ẹran ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kíri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 0803388100 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
8: Ìrìn àjò umra láti ṣàlékún imani kálíbàjẹ́ ayéjìrì àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umra ṣeré láti wá bá a ṣe umra oṣù keje tá lọ ní July 21 tá padà dé ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí, ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ umra maulud lẹ fẹ́ bá wa ṣe, èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọ̀kan sì tún wá ní umra December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ìbàdàn. Kó tó kásẹ̀ ńlẹ̀ o, ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó ń gúnrégé ní Aljanna Travels. Èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945. A wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels. Ìfọ̀kànbalẹ̀ ní umra lílọ.

nítorí ọ̀gá bello antalaniyan yinka kọdùn madam sajẹ ibrahim yakini tẹlẹ bimbo ṣe jaye kuti wasiwa labi pasimọ ganla fẹmi adébáyọ tauma àti bẹẹ bẹẹ lọ jaye ọlámùjẹ jaye kuti ló produce distributed by nile entertainment ó ti di wíwò ní gbogbo cinema nílùú èkó ìbàdàn oṣogbo àkúrẹ ìlọrin ogun àti káàkiri orílẹ̀-èdè nàìjíríà international ni ẹjọ a full package project látọwọ jaye kuti ẹ boko lọ fa kájọ jẹ gbádùn ẹ jaye ọlámùjẹ the anniversary ó yàn nàná ìfẹ sọ akùdí ẹ clock on the way ní kúbá sọrọ dí sọ ata yanyan ojú tí o ti rí rẹ wò àbẹwò sí cinema ìṣekú kan ọkan gbòógì nínú cinema ẹ má yiri ẹ wò ẹ ya gbogbo cinema lẹ yẹ àti lókè òkun kájọ jẹ gbádùn ẹ.

0: ṣe ti ẹ̀ ń gbọ́ wa ẹ̀dọ̀ kí ìròyìn náà lẹ̀sẹ̀ ń gbọ́ lọ́láta aago mẹ́jọ aago méje sa aago mẹ́jọ jàre mo sì ti sọ fún títí títí aláyọ̀ pé àìsà bẹ̀rẹ̀ ìròyìn ni aago mẹ́wàá lápàdà jáde
1: ṣùgbọ́n
0: torí pé àti ẹ̀ bá ṣe torí àwọn olùṣọ́àgùtàn ti ń bọ̀ àti pé àwọn kan wà nílé tó yẹ pé ibi tí wọ́n ti darapọ̀ mọ́jọ tiwọn rèé tí bá ṣe torí bẹ́ẹ̀ a ní dìde
1: mo rí ìròyìn kan bí
0: níbo ló ti mọ̀
1: tèmi
0: táyòyè ládùn ààbọ̀ ọ̀rọ̀ ló kọ mi
1: mo
0: fa ogun ẹ̀ lé títí láyọ̀ títí aláyọ̀ akíṣọlá lọ́wọ́ láàárọ̀ lórí ètò àkókò yìí aago mẹ́jọ ṣaago mẹ́wàá gèrègè ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa.
1: o ní àmọ́ lọ àbí.
0: irọ́ dúró.
1: àkànjí ikọ̀ yín rí ẹyinjú olódùmarè tí ò ṣe é figigun okun joseph ajokobi ẹni tí ń fẹ́ náà ló kọ́ tèmi ń jẹ́.

0: àánú la rí gbà kì í ṣe mímọ̀ ṣe o bàbá. Ẹ ṣé adá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ láàárọ̀ yìí. Ayàn ológo àsọpẹ́ ṣe àbábúbú wájú rẹ aṣẹ̀dá agbé gbogbo gbòsà tó yẹ ká gbé àgbè fún ọ torí wọ náà ni lẹ́yìn ọlọ́run ọlọ́run náà ni lẹ́yìn ọlọ́run ọlọ́run náà ni lẹ́yìn rẹ ìwọ náà tún ni kò sí ẹlòmíì kò sáláfiwé kò sáláfijọ rẹ ní gbogbo ìgbà là ń sọ pé ẹ ṣe bàbá ẹgbọ pé ẹgbà yín wá o ẹgbà yín ẹgbọ pé wá. Àwọn òní nǹkan méjì tá a lè fún ọ ju pé ká dúpẹ́ lọ àtúgbé wá ọpẹ́ wa rèé kò ju báyìí náà lọ o bó ṣe mọ rèé gbà lọ́wọ́ wa bó ti wù kó kéré mọ tó má dà sí wa láyà má sọ pé ò ṣe mọ́ pẹ̀lú wa. Ọlọ́run la kọ́kọ́ kí Ọlọ́run la kọ́kọ́ fìbà fún Ọlọ́run la kọ́kọ́ júbà rẹ̀ torí pé òun ló dá wa òun láṣẹ̀dá wa òun lọ́ba àwọn ọba òun lolúwo àwọn olúwa òun náà ni ìbẹ̀rẹ̀ àti òpin nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa òun ni alpha òun ni omega òun náà ló ń ṣe ohun gbogbo lódùlódù òun náà la pàkànjí kan ají kan pàkan bó ṣe wù ló ṣe ń ṣọlá bó ṣe wọ ọlọ́run ló ń ṣe é kí la fẹ́ ṣe ọpẹ́ náà ni ká máa fún gbogbo gbà. Àwa ní nǹkan méjì ta fẹ́ fún adá padà sọ́dọ̀ rẹ láàárọ̀ yìí bàbá gbọpẹ́ àti yín wá o gbà lọ́wọ́ wà bàbá gbà lọ́wọ́ wà mo kí gbogbo ẹ̀yin èèyàn wá tẹ́ ẹ lórí ọ̀fẹ́ àtàǹfààní láti wà ń bẹ̀ fún wa ìkànnì lágẹlú 96.7 FM òkè gájòkè náà ń pe ibi tá a wà yìí ilé funfun báláwo la kẹ̀tẹ̀ fẹ̀ sí ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn tí a ní àyín bá ṣe máa ń sọ ọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ ètò yìí àtòkè yín olólùfẹ́ tèmi náà mo kí yín gbogbo ẹ̀yin èjìká tí kì í jẹ́ ká ṣe ó yẹ̀ mo kí yín ẹ̀yin tẹ́ ẹ wà ní facebook a kí yín ẹ̀yin tẹ́ ẹ lọ sí tiktok a kí yín ẹ̀yin tẹ́ ẹ wà lọ́dọ̀ tèmi náà mo kí yín gbogbo yín pátá ni mo kí ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin tẹ́ ẹ ń gbọ́ wa láàárọ̀ ibi gbogbo tí ọwọ́jà ìkànnì tó bá ń fẹ́ dé láàárọ̀ mo kí gbogbo wa wípé a kú ìsinmi aláyọ̀ fún tòní ọ̀pọ̀ rẹ̀ láṣẹ láyé sunday eléyìí tó kẹ́yìn rèé nínú oṣù karùn-ún ọdún 2026 bàbá má ṣe sunday eléyìí ní ẹ̀yọ kan tó kú o fún èmi àti ẹ̀yin sunday márùn-ún ló wà nínú oṣù yìí a mú un lánu o bá a ṣe mú un lánu lónìí bẹ́ẹ̀ náà láṣẹ tún wọnú oṣù kẹfà ọdún a tún rí òpin sunday fún ọdún yìí lágbára elédùnmá rẹ gbogbo ẹyin tẹ ti wà ń bẹ fún wa àti rọwọ yín o a rí bẹ ṣe ń kí wa àwa náà mọ rírì yín a mọ lóore o a gbé gbogbo ẹ fún yín àsọpẹ ṣe veronica ọlákùlẹyìn olúyẹmí àwòkọ èdè òun náà ti láǹfààní láti kàn sí wa ní facebook john ọlájírí àṣeyípẹlẹ àsọpẹ ṣe àmọ rírì yín ogúnṣọlá ìwépele akẹyìn náà arọ wà láti sẹyìn èèyàn mi dáadáa ni àìjọ mu lọ sẹyìn arọ wà ní ẹ lélọ àǹtí mi ò lélọ ẹ dúró ni mo ní à ń dúró ṣe ìsẹyìn ní ìmọ̀ ẹgbẹ́ ìlẹgbẹ́ sẹyìn ní ẹmọ kété ẹsẹ àsìkò yìí ẹ mọ múra yín ń bẹ ẹ wò ó ẹ mọ àti sọ́lì olúgbilẹ̀ ẹ mọ múra yín ń bẹ ń hàn wá kankan àbí mo ti wá ni ọmọ wa gbẹ̀ngà gbajúmọ̀ aṣíwájú káfàtà náà ti tẹ àtẹ̀jíṣẹ́ àkìyín tẹ wà ń bẹ̀ ẹ kú ìfẹ́ ọlọ́run adúró tẹ̀yìn náà kò ní fi sí mo mọ̀ pé ìfẹ́ wa lẹ ní ìfẹ́ gbogbo wa tẹ̀sí nínà àní bàjẹ́ lọ́wọ́ yín o àní jọra wa lójú ẹ ṣe ẹ kú gbogbo ìgbà àwọn akọkùnrin akúkú rowó sí yín lápò ṣùgbọ́n ẹ nífẹ̀ẹ́ wa ẹ lè ṣe kẹ́ ẹ má gbọ́ wa ẹ lè ṣe kẹ́ mi ìtì ìrọ́wọ́ nẹ́nẹ́ yìí ti rọwọ lẹnẹ torí ṣọọṣì wa ni àtàkọ́kọ́ náà ẹyìn alaba látojú olómi ẹ sì mọ̀ pàwọn tájọ máa ń wà ní àwọn tájọ ń wà ní church tí àkúkú òun church yìí ní every sunday tá bá ti gbọ́ sáfìsì tán àlàyé yí aṣọ sí bẹ́ẹ̀dì yóò kàn sórun sunday ni mo ti gbọ́ wàásù tèmi èyí tó dẹ̀ kù ẹ̀yin ó kàn jẹ́ pé nǹkan kan tó kù tí wọ́n tí mọ̀ ṣe ni pé wọ́n ìdáàdá mẹ́wàá wọ́n sì dáwọ́ rẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ chọ́ọ̀chì ti wà rèé àwọn akọrin wọ́n máa ra aṣọ náà a máa ra epo sí jẹnẹrétọ̀ kí ló ń ṣẹlẹ̀ gan àtàkọ́kọ́ àlè dáadáa mẹ́wàá kankan. Ẹ jẹ́ kí queen fún mi nọ́mà ẹ rí i pé queen fún mi nọ́mà la fi wọlé ní àárọ̀ yìí bá a ṣe fi ń wọlé gbogbo ìgbà nìyẹn torí wọ́n ń ṣe dáadáa sí àwa o èmi ò mọ ti yín o wọ́n ń ṣe dáadáa tonti Anthony Bodurin ti se bale olowo ori re awon mejeji won e fira won le Romeo and Juliet ni Olorun lo si ko be iwo mo wa ma ko saarin won ma ba beje ma ko saarin won fi ololufe mejeji le je o fera ara won je mo bara won ka je o bara won dale mo ye si tori elomi wa je po ba ti ri ololufe meji kan ta o mejeji fera ara won ona ti e jade ya le ti o mo so sofo sofo osi ti o mo si sofo rodan traka nadan tan bi baba mi gbe igala wa rada no mo te nadan traka ki yerunu yeru yaru e mo cast mi ah yeru awo cast ka cast re mo ro pe kini ah awo mu lere oro re awo foro re si o yeru aforo re si o ma tera da da pelu won ah olohun a duro ti ni gbogbo igba ko ni fi yin sile o ko fun mi normal atanto ni bodurin olohun yo mo ba yin lo yo duro ti ni gbogbo ona ni gbogbo ona ni gbogbo asiko won ni fi yin tele oko wale la se leti ma ni tajo gbe sajo agbara olorun bo se se igba olorun o yi gba pada orilede nigeria na yo dara o dara atawon tin yi mita atawon tin te soke atawon tin te sile gbogbo wo ku nbe nja kana ni nto ori opa owo to ni oni a ku nbe ni sugbon adura la ngba fun olorun pe ko lo re mi eni kokan wa yo lo re mi yin o yo lo re mi ti wa na abiola yali yali ko ti esi nde ko si jamani bayi ko si jamani o se rin ajo olohun o je ko de pelu ayo ati alafia awon eyan wa yi ti won o je ka mala won o je ka mala to ba ku die won a tu deri pa wa to ba ku die ki ko mi je bo won deri pa wa pe gbodo sukun tori pe opo mo pe isoro kaluku ototo ni se won ni iwo ke iwo ni problem bo lo ti ni o ni nkankan o ni problem kokon tori nu oba to ba ti le ji laaro to ji to ri nkan fi senu yala o ti ri nkan kan fi senu to ni alaafia o mo bi pe un gbogbo lo ni boya lo mo wa mo e pe un gbogbo lo ni ko ba jo san lo bo si ni ejeje mi ko ba jale to si fi irorun to fi je un gbogbo lo ni ani sukunu leyi o la se le dun awa ta si sun lowo lowo bayi olorun yo nu mi je wa nu lagbara olorun oluwa duro ti wa baba mi baba di oye baba ase kiki ororo kiki ase baba with god oya ni with god o oya baba ati mama with god olorun a duro ti yin o afi bi eni pa won ni won bi mi afi bi eni pe tori afefe ni kokko afi bi eni pe latara won ni mo ti jade mo feran mi po ati baba ati mama ewo mi ni soton mi ni soton baba dada ni baba with god baba dada won gba nonsense o iwo to ba ti de gbadura o le ba won sore o mi ba ti de gbadura to si de fawe si de oni la so fun kenny under pe gbogbo ki lo mu ikun ijade to to wayi se gbogbo awe ti won iwe gba ni ori baba lolorun pe boda asi re ti tu baba mama oju oni ti yin o ijo olorun yo mo tesiwaju e je akika biru jalaruru o oloye alaji awon na wa nle odun won wa le odun ti e soro awa wula ka won se ri eran ti kabiru jalaruru fi ranse hi ati nkan kan ati nkan kan ati nkan kan iwo ma tu wo n to ba ko pelu oro baba e wo e no mo lori e mo bori amoriri yin e se ki baba mi tajudin so pade kan to lo jebu lo re so dun won ni a kan to di pe gbogbo o se pran e wo eyin se ori kan badi won ti jebude ba se ti jebude yin demo ola monday ise ti bere ni gbogbo ni ba lo le odun ko tete pada de wow tori isimi o na to in lo bi ojo merin ti kaluku fi di mole ti e lanfani ati se nkan kan odun ti to bayi ki kaluku pada si enu ise re baba e se o honorable wa Aboladejo awon lati odidi ologun eru no ti fi de le moto pe oya lori gbe fun yawo ori ah e se gbogbo eyin eyan yi mo dupe lowo yin o afa kere afa baba late afa white mami kimo ya laredo laredo awon eyan mi dara e wo tin ba ta wa la wa pe ta ni pe lo mi bayi ni sin tori olohun e se adupe lowo yin o wa mo riri yin amọ lore mo kiyin pupo pupo ewo sola re wo nno wo soke o ni kin je ka lo soke lohun mi si le da duro pe ka ma lo sugbon o se pataki o se koko lati mo riri gbogbo yin patapata mo riri yin o mo kiyin kaabo si ori eto akoko yin fun ti aro toni titi layo akisola na loruko temi mo pada bo
1: Ladilu FM 96.7 Ìrìn àjò umra láti ṣàlékún Imani. Kálẹ̀ ìbàjẹ́ ayéjìrì àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels. Fún gbogbo Mùsùlùmí tí kìí fi umra ṣeré láti wá bá a ṣe umra oṣù keje. Ta lọ ní July 21, ta padà ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí. Ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ umra Maulud lẹ́fẹ́ bá wa ṣe. Èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026. Ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọ̀kan sì tún wá ní umra December. Èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ibadan. Kó tó kásẹ̀ ńlẹ̀ o, ṣe mọ̀ pé gbogbo ètò ni Aláwù ń bá wa tò tó ń gúrégé ní Aljanna Travels. Ìrọ̀rùn ni visa umra pẹ̀lú return ticket. Àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makka àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ó jìnà sí Haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́. Èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945. A wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels. Ìfọ̀kànbalẹ̀ ni umra lílọ.
2: My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go queue buy token now go stress me well.
3: Why you dey worry like that? Just use iRecharge.
2: iRecharge? How that one take work?
3: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1# on your phone.
2: Sharp like that.
3: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
2: iRecharge. Convenience. Accessibility.
4: Lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀léra-léra lóní bá tu bá. Abẹ̀rẹ̀ látorí New Year Cashport lọ sórí Valentine.

0: ẹsẹ̀ nẹ̀pẹ́. Ká ṣe ẹlẹ́yinjú àánú ti a.
1: Ọmọ má lọ fà tí ká ṣe bá ti ṣàdéhùn o máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashball tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Ládélú FM *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa

bá ṣe báyìí ara náà ni mo fi dá tí n bá jó sọ́tún tí mo sì jó sósì fọlọ́run ni kì í ṣe fún ènìyàn fún ọlọ́run ni gbogbo ògo fún ọlọ́run ni gbogbo ìyìn fún ọlọ́run ni gbogbo ọpẹ́ fún ọlọ́run ni mo rò pé ìwọ náà ń mì sọ́tún òun mì sósì níbi tó wà bí ṣọlá rẹ̀ òun náà ti ṣe ń ṣe gbígbóná ló wà náà ti wájú rẹ̀ yìí ni àbí tútù tútù ni àbí gbígbóná tútù ni òtútù sì wá gbígbóná ló yẹ kó fi dógẹ̀ ṣé ń sọ fún kí n fún mi nọ́mà pé ò fẹ́ gbígbóná kan gbé wá kí n mọ̀ sọ ó ní mọ̀ sọ ó. Ó ní mọ̀ sọ alpha sọ láre o ìkórè ọmọdé máa ń bọ̀ ọjọ́ sunday tó ń bọ̀ máa ní alpha kí ni ìmúra sílẹ̀ rẹ ìyanu àṣẹlẹ̀ mo ti gbàgbọ́ pé ìyanu àṣẹlẹ̀ sọ pé n tó kó dání lọ́dọ̀ rẹ pọ̀ gan ó pọ̀ gan rẹpẹtẹ tó ní gbogbo ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ọlọ́run á ṣe èmi náà nígbàgbọ́ pé ọlọ́run ó ṣe gbogbo ẹ̀yìn tó kù náà àwọn ọmọ wa ṣe mọ̀ pé ní bí ọ̀sẹ̀ inú ọ̀sẹ̀ tá a lò tán yìí òun náà ni àyájọ́ ọjọ́ àwọn èwe ní gbogbo àgbáyé children day àwọn ọmọ kan wà nínú ugbó nínú òtútù àwọn ọmọ kan wà tí wọn lè jẹun tó wù wọn tó jẹ pé pẹlú ẹgbàá náà fi ń fún wọn lóúnjẹ látàrí pé àwọn èèyàn kan fẹ́ dà wọn fẹ́ dọlọ́rọ̀ wọn fẹ́ dolówó látàrí pé ìwà ìkà ó ń jọba nínú ayé wọn látàrí wípé ọlọ́run ò tiẹ̀ jọba nínú ayé tiwọn rárá wọn ń rìnrìn àjò tiwọn bó ṣe wù wọn síbẹ̀síbẹ̀ ìwọ̀nba bó ṣe bí ọwọ́ gbogbo ẹ ṣe mọ́ àṣé ṣùgbọ́n ẹjẹ́ á rántí àwọn ọmọ yìí kì í ṣàwọn ọmọ yìí nìkan àwọn olùkọ́ wọn náà ẹjẹ́ á rántí wọn torí pé ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí lórí ọ̀rọ̀ ètò ààbò ó ti wọnú ilé ìjọsìn lọ àbí ńgbà wọn ní ẹlẹ́mìí lọ láti ọjọ́ keje tí ò tí ì sọkalẹ̀ táwọn boko haram pẹ̀lẹ́ ẹlẹ́mìí mọ́ táwọn ajínigbé tó palẹ̀ ẹlẹ́mìí mọ́ ṣé yóò lọ́ mọ́ jíṣẹ́ fún wọn nù ugbó ni níbo làwa ń bá a lọ báyọ̀ lọ́hùn mọ̀ ṣàánú wà olùṣọ́ọ̀gù tó wà lórí pẹpẹ ó ń wàásù lọ́wọ́ ó gbọ́dọ̀ ò bọ́tàkù bàbá bọ́ sábẹ́ ṣí à ọlọ́hun ṣé rí n tí n tà ń wò yìí ohun tà ń wò yìí ó ń dàbí dán ó ń dàbí bí fíìmù ló ṣe ń rí síbẹ̀síbẹ̀ kò kàn mí ó ti ń kan kálukú lọ ẹ má jẹ́ àásùn ẹ má jẹ́ àwo o ọlọ́run ń gbàdúrà àwọn bàbá wa nínú olúwa lèmi máa ń béèrè lọ́wọ́ wọn ìbéèrè èmi gan ń béèrè lọ́wọ́ wọn wọn ló ń gbọ́ pé kọ́lọ́run má sinmi kó má dákẹ́ káwa náà má sinmi ká má dákẹ́ láti máa pè é lọ́sùn àti lóru yẹrẹ orílẹ̀-èdè nàìjíríà olúwa yẹ wò bẹ̀ wá wò rí orílẹ̀-èdè nàìjíríà kọjá ní gbogbo ọ̀nà dá ẹ̀mí tuntun sí àwọn èèyàn wa lọ́kàn torí wọ́n ti wò pé kò sọlọ́run ṣùgbọ́n ìwọ ló lè fi agbára rẹ hàn o wọ́n ló lè jẹ́rìí ara rẹ nínú ayé ẹni kankan ẹ jẹ́ lọ sí abala bíi tá a ti gbára wa níyànjú nínú ọ̀rọ̀ ọlọ́run bí ó ṣe ẹ kú kalẹ̀.

0: ẹ̀dá ọlọ́gbọ́n nù owó gan lọ́ba ọgbọ́n ọgbọ́n
1: akábàlà tó jẹ́ kí n máa bọ̀gá gbà
0: ó yá wá jẹ́ kí n já ẹ̀ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkà àwọn èèyàn láì sí ìdádúró kankan láti ní yíya cashport sí valentine cashport easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport ilé tó gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June owó tó lé ní 1,150,000 naira wà fún jíjẹ àti bí àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan má ṣe fà sẹ́yìn má jọra rẹ lẹ́nu gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà bó o ṣe ń ta tó o tún ta sí bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí Wednesday 24th of June yóò ju ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347 *1004 *1# lórí ìlàjẹlú fm *347 *1004 *2# bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cash.ng media cashport ní june àkókò ìyípadà rere rẹ ti dé o ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀
2: Lágẹ̀lú apata màjà pàtó jàmákùtà Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀ adùn bá dò pọ̀ má kàmúso Lágẹ̀lú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń farere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà ìmùlẹ̀ gúgú nìsọ̀ wọ́nyẹ́wọ́nyẹ́ sẹ̀kẹ̀rẹ̀ ti ń midùngbẹ̀ owó fún gbogbo ẹni tó lóye tó dà mọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́ ṣé bẹ́ẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro àfà ìbáwọn dòwòpọ̀ làìró burúkawó
3: owó nìkan ló lè ṣe o
2: mad out there Lágẹ̀lú FM 96.7 gbagbó gbajù gbajà gbagi oko wọn ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gbòòrùn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa gbogbo ara Lágẹ̀lú FM 96.7 ìkí wàlàyé àlùbáríkà polú ọjà ńbẹ kẹrin ọpẹ kẹ
4: Ibadan Mega Crusade
5: 2026.
4: Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta. Èyí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Ilé-ìwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashonuro, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀, Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti gba gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú owó agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti gba Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé owó sí ibi ìpàdé láti ìwòrò, mọ́kànlá, challenge, ọjọ́, ẹgbẹ́ra, brewery, ìgbà rẹ ti dé. Wọ́n wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn. Ọlọ́run dúró dì ọ́.
6: Lágẹ̀lú FM 96.7.

0: sí bíbélì wa sí ìwé ezikeli orí ìkẹtàdínní ogójì abẹ láti ẹsẹ ìkíní títí di ẹsẹ ìkejì ó kà ó ní ọwọ́ olúwa wà ní ara mi ó sì mú mi jáde nínú ẹ̀mí olúwa ó sì gbé mi kalẹ̀ ní àárín àfonífojì tí ó kún fún egungun ó sì mú mi rìn yíwọn ká sì wò ó ọ̀pọ̀lọpọ̀ ní bẹ ní gbangba àfonífojì sì kíyèsí wọn gbẹ púpọ̀ púpọ̀ ó sì fún mi pé ọmọ ènìyàn ogógún wọ̀nyí lè yè èmi sì pé olúwa ọlọ́run ìwọ ni o lè mọ́ ó tún fún mi pé sọ tẹ́lẹ̀ sórí egungun wọ̀nyí ó sì wí fún pé ẹ̀yin egungun gbígbẹ ẹgbọ́ ọ̀rọ̀ olúwa báyìí ni olúwa ọlọ́run wí fún egungun wọ̀nyí kíyèsí èmi ò mú kí èmi wọ inú yín ẹ̀yin ó sì yè èmi ó sì fi san sára yín èmi ó sì mú ẹran wá sára yín èmi ó sì fi ọwọ́ bò yín èmi ó sì fi ẹ̀mí sínú yín ẹ̀yin ó sì yè ẹ̀yin ó sì mọ̀ pé èmi ni olúwa bẹ́ẹ̀ ni mo sọ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí a ti pàṣẹ fún mi bí mo sì si sọ tẹ́lẹ̀ ariwo ta sì wò ó mímí kan wá àwọn egungun náà sì wá ọ̀dọ̀ ara wọn egun sí egun rẹ̀ ìránṣẹ́ ọlọ́run àlàyé prophet evangelist bami gbọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí káyọ̀dé ìbàdàn látinú ìjọ csc òkè ìyanu ìgisoga ìfẹ́ lódún estate ní omi àdìo nìbàdàn ẹ kú dédé àsìkò yìí
1: òkè ìyanu
0: ẹ kú iṣẹ́ olúwa
1: olúwa ló ń ṣiṣẹ́
0: ẹ kú ìjọ mẹ́ta
1: yes ma
0: kí ló dé ẹfà sẹ́yìn sí fún wa
1: ìrìn
0: àjò ni
1: ẹ
0: gbàdúrà fún àwọn tó ń bọ̀ wá láàrin
1: ọlọ́run wa gbé ọ̀gá ayàn gba ọ̀pẹ wa
0: àmì jésù
1: ogun ni fún ọlọ́run lókè ọ̀run
0: hallelujah
1: gbogbo ẹsẹ̀ olúwa fàánú dáríji àgbàdúrà fún gbogbo àwọn tó ń gbọ́ wa nínú ilé lórúkọ jésù àbò olúwa kó wà lórí
0: yín
1: lórí iṣẹ́ yín kó wà lórí ẹ̀ ọkàn yín máa balẹ̀ ìjì orílẹ̀-èdè yìí kò ní gbé wa lọ àwọn tó ti gbé lọ olúwa tù wọ́n lọ́kàn ogun ni fún ọlọ́run lókè ọ̀run
0: lórúkọ
1: jésù kristi olúwa wa
0: àmì lórúkọ jésù bàbá
1: yes ma
0: ni ṣe ọdún tó kọjá lọ ni àbí ní 2025 bí
1: 2024
0: tẹ wà ní sẹ́mínà ẹ fẹ́ ṣe àwọn iṣẹ́ ìránṣẹ́ kan tí mo bá gbàgbé torí mo rántí dáadáa tí mo wà tí mo ń tá a jọ ń sọ̀rọ̀ nígbà yẹn àwọn iṣẹ́ ìránṣẹ́ tẹ fẹ́ ṣe tẹ gbé dá nígbà náà tó nílò ìkéde bàbá ti sọ eléyìí ẹ lè pè mí padà bàbá ti sọ torí ṣé kẹ́ ẹ lè mọ̀ pé mọ̀ ẹ lè pè mí padà a wá sọ̀rọ̀ nígbà tí ẹ fẹ́ wọlé ní ìsìn tá à ń sọ̀rọ̀ lórí àwọn ìjì tí mo ń ja ẹ̀dá ènìyàn pàápàá jùlọ ẹni tí ọlọ́run bá pè tó yàn tó ṣe lógo kí ló dé tó máa ní ìdojúkọ.
1: Lórúkọ Jésù yóò dára fún wa
0: àmì Jésù
1: nínú ayé ni ogun wà nínú ayé ni ogo wa bíbélì wípé ní àtìkọ́ se ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú ọlọ́run ẹ gbọ́ mi mà ẹ wo ìgbé ayé Job kò sí ẹni tó wà láyé tó máa ṣiṣẹ́ olúwa ohun tó pàtẹ́ mọ́ olúwa tí ayé ò ní rí nǹkan láti fi kẹ́kọ̀ọ́ tàbí láti fi lóye ẹ já wo Jésù Kristì tá ń tẹ̀lé o ojú rẹ̀ rí ẹni tí ò dẹ́sẹ̀ tó wá kúkú àwẹ̀ lẹ́sẹ̀
0: kò dẹ́sẹ̀ o
1: kò dẹ́sẹ̀ mọ́mí
0: àtò
1: sí ẹ̀sẹ̀ kankan
0: àbí bá a ti ṣe ń bí àwa ènìyàn o
1: tá a ka ẹ̀sẹ̀ kan sí lọ́rùn nítorí pé a ràn kí a lè mú gbogbo òdodo sẹ kò sí ẹ̀dá àlàyé tí ọlọ́run pè ní tòótọ́ ẹ̀sùnmá ẹlòmíì ẹ ti máa rí káàkiri lórí afẹ́fẹ́ ó lè má jẹun sùn nítorí ìlàkọjá tí ò dẹ̀ fẹ́ sẹ́ ọlọ́run
0: torí iṣẹ́ tá a gbélé lọ́wọ́ dandan ni
1: ó gbọ́dọ̀ ṣe ó gbọ́dọ̀ ṣe gbogbo àwa tá ń rí wa lénìí kì í ṣe pé bẹ́ a kàn déédé débí ọ̀pọ̀lọpọ̀ kan láti là kọjá tó ní agbára ṣùgbọ́n nítorí kristi nítorí ẹni tó ràn wá nítorí a dá ohun rẹ mọ̀ bàbá mi máa ń sọ bàbá mi jésù kan máa ń sọ káyọ̀dé mo mọ̀ pé ó ní mo níbi tó ń lọ o mọ̀ kanjú bẹ́ẹ̀ni mọ̀ mú
0: nǹkan tí
1: nǹkan tí ò ṣe ti ẹ mọ mú mọ dúró di àkókò ọlọrun ọlọrun ní àkókò fún oníkálukú
0: mọ wo ago alágo ṣiṣẹ
1: mọ wo ago alágo sáré
0: mọ wo wípé ńgbà tí ẹni tó fẹ́ wàásù tó dé àwọn wọn sọ kalẹ̀ gbìgbìgbì inú mọ́tò ni
1: àwọn security pọ̀ náà mọ́rò yẹn ìyẹn kọ́ lọ́lù wa ràn wa ó ní ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù rere fún gbogbo ẹ̀dá lórúkọ jésù máa dára fún wa gbogbo ẹnikẹ́ni tó ń gbọ́ mi ń tẹ́ ńlá kọjá báyìí kò ó máa dópin
0: yo dokun
1: expiry date wa e wo awon kan ta ma ra ninu supermarket everything won ko expiry date si te ba ra ogun won ko expiry date si gbogbo nkan lo ma expire be ni iran kan lo iran kan bo sugbon ta ba duro do di akoko titi wa olorun wa gbe wa dide
0: eyan ba wa ko lati mo duro di akoko
1: se be yin le wa nbi te wa ye mo kan toju yin kan to depo te wa yi
0: oju gbodo kokko ri na
1: bi mo se wa n sale bele mi olorun so fun mi wipe se mo mo wipe iya igan ase ti wa lenu e bi iya bola re mo ni kini di o ni se mi o mo iya awon ran se olorun to ti gbe wa sori eku ko si bi o se ma gbadura ti o ni gbadura ti yin aga ti mo joko yi e mo awon eyan to ti joko nbe ni so ila koja o ma lo
0: ila koja wa
1: a wa
0: a lo
1: a lo
0: fun eni ti olorun ba
1: be ni
0: ti o pera re
1: ti o pera re
0: tugba ni olorun ba pe ti olorun o pe to pera re to ba ri awon ila koja won fa sodo
1: won ja pe mama mo so fun iya mi ni last 2 years bayi mo lomo kan to pe mi mi ori afife la wa to pe mi o pe mi o ni ha woli eyin le nsisi oluwa e ja mu yin rin ajo
0: lo bo
1: ni waju oluwa oni ka mu onuko mi rin ajo o invite mi si program ni o oni a gugu de bon teni ayo tete mo yin sugbon ta ye ba mo mi torun o ba mo mi nko won do ni sin o
0: sugbon won do ni sin
1: won do ni sin
0: awon eyan wo yi leyin won sugbon gba to ba ja gan ti oni se ba de to bere pe bawo lo se se ona wo lo gba bawo lo se rin kaluku gba nkoro ko ya ni
1: leyin ka tele oro olorun
0: nto ba ti kojo oro olorun bibeli
1: leyin ka tele
0: olorun sin sise loju e
1: o sise
0: o sise ti o se ni aba won
1: ko si aba won egbo ese bili taka yen iran ti olorun fi han ezekiel ni o ni owo oluwa wa ni ara mi o si mu me jade ninu emi oluwa o si gbe mi kale laarin afonifoji to kun fun egungun e wo nigeria ta wa nsin e wo bi eru se nba olowo ati talikasa ko fe si yato
0: bolo beru se bolowo be na lo nba lai ni
1: nba talika lo nba lai ni sugbon isegun ma daju on ti mo mo ni wipe awon akan wa lori adua orilede bayi
0: ti won ti won so kale to je pe won gbe ohun soke lori nitori orilede nigeria ni pe oluwa
1: amoya fa ti won o gbe sori afefe tan gbadua
0: ti oluwa dasi
1: mi mo se wa yi mu oni yojo ti mo ti wa nu awe mo se wa lori oran mi o sun lori because
0: ti oluwa je wa ara re
1: mo pe to ba je pe omo mi na gbe nko
0: to ba je pe omo temi ni nko
1: to ba se pe omo temi na gbe nko so idi ni ara se oluwa ni
0: be o nbo nbo awon la ma nte ti yo ba lo so be
1: be ni mami
0: won wa ni ati wa da won de mo oju ni gbogbo wa ye ka mo to se mo pe awon isele to nsele lasiko yi a nwo wi pe kokan wa iha kokan mi kokan mi na gbogbo wa ko si sugbon gba to ta ti kaluku wa ti ri pe omo ti nsu re de de de bayi mo di asun ka ma wara ro mo ka ma repeti lo mu kaluku bere si ni jade toro pe sa won woli o si ni sa won alufa o si ni se ara won se yi kini nibo ni gbogbo won wa se won sun lo se won so pe olorun gbo adura olorun ba won soro
1: wo lati gbo be ni o
0: kilo wa sele
1: olorun wa ni
0: bo se so fun esikeli to si so pe egugugu e yo di iye o lo si ye
1: o si o ma ye se ri ohun ti mo ri si arin yen ni wi pe ibi ti isokan ba wa lọlọ ma wa
0: ibi ti sokan ba duro si olorun no duro si be sugbon iyapa ti wa
1: ben iyapa ti wa emi o ju re church temi lo poju church temi lo lagbara ju ohun to se laye si ni e sugbon ki se gbogbo ran si olorun
0: ki se gbogbo
1: sugbon nigba ta ba kojopo e wo awon omo eyin nigba ti won kojopo ni
0: yara oke
1: ti won duro ti won gbadua ni akoko ti olorun da emi mo se kini o sokale o gba
0: be la ina
1: be la ina o si kunu oni gbogbo won won si
0: fi ede tun soro
1: sugbon loni omo se o gba toga mo tori pe oga nrowo ko fo omo se
0: omo se gan fe ko se mo ni si togo eni toga oga ti o ba ti fo omo se lowo lojumo ni bi ise to nko ka wo lo mo
1: yo lo re mo gbo ka da ni jesu wi pe ninu aye a o ri iponju ko wa daruko e o sugbon ki atuju ka pe o ti segun aye
0: ko daruko iponju
1: ko daruko
0: oniruru ni iponju le gba oniruru nkan lo le sele siyan
1: so iwo to n gbo mi duro di asuku olorun mo je ka awon fo wa na igba o won ti kun ta awon kori afefe be ni mami ore mi kan lojo kan lo ba ni iya kan lo ni ohun fe gbadura fun ko lo na iye po si wa o da invite mi si so ji mo ni iya mo ni
0: epo si ba wo se ati fufu ati brown
1: o fe gbowo epo si lowo iya ni mo ni wo iya se yen ni
0: pe eni lo so pe ki iya lo mu owo epo si wa
1: mo ni iya ni suru se yen ni mo ni ore mi ori e o pe school kala jolo sugbo o
0: en awon eni kan na lo ibi kan na lati gba idanileko
1: o be ni o wa school yen mo de gbadura fun iya yen e wa gbo sa eni ta ba soru e fun ti o ba gbadura dada iran eku yen lo ma ma ri
0: ko ni ri nkan mi
1: be ni sa
0: iran po si yo mo ri to mo gbe po si kini
1: mo gbo si kiri ni ti o mo sa kiri agaga ton ba daruko mo e
0: pe mo e mo nkan ko gbodo se lagbaja ati riran pe eh akobi yi ko ni eh lagbaja ta si pe akobi ohun ni ha nti mo ri bayi
1: ko ni pe ka da oluwa mo
0: nti mo ri lowo lowo
1: yi ka mo bi ta ma tori wa si ka mo bi ta ma gbadua
0: ka sora wa
1: ka sora wa
0: asiko yin pe fun isora eni
1: ti a ba tu awon eyan le kan ma pe wole oni kaluko so n to ti ri
0: to ti ri
1: nipa iran si olorun ohun kaluko ti so n to ti ri nipa ijo
0: elomi ti ko lati lo si church
1: elomi o ti e ko ready ati lo ani we church kan pe church
0: ki le fe so
1: fun ka ma se ko ipejo para sile e wa gbo bibeli pe ko si ki ohun ko se mo wa o sugbon igbe fe n to ti pa se wa o tumo si pe iran si olorun to mo to ye ko se ti o se igbe ni fun iru wo le ma ri pe iji omo ma ja be ni iji aya ma ja e mo si mi gbo mi o so wi pe aya iran si olorun ni ku tabi omo ni ku sugbon
0: tori eniyan na ni iran si olorun na eyan bi ti wa na ni Ntọ lohun o so. Ti won si nto e pe bo se ye ko rin re ma sare ju agbara re lo n to ba ti kuro ninu oro olorun ko ti di nkan mi o ti di nkan mi
1: eni kan gbo mi mo mi e je nso tele bayi ni oluwa wi ki lo kunu aye re ki lo kunu ise re ki lo kunu ile re loruko jesu o ma gba yi
0: ami jesu
1: iran ta fi han isike niyan be ni pe ohun gbogbo to n se yan laye sa lo ni ona abayo
0: gbogbo to nse eyan ona abayo wa
1: sugbon ko wa mo bi ti ona abayo wa o ni ona abayo elomi o mo bi ti ona abayo wa elomi o mo itumo ise ko mo ise da to gbe waye elomi o mo akoko e wo topic si akoko iyin ko si e ti koko yin olorun laaro yi ohun ta gbele yin lowo ni en ta fun lebo ajinire to fe mo se bi pastor o ti missione
0: o ti daru
1: o ti daru
0: o ti da amulu mala tori pe iranse ise iranse ta gbele e lowo ni mo ya sibo mi
1: sugbon to duro ni line e e won ko ta won yan fi mo yan akoko yin na fi mo yin all over the world to duro ni line e e wo gba ta se birthday yin gba e wo ba won yan se wa from nowhere that's it
0: ta te pariwo lo fe fe aje ka won yan
1: aje ka won yan mo e wo to wa won yan se po si
0: ajawun eyan mo
1: so olorun ni asiko ti o se ire fun wa sugbon loni opolopo awon eyan an wo iye awon eyan to wa lo wa pe ah abi eyan se po to nbi o ye kele ri bayi gba o se le se nima kan o be ni nigba ti mo ko bere so jikiri iyawo mi lolorun lo fun mi se oluwa lo se owo loluwa ran yin ni abi
0: ke gbala e wa wo pe o ye ka awon eyan le fun mi 200,000
1: church meta ti ma le taja ti ma ri ah iye bayi iyawo lo yin mu le mi lori o ma yin mu le mi lori
0: a ko ya ko dey play
1: dey play ni ni wa e si se
0: oluwa ni
1: se se oluwa ko le nsi o ni iyo kan to ye ke awon to goke won ni iyawo to dani
0: ni bere pepe eyin ko gbo o
1: ah ni bo iwo la ran si
0: etu gbe wo igba ni
1: iwo lo ba san se mi je iwo ni mu se mo ba ni ma gori ke ba lo gbadura
0: iwo lo fe ki se ranse yi
1: ko ko
0: goke abi jesu be si ni agbodo ni eni to ma check
1: yin to ma check yin
0: ki se ni ti o duro pe ah daddy eh awon sa so fun mi leni pe owo yin oko se oko to
1: ki lo de why awon yan wa church na ki lo de se
0: eh mo be se le gbowo lowo won ni
1: olorun ti mo na mo so fun yin na enikan lo ko church fun mi
0: lo be bẹ́ẹ̀ni.
1: So ìgbàgbọ́ tí mo ní ni
0: pé Ọlọ́run tó wá ṣe yẹn yóò ṣe tó ṣe hun mi nkan mi nkan mere mere téyàn ò ti ẹ̀ lérò.
1: Mo sọ fún ẹnìkan mo ní bí mo ṣe kékeré tó yìí tọ́jú orí mi kéré yìí ohun tó kù mí kù láyé tí mo ronú ni bí iṣẹ́ Olúwa ó ṣe dàgbà. Bí àwọn èèyàn ó sì rí agbára bí ti gbá
0: ni. Ṣé jíjẹ ni ṣé mímu ni.
1: Ọlọ́run ló lè ṣe mọ́ mi. Ọlọ́run ló lè ṣe. Ọlọ́run ló lè ṣe. Ṣùgbọ́n
0: ẹnikẹ́ni ò lè ṣe.
1: Tá a bá ti mójú kúrò lára èèyàn. Àwọn tó rí tó ń gbójú lé yẹn tó ń sẹ́yìn 10,000 ṣe lónìí 5,000 ṣe lọ́la. Àmọ́ mi wọ́n ní 2,000,000 lọ́wọ́. Wọ́n ti mọ̀ pé ọ̀la ọ̀ padà bèrè. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mọ̀ pé wọ́n mọ̀ dúró lórí ẹsẹ̀ mọ̀ gbàdúrà mọ̀ bọ́lọ̀ sọ̀rọ̀. Ọlọ́run lọ lúlẹ̀.
0: Jẹ́ kọ́lọ́run lọ kọ́lọ́run lọ fọwọ́ tọ ọkàn ni kálukú fúnra ara rẹ̀.
1: Ọlọ́run máa fọwọ́ tọ ọkàn rẹ̀. Wàá mọ̀ wípé Ọlọ́run wà. Wàá mọ̀ pé Ọlọ́run
0: wà. Mọ̀ jà ò ní ti tọrọ ṣá. Ẹ ṣá fún mi, ẹ fún mi, ẹ bùn mi, ẹ bùn mi, ẹ bùn mi.
1: Èèyàn ẹ̀dẹ̀ ń bọ̀
0: nìyẹn. Ohun tó ń tẹ̀.
1: Ẹ̀dẹ̀ ń bọ̀
0: nìyẹn. Ẹni wọ́n tẹ̀.
1: Ẹ já dúró di àkókò Ọlọ́run. Ká dúró di àkókò Ọlọ́run. Kò sẹ́ni t'Ọlọ́run gbàgbé.
0: Ọlọ́run ò gbàgbé.
1: Kò gbàgbé ẹnìkankan. Kò gbàgbé ẹnìkankan.
0: Má rò pé ó gbàgbé rẹ o.
1: Gbàgbé ẹnìkankan. Kò gbàgbé ẹnìkankan.
0: Ẹlòmíì ò rò pé bóyá so wọ́n rí gbogbo èèyàn rí pé mò ń sin lọ́run. Ọlọ́run yẹn dẹ̀ wà ṣá.
1: Ọlọ́run wà mọ́ mi. Kò sẹ́ni t'Ọlọ́run gbàgbé. Kò sẹ́ni t'Ọlọ́run gbàgbé. Bí àkókò oníkálukú bá ti tó. Ẹ wá rọ yẹn, ẹ wá rọ níbi ọ̀nà dáradára yẹn tó ti pẹ́ 38 years. Gbà tó t'àkókò Ọlọ́run gbé dìde. Bátúlómi àfọ́jú ńkọ́. Àkókò Ọlọ́run ò sàn. Obìnrin oríṣọ ẹ̀jẹ̀ ńkọ́. Ojú rẹ̀ bíbélì sọ pé ojú rẹ̀ ti rí ohun gbogbo lọ́dọ̀ àwọn oníṣègùn.
0: Wọ́n ti gba owó gbogbo lọ́wọ́ rẹ̀.
1: Bí nǹkan táwọn èèyàn ṣe léni. Ṣùgbọ́n nígbà tí àkókò tó.
0: Ṣé tí púpọ̀ máa sọ wípé nínú díngù gbà mí tí wọ́n gbà ọ̀fẹ́ ni Jésù. Ṣé ọ̀fẹ́ ni Jésù báyìí.
1: Ọ̀fẹ́ ni Jésù.
0: Lásìkò yìí nǹkan.
1: Lójú àwọn ló ní ọ̀dọ̀ àwọn tó ń ṣe bẹ́ẹ̀. Bí a bá ti rá àwọn èèyàn ẹja fi ọ̀nà ìgbàlà ràn wọ́n.
0: Fi ọ̀nà ìgbàlà ràn wọ́n.
1: Tábà ti fi ọ̀nà ìgbàlà ràn wọ́n.
0: Wàásù ìrere fún.
1: Nígbà tí àwọn gan bá ti rí ẹ̀mí mímọ́ gbà. Gbogbo nǹkan láyé sá bẹ́ẹ̀ yẹn bá dá chọ́ọ̀chì lẹ̀. Tí àwọn ọmọ chọ́ọ̀chì bá lè rí ẹ̀mí mímọ́ gbà. Ìṣòro pásọ yẹn ti dínkù.
0: Tí wọ́n dá Ọlọ́run mọ̀ fún ara wọn. Wọn ò ní máa wá pásítọ̀ káàkiri àbí prọfẹ̀tì pé ó di dandan kí n rí wọn kí àdúrà mi tó gbà.
1: Ẹ wo nígbà tí Samuel wà lọ́dọ̀ Eli.
0: Nígbà tí a kọ sí.
1: Tá a kọ sí.
0: Tó tún sáré lọ bá wòlíì.
1: Wọ́n sọ ọ̀gá ń pè mí.
0: Mi ò pè ẹ̀.
1: Bàtọ́ bá délẹ̀ ó ní máa sọ bá tó bá ti dáhùn kó sọ pé máa wí nítorí pé ìránṣẹ́ rẹ̀ sí kí ni o gbọ́ ó ti ní ẹ̀mí yẹn ṣùgbọ́n kò mọ ẹni tó ń bá sọ. So téèyàn bá ti lè ní ẹ̀mí mímọ́. Bí ọmọ ìjọba ní ẹ̀mí mímọ́ ẹ̀sà yóò mọ ìrìnàjò pásítọ̀ lọ.
0: Tó fi àyè gbà á.
1: Fi àyè gbà á.
0: Tí ò jẹ́ kí ẹran ara kó borí.
1: Tó bá lè fi àyè gbà á. Nàìjíríà yìí tá a wà tá a bá lè fàyè gbà ẹ̀mí Ọlọ́run.
0: Àìtí ìfàyè gbà
1: á. Tí àwọn olédi àwọn adarí wa bá lè fàyè gbà ẹ̀mí
0: Ọlọ́run. Àìní ìṣọ̀kan.
1: Àìmọye olówó tó lè ràn àwọn aláìní lọ́wọ́. Ṣùgbọ́n kò ní ṣe.
0: Yóò kọ̀ láti ṣe.
1: Lórúkọ Jésù ojú òní ti wà.
0: Àmì tó sì wà tí gbogbo nǹkan sì wà níkàwé onítọ̀hún.
1: Ó wà níkàwé láti ṣe. Ó wà níkàwé.
0: Iṣẹ́ ìránṣẹ́ t'Ọlọ́run gbé léyìn lọ́wọ́ bàbá ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Iṣẹ́ ìránṣẹ́ àwọn tó ti wà nírú ipò tẹ wà rí láti fà wọ́n lójúmọ́ra láti sọ wọ́n di ènìyàn láti sọ ọ̀rọ̀ Ọlọ́run fún wọn láti pè wọ́n sínú agbó pé àwọn tó ń ṣe yìí kò dáa fi sílẹ̀ báwo lẹ ṣe ń tẹ̀kẹ́ àwọn.
1: Ẹ ṣe mọ́ mi nípa orí ọ̀fẹ́ Ọlọ́run.
0: Torí wọ́n ṣòro ó dè mọ́lẹ̀ o.
1: Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run Ọlọ́run ti ṣe ibìkan náà fún wa yàtọ̀ fún bíi táwa yẹn tó bọ́ sí gbangba. So tí a bá ti rí wọn báyẹn àwọn òbí wọn wọ́n tọwọ́ bọ̀wé kì í ṣe gbogbo wọn náà ló máa fẹ́ gbà o ọgbọ́n náà máa fi mú wọn wá o. Kódà tó bá bèrè ńgbà mí torí nǹkan téèyàn ń ṣe ó ṣòro tètè filẹ̀ o.
0: Ó ṣòro
1: filẹ̀ bí ẹ̀mí Ọlọ́run bí Ọlọ́run ò bá gba
0: kìnìún yẹn lọ́wọ́
1: ènìyàn ó ṣòro filẹ̀. So tó bá ti di pé ó wà ní kí àwọn ọmọ Ọlọ́run tí à ń fojú tó rí mo ṣe ń lọ program tí mo dání tí mo àjọ ń sun yàrá kan tó ń wo àwòkọ́ṣe mi tó ń wo bẹ́ẹ̀ lè ṣe ń ṣe tó mo ṣe ń ṣe mami ó máa yí padà.
0: A yí padà.
1: Bẹ́ẹ̀ni.
0: Mélòó lẹ lè kó kiri.
1: Bá a bá lè kó wọn kiri. Àwọn tí wọ́n tó tẹ̀lé wa tí Ọlọ́run.
0: Lẹ́yìn tí Ọlọ́run ti pàṣẹ yín tó ti tún yá.
1: Bẹ́ẹ̀ni wọ́n mójútó wọn. Ṣùgbọ́n náà days báyìí èmi gan ti wà lára ni mo ti wà nílé. Mo ti wà nílé fúnra mi.
0: tori ngba te si le opolopo pada o
1: a pada mummy opolopo elomi ade church olorun gbadura olorun le gbadura igba to ba dupe la mo mo so fun wo pe tolorun ba ti ran yan se ibi to ran o si yan to ba ti mo be gangan olorun ti wa nbe mo do the pastor
0: mo do the pastor
1: mo do the pastor
0: o ti bo lorun e soro nipa fi gbagbo si
1: imoran ti ma to fun awon eniyan ti omo won se ru nkan bayen ni pe ki iya yen ni ipenu wi pe olorun to fun lomo yi o ma yi aye e pada
0: won se pe
1: mo so fun yin pe iya mi ah olorun lo iya mi fun mi gan
0: mo se pe fun ru
1: omo be laye e ma jiri
0: omo ami jesu
1: olorun lo iya mi fun mi lopolopo ah adua oso adua aro
0: e si mo wo won bayi o e ma yin mu mo rerin pe
1: o dokan ni ke lo pon mi wa ti mo ni se sori bu
0: so fun won be
1: ada ni mo yo si ya mi ada se mi na wa ko ile we galatia ori kini ese ke dogun oni sugbon nigba to wo olorun en to ti ya mi soto lati nu ya mi wa olorun ti ya mi soto o sugbon ogun le ogun agbegbe awon to ti rogo saju ologun na ti wo nu mi mo ti wu akiwa iba to wa de 23 past 23 oni kiki en to ti se buburu ni igba kan ri o wa de 24 oni won si yin olorun logo nitori temi laarin wo awojo awon ore mi tan ba ko ri mi bayi oni pastor wa ti de elomi asare mu
0: nkan kan ja asare junu
1: asare junu
0: te ba ti daarin awon eyan la won sare jule pe pastor ti de
1: awon to laru kan be koja oluwa ma gba yin o
0: ami jesu
1: o da mi loju mo mi olorun lo gba mi ki se eyan
0: ki se eyan
1: won so mi no sosi gan mo ja won so mi ni seke seke lai ya were mo church legbe
0: pe ngba ti o ba wi posu kan to ba ri mu mo
1: be ni
0: ara re o bale
1: be ni en to ba de ni solution lowo lo fun eyan awon aboki ani
0: so si ori eni ti o ba ni solution
1: ko
0: le fun yan ni
1: fun yan ko le fun yan loko
0: ko le gba nkan kan lowo eyan gan tori pe ohun to iwo to fe mu keyan kuro nbe kilo fe fi da pada fun kini oni o mo se mo kini to wa lo lati fi da fi da kini un pada ti o fi ni ri be mo ninu aye e eni ti o ni solution ko se se lati fun ni ni ohun ko hun olorun de gba gbogbo ogo
1: olorun gba gbogbo ogo mami o gba gbogbo ogo are nto ya ori tolorun wo san
0: ni
1: olorun ki san
0: ni pase mu ku mu
1: ku mu tolorun de wo san
0: ti o gbo ko gbo se obi lenu ko gbo se nikan
1: kan ta wa te tun mu ngba yen ko tun le to ntan mu nsin
0: nsin
1: ah ti sin le mami
0: o le ju
1: elomi yo mu ba e mo le ki won mo le kiri adugbo
0: ti o mo sare
1: iba ti o ba
0: elomi o wo nu gota lo
1: iba ti o ba ri mu wa pari wo le o wa ki so le o jo ka le ba wa mu ni
0: o
1: won a su elomi lokun a mo wo nlele imokun isu ti ri ola won
0: awon eyan yen isu ti ri pola re o dara o wa wo wipe ohun ti debi ti e mo fi pola
1: ti ba se pola won tete gba mi ka ni mo wa se disin ni ma ti ku
0: be ni
1: tori igbe aye ti mo gbe ngba yen lagbara igbe aye ti mo gbe ngba yen lagbara
0: igbe aye bo ba se
1: jasi
0: mi o ran eni kankan
1: toru to ba jasi ko jasi elomi a wa lori okada baya wa no wa lori okada ade fada yo ade to be ladan di pe so ye ko mo si dile bayi
0: ti o ko
1: awon ni daju aye
0: eyin daju aye ti eni kan ko ran yin
1: e le sami mo wi loruko oluwa olorun awon omogun eni to gba mi ti mo so eri e bayi o ma gba omo re nu la ko
0: jaye ami jesu
1: ninu iji ti won na wa o ma ku oyo
0: ami jesu
1: be ni oluwa
0: wi se a ri ojo ti kini so yin wo
1: ah mami ohun atijo ti koja lo ohun atijo ti koja lo ohun to lo ba ti gba to ba je polo lo gba o gba finally ni to ba se pe yan si dibo ese mo ma gborun e ma gborun si ge ma gborun pe alagbaja si yo nkan si sugbon tolo ba gba lowo yan tolo ba gba lowo yan o patapata lo ma gba
0: agba yan yan
1: patapata lo ma gba
0: 0912370875 o na ni o ni e fi ba wa dasi hello ta lo wa nbe o hello e ka ro e ku ojumo o
2: e ma ka re ko jumo yawo ni a de ki baba wa olorun pasagbara de otun oruko temi ni oluwa contain ariti are alasa pata ibadan nitori igbadun erara to je pe erin edin ni ko ye ka ba orun wa je eni to lo jiyan gbe ni sin se bi tori owo na ni o fe gba arin ara at the end of the day yo wa ba nkan temi je ti o de ye ko ma ri be ka sumo jesu ka gba ni oluwa ti olugbala wa ka le bo ninu ewu igba kẹyin la wa yi o ẹ kú ètò.
0: ẹ ṣeun ẹ ló ta ló wà ń bẹ.
3: big mami.
0: ẹ̀dàmú o.
3: ìyàwó ni a àlàáfíà fún ètò kò mọ̀ mẹ́rẹ̀ yìí ẹkú ètò ẹkú ṣe pẹ̀lú màmá ṣe mo kí bàbá nínú olúwa lágbà ọlọ́run ọba ẹ di iṣẹ́ náà mú dọ́pọ̀ tí ó sì dá fún yín lágbà ọlọ́run ọba mo fẹ́ sọ nípa àwọn wòlíì dẹ̀mẹ́ṣẹ̀ lẹ́kàn àkọ́kọ́ náà àwọn wòlíì àwọn ọmọ ń lo gan bẹ̀rẹ̀ àwa tá a wò jẹ́ náírà pẹ̀fà àti mọ̀ abẹ́nu ni wọ́n ti máa ń kófìrí àwọn ogun yẹn kò dẹ̀ fẹ́ni náà tọ́lọ́ ń pè fẹ́ pé lòótọ́ ọlọ́run pè dájúdájú èṣù ó dúró tì lọ́rùn ni torí yóò fẹ́ gbé ìwò dáadáa pé ìyẹ́lẹ̀ ní nánú àbí òní nánú tó bá ti jẹ́ tí òní nánú ó lọ nìyẹn ẹ wá wo àwọn ọmọ wọn ìyàwó wọn àmọ́ ẹni tán kojú lábẹ́nú fẹ́ pé àwọn náà ń ṣe ìtúsílẹ̀ fún aráàta wọn ìdẹ́ lè rí ìtúsílẹ̀ ń ṣe fún àwọn ọmọ wọn àti ìyàwó wọn ṣe bọ́lọ̀ ni ọlọ́run ọba ló ṣiṣẹ́ ẹ̀ ṣùgbọ́n ẹ wá wo àwọn tó yẹ pé ọlọ́run ọ̀ràn ló ń gbìyànjú lọ́tún lọ́sì ọ̀rọ̀ wọn dàbí kándù ni ẹbí kándù tó wá fẹ̀sọ̀ jù yóò jù pẹ́ pé tó bá jó bá kadodimu kado tí ọlọrun kárẹ ṣe tọ nínú ọlọrun àlàáfíà fún lóòótọ.
0: ẹ ṣeun ẹjẹ afẹ lomina ọláyè ṣe ta ló wà nbẹ. ẹ̀lú à ń gbọ́ yín.
4: ẹ káàárọ̀ mọ́.
0: ẹ káàárọ̀.
4: ẹ kú sínú o.
0: ẹ ṣeun.
4: lágbára ọlọrun àní wà ara wa ti lágbára ọlọrun.
0: àmì o.
4: ẹyin orúkọ tèmi ni káàdé tí gbogbo ẹ mọ̀ sí pòpò ní gbogbo mọ́gánná. Ọ̀rọ̀ tí wọ́n bá aṣọ lára inú mi dùn púpọ̀ torí lọ́bẹ̀ pé gbogbo wa náà láti mọ ọ̀rọ̀ ọlọ́run ilé ayé ò ní rí bó ṣe rí ìdí tí a fún un lọ́bẹ̀ pé gbogbo wa náà láti mọ ẹyìn ọ̀rọ̀ ọlọ́run.
0: eléwo ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹni sùúrù orí afẹ́fẹ́ lẹ wà eléwo ló ń bá yín jà báwọn tẹ kọ́kọ́ fún un lépè nù.
4: Ẹ̀wọ̀ ẹ má gbìn nígbà ẹ̀ nígbà tó ń pé mò ń bá ẹ̀ sọ lórí
0: fún ọ̀tọ̀ wá mú ẹ̀ sọ́sì yẹ kórí bẹ́ẹ̀ sóyẹ kórí bẹ́ẹ̀
1: ẹsẹ̀ gbọ́rọ̀ lọ́n tán
0: ẹsẹ̀ gbọ́rọ̀ lọ́n ni o àwa nígbà kẹtẹ̀síwájú àwọn onígbà kẹtẹ̀síwájú ntẹ̀ ẹsẹ̀ ń gbọ́ ó yẹ kó lè hàn nínú ìwà àti ìṣe yín nípa sùúrù ìfaradà ọ̀pọ̀lọpọ̀ wa àmàní ìfaradà yìí máa ṣe kókó inú ògbàlàyé ògbà kò sí ìkọsẹ̀ ohun ìkọsẹ̀ ò lè ṣe kó má wà o ẹni ẹ ṣe fílẹ̀ kó máa lọ ẹ ṣe fílẹ̀ kó máa lọ. ẹ̀ló
5: ẹ̀ló ìyàwó ni
0: ẹ̀ dààmú
5: àdúrà yín ọgbà ìwọ́gun òfòró bàbá mo kí yín ọkú ohun látàárọ̀ o ọlọ́run ó di àlékí ìgbọ̀n káláyé àgbà ṣe ara tẹ̀ bá wa wí kí ni pòpò ṣeun
0: òun
5: náà ó ti gbọ́ báyìí wọ́n mọ̀ kọ́ yá ó fara bọ̀ àdúrà yín ọgbà o bàbá mo kí yín oyún òní kan o ẹ bá yín olóògbé o ìyàwó òlì ẹsẹ débi èrè o àbílẹ̀kọ akóre tẹ́lá bọ́lá àdáta bọ̀.
0: O ti pẹ́ tí mo ti máa ń rí pòpò bí èèyàn tó le o ti pẹ́ láti pípe àwọn èèyàn láti dídá sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá sọ hé bí ni pòpò mọ̀ wí. ẹ̀ló
6: ẹ káàárọ̀ ẹ kú sí mi o
0: ẹ ṣeun
6: alàgbà ẹ̀gbọ́n ta ní lẹ́tà pátá yẹn mo kí bàbá wa o
0: àtìyàwó
6: mi mọ kú sí olúwa o.
1: yes sir.
6: Ilé méjì bá nípa àníkpàdánù olórúkọ Jésù.
1: Àmì Jésù.
6: Mo kí bàbá wa lọ́pọ̀lọpọ̀. Iṣẹ́ ìrírí tọ́lọ ń gbélé wọn lọ́wọ́ láti gbọ́ ọkàn lánàá.
0: Ìṣẹ̀ṣẹ̀
6: ká òní mú ọlọ́kàn padà ó. Wọ́n kàn án fẹ́ràn ayé ìju ọlọ́run lọ.
0: Àmì
6: Jésù. Gbogbo apápátá àdéhùn olóògbé.
0: Àmì Jésù.
6: Ẹ̀dá mi nìyẹn o.
0: Ẹ ṣe. Tó ẹ lóore ọ̀fẹ́ láti sọ ojú òpó ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ yín pàápàá jùlọ fún àwọn tí wọ́n fẹ́ gba ìmọ̀ràn àti àwọn tí wọ́n fẹ́ kí ẹ bá wọn sọ ọ̀rọ̀ kan tàbí èkejì tàbí àwọn tí nǹkan kan ń jẹ wọ́n lọ́kàn tí wọ́n rẹ́ni láti sọ fún ẹ lóore ọ̀fẹ́ láti fojú ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ ọ̀hún síta lẹ́yìn náà ẹ gbàdúrà fún gbogbo àwọn tó gbọ́ wa láàárọ̀ yìí.
1: 070-61-13-3206 13 3206. Bi Oluwa ti nbe ti emi e si wa iji to ku lodun yi ko ni wole re.
0: Ami Jesu.
1: Loruko Jesu ko ni wole re.
0: Ami Jesu.
1: Mo so ni igba keta loruko Jesu ko ni wole re.
0: Ami Jesu.
1: Oju rere Oluwa ko ni fi wale.
0: Ami.
1: Rere ni Oluwa abo ni ojo iponju o nsi ma won to gbekele tori pa gbekele Oluwa abo re yo wa le wa lori.
0: Ami Jesu.
1: Lolede yi abo re yo wa le wa lori.
0: Ami Jesu.
1: Lagelu loruko Jesu ibi ko ni daru.
0: Ami Jesu.
1: Ina o ni jo ibi.
0: Ami Jesu.
1: Ina o ni wo bi.
0: Ami Jesu.
1: Gbogbo awon to nse nbi loruko Jesu Aboluwa ko dajule won
0: lori
1: ki won ri anu gba olori akoko Oluwa dari won si won mo gbo gbadua fun imomi e ora anu gba
0: ami Jesu
1: e darugbo woli
0: ami Jesu
1: mo so tele loruko Jesu Kristi ileri Oluwa fun aye yin fun awon omo yin fun idile yin o ma wa si imuse
0: ami Jesu
1: be ni Oluwa wi ogo ni fun Olorun loke
0: haleluya
1: loruko Jesu Kristi Oluwa wa
0: ami ami
1: ami loruko Jesu
0: e se ta pe yin te je wa gbogbo wa e ma je ka pa ka gbagbe lori ti casting crown loni ni o lagbara Olorun la pade sade adedeji odekunle ti bu wa mo si apoti eri ni RCCG province 24 headquarters solution assembly ele to wa ni idojuko orita police station ni challenge ni badan ago konsan o na ni yo si bere awon ran ise Olorun alaye awon olorin emi ni gbogbo won ni o darapo mo wa loni lati tun jo fiyin fun Olorun lati fi ope fun lati gbe orugo re ga lati so fun pe o se lati gbo suba fun ni gbogbo ona e ma gbagbe lati darapo mo wa losan tuni eyin o ni dede ago kan san ta ba fe de RCCG province 24 ta ba tin bo lati challenge ti a n lo rita ta ba ti di orita oja rita ta ba ti di waju police station eyin wo waju police station rita ibe ni ile ijosun wa ago kan san o na si ni ya mo pade sade apoti eri lagbara leduware ijo mejo na ni ke tun je ka fi pade si lagbara Olorun nibi ti a tun mo lori ofe lati tun tesi waju ninu iyin si adeda titi layo Akinsola na loruko temi o orin iyin ni haleluya ko ni tan lenu mi ati yin o dijo mejo

0: ọlọ́run a máa ń ké pè ọ pé kò ràn wá lọ́wọ́ jọ ràn wá lọ́wọ́
1: Jésù
0: Jésù
1: ràn mí lọ́wọ́
0: ràn wá lọ́wọ́.

0: Jesus.
1: Ay, Jesus. Our children, don't lay their hand now.

ẹ̀yin abiyamọ ẹ má má sùn o lè má sọ pọ́ mọ́ ẹ ò sí mẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn ọmọ yẹn àwọn ọmọ wa ni president wà nínú wọn kábíyèsí wà nínú wọn governor wà nínú wọn ẹ gbàdúrà ọmọ lọ di chibok girls issue.

0: ọ̀dọ́pẹ́. Ṣé wọn ni mo bèrè yin ni? Ẹ dọ́kun iṣẹ́ mu wa. Jíjọ́ kan lè ti sú mi.
1: Ṣé kì í ṣe pé sí ọ́fíìsì ni wọ́n náà wá o? Torí iṣẹ́ ti mẹ́lẹ̀ báyìí. Iṣẹ́ community sales rep ni o. Iṣẹ́ àwọn abánitajà ládùúgbò tó ní kálukú ń gbé láì kúrò ládùúgbò wọn. Oníṣọ́ọ̀bù o, oníṣọ́ọ̀bù o kan. Ìwọ sáti lọ́ya yà ti polówó búrẹ́dì tó fẹ́ tà fara àdúgbò rẹ. Bẹ́ẹ̀ kẹ̀ré, iṣẹ́ ìrọ̀rùn ló bá dé ni o. Torí búrẹ́dì tí gbogbo ayé ń wá káàkiri gan ló pilẹ̀ fẹ́ bá wọn tà. Èyún Ìbàdàn Big Bonus Bread. Búrẹ́dì 2000 naira ti ilé iṣẹ́ Better Life ń tà 1000 naira. Fáwọn alárajẹ kó o tó gbé lẹ̀ báyìí. Wọ́n ti bò wìtìwìtì. Owó ọ̀sẹ̀sẹ̀ lóníkálukú mọ̀ gbà tó ní ṣe pẹ̀lú bónkálukú bá ṣe tà sí. Búrẹ́dì péréte tó tà fún èèyàn mẹ́wàá ni wọn kò fún ọ lóòjọ́. Gbogbo ilé iṣẹ́ kọ́ mọ́ bẹ̀rù. O wá ta búrẹ́dì rí o, ta búrẹ́dì rí o ní ṣe o. Tó o bá ti lákì kanjú. Kó o tó mọ̀, o ti ń gbowó tẹ́ni tó lọ látàárọ̀ dòru ò rí gbà. Láì kú ò ládùúgbò rẹ̀. Pe nọ́mbà yìí kan tó gba àdúgbò rẹ̀ mọ́ lọ́wọ́. Torẹ́ nìkan àdúgbò kan ni o. 090-254-27551. Lẹ́ẹ̀kan sí 090-254-27551.
2: Sidiki ẹ̀rí o, pe small small ni o, ẹ̀mí ayọ̀ ẹ̀mí ajo, ṣáàmọ̀. Sidiki ẹ̀mí o, ó sì mọ̀ tó ra lọ́wọ́ wọn, bó jẹ́ gadget ni o, phone, àbí laptop ni o, bí generator ni, ọmọ anything, tó bá ti lọ tó ṣe dáadáa, tó bá ra lọ́wọ́ wọn, ó máa sanwó díẹ̀ díẹ̀ díẹ̀ wọn ní ẹ lára. No interest, zero interest. To ba tun lo na nkan to ra lowo won to sanwo die die loja. Iye to nta loja. No ni won ma gbe fun e lodo won. So ko ni rarararara. CDK ni won so CDK. To ni ko won care fun yin. CDK o ya ke mi go ma ni lati pe ke kan gbe wo stro e kan fun mi. Ki sanwo die. Ki ma so to go die die abi afa. Bo se wa je ogo ni e.

inú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀léralera ló ní bá tu bá abẹ̀rẹ̀ látòrí new year cashport lọ sórí valentine cashport easter cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé workers day cashport yẹn gan lọ fáfá ká má wàá tí sọ nípa iléyà cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀ káàṣì ẹ̀ ẹlẹ́yinjú àánú ti a ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní 60 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ní wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sẹ̀ lórí splash fm *347*1004#. lórí ládélú fm *347*1004#2#. tàbí lórí website wa

0: Cashier. Cashier.
1: Ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́misọlá ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí, make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
2: Lágelú FM, jàgàbá gbogbo rédíò, máa

ọjọ́ àbẹ̀yìn ni ọlọ́run la fi bẹ̀yìn ẹdá kan ẹ ṣàánú wa eléyìí ti pọ̀ ju ẹdá kan nínú òjò nínú ẹ̀rùn ẹdá kan ẹ ṣàánú fún wa àtọmọ kékeré àtàgbàlagbà ibìkan náà làwọn ẹdá kan ẹ jọ.

0: ẹ jọ ẹ fi fún ẹ dákun ẹ ṣàánú wa ẹ jọ torí ọlọ́run ni ẹ dákun ẹ ṣàánú fún wa ẹ jọ rárá ọlọ́run la ẹ jọ à ń bẹ̀ yín ni ọlọ́run la fi bẹ̀yìn ẹ dákun ẹ ṣàánú wa eléyìí ti pọ̀ ju ẹ dákun nínú òjò nínú ẹ̀rùn ẹ dákun ẹ ṣàánú fún wa àtọmọ kékeré àtàgbàlagbà ibì kan náà làwọ ẹ dákun ẹ jọ ẹ ṣàánú fún wa òní ló ti pé ọjọ kẹtàlá tá a ti lọ ẹ dákun ẹ jẹ kí wọn tú wa sílẹ àfẹkẹ bá wọn jà rárá ẹ dákun ẹ má bá wọn jà ẹ ṣàánú wa tí wọn béèrè lọwọ yín ẹ jọ ẹ fi fún ẹ dákun ẹ ṣàánú wa ẹ jọ torí ọlọrun ni ẹ dákun ẹ ṣàánú fún wa ẹ jọ.
1: We are pleading unto our governor, Engineer Sheyi Abiodun Makinde, please help us negotiate with these people. Whatever they want, please give unto them. Please help us save our life. Please, we are all here, all we the teachers and the children. Please, we need your help. President Tinubu, please negotiate with these poopies. These people, please help us. Whatever they want, please give to them. Please help us save our life. Today again is Children's Day. About 14 days now, we are here in the bush. Please help us. Help us. We are calling on to the Obas. Obas, ẹ dákun ẹ ṣàánú wa, ẹ ràn wá lọ́wọ́. Gbogbo ẹ̀yin ọba, ẹ dákun ẹ bá wa dá sí. Ẹ ṣàánú wa, ẹ ràn wá lọ́wọ́. Gbogbo ẹ̀yin èèyàn ẹ ṣàánú wa. Ẹ dákun ẹ bá báwọn ìjọba wa sọ̀rọ̀. Ẹ dákun gbogbo tí wọ́n bá fẹ́. Ẹ dákun ẹ bá wa ṣe fún wọn kí wọ́n mọ̀ bá pa wá dànù. Ẹ dákun ẹ ṣàánú wa. Gbogbo tí wọ́n bá béèrè. Ẹ dákun ẹ bá wa ṣe fún wọn. Ẹ bá wa ṣe fún wọn. Kẹ́mi wá bọ́ sófo.
0: Ǹjọ́ ẹ ló lábẹ́rẹ́ fún? Please be merciful to us. Ẹ ṣàánú fún wa. Please ẹ jọ. Please. Ẹjọ́ à ń bẹ̀ yín ni ọlọ́run la bẹ̀
2: yín. Èmi àwọn wo
0: eléyìí ti kò tún ẹ dákun
2: ipa ọ̀rọ̀
0: ọ̀rọ̀ ìṣàánú fún wa àtọmọ kékeré àtàgbàlagbà.
2: Èmi àwọn wo
0: ipa ọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n tú wa sílẹ̀ àfẹ́kẹ́ bá wọn jà.
2: Sọ̀rọ̀

0: si o si ninu oro re baba kala mo si
1: e karo straight to the point e karo straight to the point
2: adura la won ti saju fi segun
1: na bo si kata ripono bo son toli baya
2: oba to yo chedrak mesak ati
1: e kuna ba chanda bolobo seketeli ma
2: oku ojo keri oba to
1: ile bori kadaya
2: ah oba to yo danieli ko ninu iwo kene o
1: na na na chanda bolobo seketeli
2: ma ojo lo uro itase tase
1: e kula ba chanda
2: olorun ase oluwa lo tu won sile
1: ami jesu
2: kia kia Oluwa tu won sile
1: ami jesu
2: ninu ose yi gogo oluwa se yaro
1: ami jesu
2: o tin se gajo ni oluwa se ba
1: ami jesu
2: ninu ose oluwa se be
1: ami jesu
2: tabo yi wo gbadọ ku gbadọ ramogbo
1: ami jesu
2: ogo ba se o olozo ni tu sile lowo ani mo pa lase ninu ose yi oluwa tu won sile
1: ami jesu
2: ejo ba wa ni oruko jesu oluwa ko won ma se
1: ami
2: What did the guy do? What did the guy do? What did the
1: guy
2: do? What did the guy do? What did the guy do? What did the guy do?
1: What
2: did the guy do? What did the guy do? What did the
1: guy
2: do? What did the guy do? What did the guy do? What did the guy do? What did the guy do? What
1: did the
2: guy do? What did the guy do? What did the guy Oluwa dariji ah ese radi ran sole muji wa Oluwa dariji ninu ose Oluwa tu won sile o be o se be asegun
1: amen
2: yesu Oluwa wa
1: amen amen amen loruko jesu e se hello hello
3: godo
1: hello
3: oruko demi ni hello agbaro
1: straight to the point adura straight ko sai ko
3: pelu ogun olorun olorun to ni agbara lati da aye ati orun
1: hallelujah
3: se bo won na lo seda awon tan ji ko yi won na de lo seda awon to ji yanko oba to ni emi awon to ji awon eyan yi ko yo fo to won lokan lati tu won sile pelu olorun wa fo to ijoba na lokan lati se to to lati tu awon eni yi sile pelu ogun olorun olorun yo won lode pelu ogun olorun olorun ba wa yo won tan o ni mu emi ati yin won lode loruko jesu abo olorun to daju o ni pa won pa pupa loruko jesu
1: ami jesu And to what he pay, short, short prayer, straight to the point. Hello.
4: A minimum to pray, Father.
1: Yeah, Louis, Babi, I'm already.
4: No bad, you are new for Jesus.
1: Amen.
4: Oh, yes, you know, you know. Only Jack Penny, because you should look for my dining. Mo wa so fun Olorun wi ko won lo ni okan ba ti jo yo Olorun so yo awon ma sweli ko ni oko eru farao abeyin ni
1: Olorun jo
4: ati gbogbo agbara abeyin ni ati a se awa wi kankan tori pe ijoba gangan okan won ti poruru won mo ton fe se mo nigba to yo Olorun to yo awon ma sweli ko ni oko farao lojo kini nigba ti farao gan mo kan to fe se
1: na shikata bo ni
4: o wa ti be o kuro Olorun Ateke je wa agbara yin.
1: Yes Lord.
4: Ateke dide ninu agbara yin.
1: Yes Lord.
4: Ateke je emi ni fun wa.
1: Yes Lord.
4: Olorun to po ni pa ti agbara. E wo awon esa awon omo kekeke ti won omo kankan ti won jiya imodi. Ogun orun eja fun won.
1: Ami.
4: Ogun orun eja fun won.
1: Ami.
4: Ogun orun eja fun won.
1: Ami.
4: Ogun orun eja fun won. E dide fun iranlowo.
1: Amen.
4: Olorun e dide fun iranlowo.
1: Amen.
4: E bu jade pelu owo agbara. Orun pa won ojo pa won. To ba ti e ni ese kese ti ran bi ran won ti se Olorun. E ti ele nke ti sanu fun won. Oluwa e dide iranlowo.
1: Amen.
4: E je wa agbara yin. E bu jade pelu owo iyanu.
1: Amen.
4: Ah, loruko Jesu ni mo gbadura.
1: Amen.
4: Jesu Oluwa wa.
1: Amen. Amen. Amen loruko Jesu. A ma ni eri to daju ninu ose yi lagbara Olorun mo mo Olorun ti mo nse hello hello hello hello àwa obìnrin kankan ti kóra wa jọ ti ń gbàdúrà. Ẹ̀yin tẹ́ ẹni ẹ fẹ́ darapọ̀ mọ́ wa lọ́sẹ̀ tó kọjá, ẹ má bínú pé àti àdìyín. A máa kọ́kọ́ bèrè ná torí inú jìn. Hello.
5: Hello, ẹ káàárọ̀ kí o ṣe.
1: Yes, ma Mùsùlùmí ò tí gbàdúrà, Mùsùlùmí dá. Àwọn oníṣẹ̀ṣẹ̀ dá. Àjọ ń ṣe é, ó yá yá yá. Ẹ forúkọ lẹ̀ lọ síbi àdúrà straight. Ẹni bá pè wọlé mi ò ní di orúkọ anybody.
5: Àdúrà kan náà máa kàn ṣe. Òṣìṣẹ́ ànábì wa mọ̀ tó ṣe nígbà tó níṣòro.
1: Good.
5: Òun náà ní àti iná. Iná àti iná mẹ́ta, a máa ké. Àwọn tó dẹ̀lá ẹni ọ̀ṣẹ̀ táyọ̀ jí. Sọ́sọ́ líle rọ̀bí kan bá ní fárí inú ṣáà ní ẹ́ká ìwà lọ́sọ́ àwọn tó dé láì mẹ́sẹ̀ táì rọ̀bí iná àti iná kàlìkà sọ́rọ̀ sọ́sọ́ líle rọ̀bí kan bá ní fárí inú ṣáà ní ẹ́ká ìwà lọ́sọ́ bísí iná ìrọ̀ àmọ́ ní rọ̀bí iná àti iná kàlìkà sọ́rọ̀ sọ́sọ́ líle rọ̀bí kan bá ní fárí iná ṣáà ní ẹ́ká ìwà lọ́sọ́ ní agbára lọ́wọ́
1: ọlọ́run
5: láàrin tọkàntọkàn
1: ó máa jẹ́
5: mo nígbàgbọ́ pé àdúrà yìí ó máa jẹ́ fún ọlọ́run lọ nǹkan ò ní ṣe
1: wọ́n
5: ọlọ́run àtúmọ̀ sílẹ̀ láyé àtàlàfíà
1: ẹ pé tó ṣìkí tó ẹ ṣe gan sà thank you sir. Hello. Hello. Hello.
6: Ẹni ló sọ̀rọ̀ mọ́.
1: Nẹ́nẹ́ ó yá.
6: Ní orúkọ Jésù.
1: Àmì.
6: Ọlọ́run alágbára Gbẹ̀yìngà Olúwa dásì.
1: Àmì.
6: Olúwa tú wọn sílẹ̀.
1: Àmì.
6: Ọlọ́run abẹ ni arọ ẹni tú wọn sílẹ̀ dásì gbogbo tó wà nílẹ̀ yìí.
1: Àmì.
6: Olúwa náwó agbára rẹ̀.
1: Àmì.
6: Ọlọ́run wọ láwọn ọmọ tí ò lẹ́ṣẹ̀ láwọn ọmọ kékeré tó wà nínú
1: wọn wá tú wọn sílẹ̀. Kàlàbùṣí
6: kàlíbá kàtà. Ìgbàlọ́ máa tú wọn sílẹ̀ jẹ́kọ́ fún sílẹ̀ ní ààyè.
1: Àmì.
6: Ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ìgbàṣẹ́lẹ́jẹ́ kó wọnú àwọn èèyàn yìí.
1: Àmì Jésù.
6: Olúwa kò fẹ́lẹ̀ ohun.
1: Àmì.
6: Ẹ̀mí tó máa sọ́kà kò ṣe mọ́ Olúwa jẹ́ kó wọnú wọn.
1: Àmì Jésù.
6: Ẹ̀mí tó máa fi dà wọ́n lẹ̀ lóyè kẹ́ máa lọ Olúwa jẹ́ kó wọnú wọn.
1: Àmì Jésù.
6: Lọ́run dá sí àlẹ́ ní ìkọ́rọ̀ láti tó. Olúwa tó wọ ohun gbogbo tó dẹ̀ lè
1: ṣe àmì
6: ṣàánú ọlọ́run orí mi kò ṣe bẹ́ẹ̀ o
1: àmì
6: Jésù olúwa wa o
1: àmì àmì àmì lórúkọ Jésù o ṣé.
7: Hello.
1: Hello, last caller.
7: Olú ìwà ni o.
1: Ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín, àdúrà là ń gbà. Ẹ bọ̀wọ́ fún Ọlọ́run.
7: Ọlọ́run,
1: respect ẹ.
7: Ìwọ ni oníkàwọ́sí yá aláwọ̀ pàmò fi pépè Ọlọ́run. À ń pépè nínú ilé, à ń pépè nínú gbogbo ìgbà. A fi yá aláwọ̀, a fi pè é, a fi títí obìnrin, a fi pè é.
1: Àmì
7: ẹ̀ a fi pè é. Ọlọ́run ó tì wọ́n sílẹ̀.
1: Àmì.
7: Ọlọ́run ó tì wọ́n sílẹ̀.
1: Àmì
7: ìyá àlá. Ní agbára lọ́wọ́ Ọlọ́run ó tì wọ́n sílẹ̀. Nínú ọ̀sẹ̀ yìí lọ́jọ́ òní sí ọ̀la Ọlọ́run ó tì wọ́n sílẹ̀.
1: Àmì ìyá àlá.
7: Àwọn ìjọba náà ti wọ̀wọ̀ síbẹ̀ lọ́wọ́ Ọlọ́run ọkọ̀ wọn máa ń ṣe.
1: Àmì
7: ìyá àlá. Ọlọ́run ọkọ̀ wọn
1: máa èní ni oṣù yìí parí. Wà pa láṣẹ láàárọ̀
8: yìí.
1: Pé oṣù kẹfà ta fẹ́ lọ mú yìí. Oṣù ìdùnnú ló máa jẹ́ fèmi àti yín. Èsì ayọ̀ la máa gbà. Ẹ̀rí ayọ̀ ẹ̀rí ìdùnnú la máa gbà nínú ọ̀sẹ̀ tó a mú yìí.

ẹ̀yin tẹ bá fẹ́ bájìkì tó sọ̀rọ̀ 08081218145 ẹ̀yin tẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa nínú àdúrà tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ nọ́mbà yẹn náà lè máa pè WhatsApp mi náà ni 08081218145 wọ́n ti gbà tú sílẹ̀ ní orúkọ Jésù Amen.

ṣùgbọ́n ṣáájú ẹ̀gbọ́n òkùnkùn eléyìí tún bẹ nínú ìròyìn ọ̀hún. Mínísítà fọ̀rọ̀ ètò ààbò òun náà ni ó ti jẹ́jẹ́ pé àwọn yóò ṣe àwárí àwọn tó ń bẹ ní àkàtà àwọn ajínigbé. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ló ti ṣàlàyé wípé ètò ààbò eléyìí tí ó ń bẹ ní òkè òun náà ló ń ṣe kùdìẹ̀kudiẹ fún dídá àwọn tó ń bẹ ní ìgbèkùn àwọn ajínigbé padà. Ògúnlọ́gọ̀ àwọn orílẹ̀-èdè ti Faransé òun náà ni wọ́n ti bẹ̀ ní àkàtà àwọn ọlọ́pàá lẹ́yìn ìjáwé olúborí eléyìí ti kọ bọ́ọ̀lù ti PSG tó ní àṣálẹ́ àná. Ikọ̀ orílẹ̀-èdè ti Kòmógún orílẹ̀-èdè ti Israel náà ni wọ́n ti kọlu orílẹ̀-èdè ti Lebanon ibi ti orílẹ̀-èdè ti Amẹ́ríkà náà tó ṣọṣẹ́ bákan náà. Ní báyìí ẹ̀gbọ́n ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tí ṣe mínísítà fún ètò ààbò ti ṣe ajagun fẹ̀yìntì Christopher Musa òun náà ni ó ti fi ọ̀rọ̀ kan jẹ́jẹ́ tó sì fi dídẹ̀ fún ògúnlọ́gọ̀ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà wípé àwọn tó ń bẹ ní akata àwọn ajínigbé òun náà ni àwọn yóò ṣàbòwò pa ilé tó ń bẹ ní ọwọ́ wọn láti dá padà sí orílẹ̀-èdè wa Nàìjíríà. Ọ̀gágun fẹ̀yìntì Musa náà ló sọ̀rọ̀ di mímọ̀ lánàá tí ṣe ọjọ́ Àbámẹ́ta níbi ayẹyẹ eléyìí tí wọ́n fi oyè ọ̀hún tí wọ́n fi fún eléyìí tí wáyé ní apá àti gúúsù ti Kaduna. Ibẹ̀ ló ti rọ àwọn ogunlọ́gọ̀ àwọn olùgbé ní ìpínlẹ̀ ọ̀hún àti àwọn tí ó ní ìrètí fún àlàáfíà lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ibẹ̀ mínísítà ọ̀hún ti sọ̀rọ̀ tí ó sì fi wọ́n lọ́kàn balẹ̀ pé ìjọba náà ni ó sá gbogbo pa wọn láti rí pé wọ́n dá àwọn tí ó ń bẹ ní àkàtà àwọn ajínigbé ọ̀hún padà kí wọ́n sì tún rí pé wọ́n dá àlàáfíà padà sí ti ìbútòrò orílẹ̀-èdè wa ti Nàìjíríà. Àjọ tí ń ṣe ipò kárí ètò ìdìbò lórílẹ̀-èdè wa Nàìjíríà àjọ INEC òun náà ni wọ́n ti sọ di mímọ̀ báyìí nípa ti ọ̀rọ̀ eléyìí tí ó ń jà rìnrìn nípa fífi orúkọ sílẹ̀ fún àwọn olùdìbò fún ti ọdún 2027 eléyìí tí ilé ẹjọ́ tí ó lè làkalẹ̀ ọ̀hún. Ẹni tí ṣe kọmíṣánná fún àjọ ti INEC tó tún jẹ́ alága fún ọ̀rọ̀ ìròyìn àti dídá àwọn olùdìbò lẹ́kọ̀ọ́ ẹni tí ṣe Mohammed Haruna òun náà ni wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ léyìí tí àwọn oníròyìn tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ìwé náà ló ti sọ̀rọ̀ di mímọ̀ pípẹ́ àwọn alákalẹ̀ léyìí tí ó yẹ òun náà ni àwọn tí ń tẹ̀lé tó sì jẹ́ pé kí àwọn tí wọ́n fẹ́ forúkọ wọn sílẹ̀ kí wọ́n tẹ̀lé àṣẹ léyìí tí ilé ẹjọ́ tí wọ́n pa. Ibẹ̀ náà ló sọ̀rọ̀ ń di mímọ̀ wípé gbogbo ètò náà ni ó ti ń tò ṣáájú ètò ìdìbò ti ọdún 2027. Gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ẹ̀rọ Ṣèyí Mákindé òun náà ni ó ti ní ìpàdé ráńpẹ́ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àti ará eléyìí tí wọ́n lùgbàdì ìṣẹ̀lẹ̀ ìjínigbé ní ìjọba àbílẹ̀ ti oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbẹ̀ ni gómìnà ti rọ̀ wọ́n láti ní sùúrù àti láti ní ìgbàgbọ́ nínú ìjọba eléyìí tí ó ń bẹ lóde. Gómìnà ọ̀hún náà ló ní ìpàdé papọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ọ̀hún àti àwọn adarí ní agbègbè ọ̀hún àti àwọn olùgbé níbi tí gómìnà ti bá wọn kẹ́dùn tí ó sì tún rọ̀ wọ́n wípé ìjọba ọ̀hún náà ni ó ń gbé ìgbésẹ̀ láti rí pé wọ́n dá àwọn tí wọ́n bẹ lákàtà àwọn ajínigbé ọ̀hún padà. Tí ẹ bá gbàgbé pé kò dín ní àwọn èèyàn eléyìí tó tó ìgbaniye eléyìí tó jẹ́ pé wọ́n ti pàdé ikú òjijì tó sì jẹ́ pé wọ́n jẹ́ òṣìṣẹ́ aláàbò ti Àmọ̀tẹ́kùn tí wọ́n gbìyànjú láti pé àwọn dá àlàáfíà padà ní ti ìbútòrò ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú ìpàdé ọ̀hún òun náà ni ẹni tí ó jẹ́ ọkọ̀ arábìnrin eléyìí tó jẹ́ gíwa iléèwé eléyìí tí wọ́n jí gbé papọ̀ pẹ̀lú àwọn ọmọ iléèwé ẹni tí ń ṣe arábìnrin Funmilayo Ojo ẹni tí ń ṣe ọkọ rẹ̀ náà ni ọ̀jọ̀gbọ́n Wọlé Alamo níbi tí ó ti ṣàlàyé ọ̀rọ̀ síta àti bí ọkàn àwọn ṣe bàjẹ́ nípa ìjínigbé ọ̀hún. Arábìnrin Funmilayo Ojo ẹni tí wọ́n jí gbé pẹ̀lú ẹni tó jẹ́ aya ọmọ rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ mẹ́rin eléyìí tí wọ́n bẹ ní àkàtà àwọn ajínigbé àti ẹni tí ń ṣe ọ̀gbẹ́ni Aliyu Saida ẹni tí ó tún jẹ́ mọ̀lẹ́bí wọn bákan náà. Ibẹ̀ náà ni gómìnà ti ṣàlàyé wípé gbogbo ètò òun náà ni àwọn ti ń tò láti rí pé àwọn dá àwọn olùfẹ́ wọn padà sí àárín wọn. Lẹ́yìn ìpàdé tó jẹ́ ti gbogbo òun náà ni gómìnà ti wá pé ìpàdé ìdákọ́kọ́ ilé tí ó ní pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn ọmọ tí wọ́n jí gbé ọ̀hún tó sì jẹ́ pé gómìnà náà ni wọ́n fi wọ́n lọ́kàn balẹ̀ pé kí wọ́n ní ìgbàgbọ́ nínú ìṣàkóso wọn. Ẹ̀wẹ̀ gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni ó tún ṣàlàyé wípé

0: se pe awon na sara jo ni party eto abo pelu bi eto abo bi o se lo bayi lori ede wa ti Nigeria. Iroyin agbaye lo ni se ti gboyin lati ikoni ti lagelu 96.7 oke gajoke ni bayi iroyin ti le okere. Ẹni tí ń ṣe mínísítà fún ètò ti ìjọba lórílẹ̀-èdè ti Lebanon ni ti ṣe Nawaf Salam. Òun náà ni ó ti fi ẹ̀sùn kan ìjọba orílẹ̀-èdè ti Israel pẹ̀lú bí wọ́n tún ṣe ń ṣọṣẹ́ ní apá ti Lebanon. Níbẹ̀ ló jẹ́ pé orílẹ̀-èdè ìkọmọgun orílẹ̀-èdè ti Israel náà ni wọ́n tún ṣọṣẹ́ ní apá gúúsù ti Lebanon. Níbi tí ìkọlù ọ̀hún tí ó ti bá arákùnrin kan eléyìí tó jẹ́ dókítà oníṣègùn ìbò ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Jamal Habu eléyìí tí ó sì jẹ́ ọlọ́run nípè. Níbẹ̀ ló jẹ́ pé ogunlọ́gọ́ ọmọ orílẹ̀-èdè ti Palestine náà ni wọ́n ṣọ̀fọ̀ báyìí lórílẹ̀-èdè ti Ghana pẹ̀lú ikú eléyìí tí ó pa dókítà ọ̀hún. Lákòótán, ìròyìn ti eré ìdárayá. Látàrí ìfẹsẹ̀wọnsẹ̀ alágbára eléyìí tó wáyé ní pàtí Champions League eléyìí tó tẹnubodò níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù ti PSG tó ti jáwé olúborí nígbà tí wọ́n wà kó pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù tó orílẹ̀-èdè ti England tá a mọ̀ sí Arsenal. Níbẹ̀ lọ́gọ́ àwọn tó jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá eléyìí tó jẹ́ pé wọ́n ti gbìyànjú láti dá àlàáfíà padà níbi tí oríṣiríṣi àwọn iná àti àwọn orin pẹ̀lú àwọn ìfàǹfà tó ń lọ lọ́wọ́ ní àárín gbogbo ti Paris. Lẹ́yìn ìjáwé olúborí ọ̀hún náà ni àwọn kan náà ni wọ́n sọ àwọn ọ̀kadà tí wọ́n sì ń dáná sí ojú pópó tó ṣe pé pẹ̀lú ìrànwọ́ àwọn òṣìṣẹ́ aláàbò òun náà ni wọ́n láǹfààní láti mú àwọn afurasí eléyìí tó tó 300 ní eléyìí tí wọ́n sì ń bẹ lákàtà iléeṣẹ́ ọlọ́pàá. Níbẹ̀ náà iléeṣẹ́ ọlọ́pàá ti wá ṣàlàyé wípé àwọn kẹ́fìn àwọn èèyàn ọ̀hún tó sì jẹ́ pé ní òwúrọ̀ kùtù ọjọ́ ìsinmi òun náà ni wọ́n bẹ sí ojú pópó tí wọ́n sì ń darí gúdù sílẹ̀ látàrí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún eléyìí tí ó wáyé. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìyálẹ́ta ti tòní fún ọ̀kọ́ọ̀kan ìròyìn rẹ̀ kan sí wa lórí ìtàkùn ti àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagelufm.com. Abike darapọ̀ mọ́ orí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ̀nà lagelufm 967. Bákan náà lórí ti Facebook wa pẹ̀lú tọ̀nà lagelufm 96.7. Tunde Ọ̀làwò nínú ìtúròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìgbòkúnlúwà Ọ̀làgúnjù Martini Salau ló ti ròyìn àsìkò ìyálẹ̀ta o ẹṣẹ́ tẹ̀gbọ́wà.
1: Lagelu FM 96.7.

ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashball tinú oṣù kẹfà yìí owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ní wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì lórí splash fm *347*1004#. Lórí Lágelú FM *347*1004#2#. Tàbí lórí website wa

0: tẹ̀sọ́wọ́ wájú ni torí pé bó bá tún di Friday tó ń bọ̀ ìyàtọ̀ sí daily payment irú ètẹ́ tún máa gbà lọ́sàn ti ní passport a tún wáyé ìyẹn ní Friday normal normal nìyẹn wọ́n jà gbọ́kun sí ńbẹ̀ *347*1004# *347*1004# ló máa gbé yín débẹ̀ a wá gbé àwọn options yẹn wá ó lè dàbí ẹni pé code yẹn ó ti yàtọ̀ ṣe mọ̀ pé bẹ́ẹ̀ bá fẹ́ play ní lágelu *347*1004*2# ni àmọ́ ní báyìí bẹ́ẹ̀ dá ẹ *347*1004# yẹn bẹ́ẹ̀ dá ẹ a wá gbé options wá options yẹn bíi mẹ́ta ìkànnì splash tìbàdàn lágelu splash tàbẹ́kúta a tò wọ́n báyẹn a tò wọ́n báyẹn bó bá ti wá ń tò báyẹn tó bá ti ń tò báyẹn ibi ẹ̀yìn bá ti wá fẹ́ play ibi tẹ̀yìn bá ti fẹ́ play o ní option tẹ́ láǹfààní láti wọ́n a dẹ̀ máa gbé yín débẹ̀ pẹ̀lú àwọn options yẹn ibi tẹ́ ń lọ gan-an USSD bank náà ti join ẹ lè gbabẹ̀ yẹn náà sanwó kọ̀ sí banking transfer yẹn bí nǹkan ṣe jẹ́ nìyẹn *347*1004 pẹ̀lú ash ẹ ó máa gbé yín débẹ̀ ìyẹn lọ́sàn-án tòní bí nǹkan ṣe jẹ́ nìyẹn ikọ̀ ti arsenal kò wọ́pọ̀ nígbà tí èèyàn bá nínú èèyàn tí mọ́ lé eku méjì tí mọ́ pa ẹyọ kan àbí kórí méjèèjì pa wọ́n mọ́ ń sábà pòfo ní gbogbo ìgbà kọ́lọ́run má jà pòfo àmọ́ ikọ̀ ti arsenal ní sáà yìí eku méjì eléyìí tí wọ́n lé dójú àmì ọlọ́run ti fún wọn lẹ́yọ kan kádàrá òjẹ́ kan bọ́ sí lánàá wọ́n gbìyànjú wọ́n kádàrá òjò bọ́ sí ní téèyàn bá fi lè bá dé match tán bá bá débi penalty shootout ó dọwọ́ ọlọ́run ọwọ́ ọlọ́run nìyẹn tó wà àmẹ́jẹ́ ń gba orílẹ̀-èdè wa nàìjíríà wọlé torí pé bá a bá ń sọ nípa ikọ̀ ti super eagle nínú ìdíje ti unity cup wọ́n ṣe dáadáa lánàá mọ́jà gbọ́kun sí ńbẹ̀ nígbà tí wọ́n fi ìyà jẹ akẹgbẹ́ wọn jamaica customer dáadáa ni kò ṣe máa bá ń bẹ̀ ó tún bá ń bẹ̀ lánàá torí pé ikọ̀ ti arsenal wọ́n láǹfààní láti fìyà jẹ́ ikọ̀ ti super eagle ti ẹ̀rọ arsenal yìí ṣá lọ́ọ̀ náà ló ní orí bó ti rí ìgboro lónìí òtún ti ní kó sí ìyàlẹ́nu ikọ̀ ti super eagle wọ́n fìyà jẹ reggae boys ìyẹn torílẹ̀-èdè jamaica àmì ayò mẹ́ta sódò òun ló bá dé o ni wọ́n bá fi gba ìdíje ti unity cup yẹn as usual mo ṣe máa ń gbà àwọn láǹfààní láti gba ìdíje yẹn lánàá torí pé orílẹ̀-èdè ti zimbabwe nínú ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà fìyà jẹ orílẹ̀-èdè india pẹ̀lú àmì ayò kan sódò ni àmọ́ síbẹ̀síbẹ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ló láǹfààní yẹn láti gbígba orókè yẹn nínú ìdíje yẹn bá a bá ń sọ nípa unity cup eléyìí tó wáyé ní chatting yẹn ní london ikọ̀ ti super eagle ó sì wà lórí ọwọ́ wọn yẹn gẹ́gẹ́ bí olùkọ́ni eric chair bó ṣe jẹ́ ó di mímọ̀ yìí pé ní báyìí gbáradì eléyìí táwọn tó ń gbáradì fún báyìí ó ní ìfigagbága ọlọ́rẹ̀ sọ̀rẹ́ a bá ń sọ nípa grade a mark eléyìí tí ó wáyé láàrin orílẹ̀-èdè wa nàìjíríà àti orílẹ̀-èdè poland orílẹ̀-èdè wa nàìjíríà àti orílẹ̀-èdè portugal ó ní tó kù táwọn gbáradì fún nìyẹn o kí pé bí n ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ikọ̀ ti super eagle wọ́n ti tẹkọ̀ létí o ìyẹn láàárọ̀ tòní wọ́n ti ń gba orílẹ̀-èdè poland lọ wọ́n ti ń fi orílẹ̀-èdè ti england sílẹ̀ wọ́n ń gba poland lọ ìyẹn láti máa gbáradì fún ìfigagbága ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ tó máa láǹfààní láti wáyé ìyẹn bó bá ń di ọjọ́ wednesday tó ń bọ̀ yìí ìyẹn ọjọ́ kẹta ìyẹn nínú oṣù kẹfà tá a mú lọ́la ẹ̀ o ni ifigagbaga yen ma waye laarin orilede wa Nigeria ati orilede ti Poland won tin lo bayi iye silu woso iyen lorilede Poland iye gangan ko ni royin be iroyin be gan re gege bi oluko ni Eric Che se je ko di mimo yi pe Ademola Lukman won ati Victor Osimhen won o ni lanfani lati kopa iyen ninu ifigagbaga mejeji awon oniroyin ni kilo de se osi bi sa ati tenubodu sa ati pari oni ikini eri ademola lukman agbodo fun ni isinmi ko ti e ko nkokon lo simi na ifigagbaga eleyi ti won gba eni sa to tenubodu o po na o to ki a so pe ki ademola lukman won ti fun laye pe ku lo simi ani je wa ri ti Victor Osimhen ti e won ni a Victor Osimhen ti wa ni ti Victor Osimhen oni se ri ti Victor Osimhen very transfer issue lori transfer e yen pe ikowo lo tun ku bayi ti Victor Osimhen fe gba lo e mo pe orisirisi iroyin na la n gba orisirisi awon aye soro rumor speculation gbogbo e mora won o na la n gbo nla se ni pe ko le koju si n tin ba fa lowo yi o focus lori transfer die lo yanju re na idi niyan o ti Victor Osimhen yo fi ni lanfani lati kopa iyen ninu ifigagbaga mejeje olore sore yen oju orilede Poland ati orilede ti Portugal bi nkan se je niyan Eric Che iyen oluko ni ko ti Super Eagle je ko di mimo be iya papapa odoke okun sara won figagbaga won figagbaga o waye lori sirisi figagbaga waye lana loni na boya won figagbaga tun wa ogbe ni ayala o ya jawa tan
1: akudede won ya tokun
0: e kabo sori eto
1: idijo olore sore eleyi to lanfani ati waye lana ami ayo merin se okan ni orilede Scotland lo fi na kurako bakan na on tesiwaju laaro yi ikwado ami ayo meji se okan lo fi na orilede Saudi Arabia ami ayo marun sodo oni South Korea lo fi na Trinidad and Tobago ami ayo kan dodo sodo oni Mexico lo fi na Australia ami ayo yo lanfani ati tesiwaju to ba tin di ago meji la abo osan Singapore won ati Mongolia ni bakan na Switzerland won ati Jordan ago meji osan ni Czech Republic won ati Kosovo to ba tin da ago meta osan Cape Verde won ati Serbia ni to ba tin da ago merin irole Poland won ati Ukraine ago merin abo ni Germany won ati Finland ni to ba tin da ago meje mejo kusoju medogun orilede USA won ati Senegal ni to ba tin di ago mejo abo bakan na orilede Brazil yo ma gba orilede Panama to ba tin di ago mewa abo asale bi nkan se labana ati jeun
0: okay bi nkan se je niyan o lo gbe ni ayala onilu ola ti ja wa ton yen awon figagbaga se waye lana ati bo se ma lo leni ije ti UEFA Champions League ase kagba ti waye lana mi ayuko kan ni won gba lo gbeyin penalty won fi George oku si merin si meta ko niyan ko PSG ti gbe be lo fun igba elekeji lera ja loju oja Kevin De Bruyne oninu ohun dun ayo ohun kun pe oluko ni ohun finu ko le o lo fo kini to sele kini to de e ja loju oja ka pada dina baba pada di ka wa tesowo waju e ku kale
2: Lajili FM 96.7
3: Papa Shaba Yabutiko 72 hours of God June edition Papa Yami Ema Wale Papa Yatini Oyani Messika The CSC Covenant of Mercy Maja Mwano Yakoja Friday 12 Saturday 30 At this Sunday 14th June 2026 Akori Tiran Fuli Ebeta Iwo Jumara Sanyori Afisa I will rebuke the for our fire sake Emi Yosu Bakoko Right I don't know when they do Osu mefa dokun ni 2026 Alorun ti so be ku gbogbo ni ba fara won ni sa se danu mo e ma se bi olo lori apo ro se atawon rawo lori e just be woli e be to iwo jo baba so ji ora pe yo ti ma so tele lojo Friday 12 at the Saturday 30 wakati adua me silaro meta so pelu shuru ajo Sunday 14th June ago me ju abo wura la o ko pade pelu shuru re koja sojo Monday ta ma shuru ofe lati ibadan
4: Lagelu apata maja pato jamakuta. Lagelu FM akaba faratile faratile. Agun badu po makamuso Lagelu FM kakaki ilesha gun safefe tin farere idunun fun gbogbo loja to nta. Imule gugu ni so wonya wonya secret mi dunbe. Owo fun gbogbo en to loye to damo sibe yin na ngbo sibe en rise re nigboro afai ba won dowo ko lai ro burukawo
5: ni kon lo le se o
4: ma doubt e Lagelu FM 97 gbagbo gbaju gbaja gbaje oko won ti gba yera bata nle yi lawujo le se to npun safefe to mo ja se ko lo oja ti o ta gbera nle darapo ko ja wa gbogbo ara Lagelu FM 97 iki walahi alubarika olowo ja nbe kerin ope ke
6: so things don easy for Niger now.

0: Yaso. CDK Day for Ibadan at number 64, Veterinary Bus Stop, Mokola Road, Ibadan. Or your Green Green House for more information on top 0707-454-3005. 0707-454-3005.
1: Vacancy. Ileṣẹ́ gbajúgbajà bakery tún ṣe bread better life tó wà ní Malite Ibadan nílò àwọn òṣìṣẹ́ wọ̀nyí: bread bakers, àgbà bakers tó lè darí iṣẹ́, feed marketers, OND, NC tàbí mature school search, lọ́kùnrin tàbí lóbìnrin tó jáfáfá tó sì dáńtọ́ nínú ìbánisọ̀rọ̀. Saleswomen, kìkìdá àwọn obìnrin tó lè tẹ̀lé mọ́tò láti ta ọjà tó sì ní ìmọ̀ ìṣirò ní ránpẹ́. Drivers tó lè wa kórópè, ìyẹn minibus tó sì ní ìwé ìrìnà tí ò tí expire. Bakery factory workers, lọ́kùnrin àti lóbìnrin tó lè ṣiṣẹ́ nínú bakery. Accountant, lọ́kùnrin tàbí lóbìnrin tó ní ìrírí nípa daily auditing of the production firm's account. Ọ̀pọ̀ iṣẹ́ yìí nílé iṣẹ́ Better Life Bakery ni owó wọn jọjú dáadáa, kódà kọjá 100,000 naira sí 150,000 naira. Níbàámu pẹ̀lú iṣẹ́ oníkálukú, yóò rọrùn fún ọ láti ṣiṣẹ́ yìí tí lè rí ìbá jìnà sí Malete, tàbí tí o lè ná ju 1,000 naira sí 1,500 naira lọ lówó ọkọ̀ lójúmọ́. Nọ́mbà yìí ni kó pè 0803-930-8173. Lẹ́ẹ̀kan sí 0803-930-8173.
2: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rìrì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 0803-88-1008 àbí 0701-821-1111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
4: Àrí náà jìnà sílé mi.
5: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n.
6: Akábala tó jẹ́ kí n máa bòrí gágbá.
5: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló ń fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì pẹ̀lú òótọ́ ọnú, tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kan tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#, lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cash.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: lọ bá ọgbọ́n ọgbọ́n.
1: Akábala tó jẹ́ kí n máa bòdìgá gbà.
0: Ó yá wá jẹ́ kí n jáì sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cash Pro,

0: ṣèwúwẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ ká ṣe pẹ̀lú òótọ́ ọ̀nú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún mídìí cashflow nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 naira wà fún jíjẹ, àti pé àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#, lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashe.ng. Mídìí Cashpot ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Assalamu alaikum, gbogbo Mùsùlùmí. Ilé-iṣẹ́ akóniri àjò sílẹ̀ mímọ́ Aljanna Travels ló kí gbogbo wa, pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wa lọ sí Hajj ọdún 2026. Wọ́n ní Ọlọ́run gbà á ní bàádà fún gbogbo wa o. Àlọ́ tún lọ, àlọ́ gbà á lọ́lọ́run ó ṣe. Wọ́n wá ní karùn-ún àwa létí o, wípé àtètè sùn látètè jí. Fún gbogbo ẹni tó fẹ́ bá wa ṣe Hajj 2027, yálà àwọn tí ò láǹfààní láti lọ lọ́dún yìí, wọ́n ní ìforúkọsílẹ̀ ti wá bẹ̀rẹ̀ báyìí. Ìparí oṣù November 2026 ni gbogbo pínpín ó wá sópin nílé-iṣẹ́ Aljanna Travels. Gẹ́gẹ́ bí àlàkalẹ̀ ìjọba Saudi, kọ́ wa tó dìpọ́ kásẹ̀ ńlẹ̀. Àǹfààní ti wà fún gbogbo àwa tá a fẹ́ bẹ̀rẹ̀ láti darapọ̀ mọ́ ètò san díẹ̀díẹ̀ pay small small. Nílé-iṣẹ́ Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road, Eléwúrẹ́ Bus Stop, Ìbàdàn. Kálẹ̀ bàjọ gúnlẹ̀ sórílẹ̀-èdè Saudi Arabia fún ti Hajj 2027. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ máa pe 0904-444-4945. Ẹ sì lè bẹ̀ wá wò lórí www.aljannatravels.com. Pẹ̀lú Aljanna Travels, Hajj 2027, wẹ̀lẹ̀mù ni ó tún jẹ́ the evening light ala.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan. Course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akron Avenue, Ìkẹjà, Nìbàdàn. A wà ní White House Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology, 52 Ìjẹ̀mà Àgbádù Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
3: Gbogbo ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago 6:00. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí, bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
4: Lágelú FM 96.7.

olùkọ́ ni Anslot mọ̀jà gbọ́kun sí nbẹ̀ rí pé bí ó kó wọn dé yẹn ní sáà tó tẹnubodò yìí ipò karùn-ún yẹn nínú ìdíje league tilẹ̀ gẹ̀ẹ́sì wọ́n síbẹ̀síbẹ̀ ikọ̀ liverpool ni táwọn fẹ́ kọ́ lélẹ̀ yìí ó ti ẹ̀ jẹ́ pé olùkọ́ ni ní sáà rí àkọ́kọ́ nínú ikọ̀ ti liverpool gbé wọn débẹ̀ ó gba league fún wọn àmọ́ ní báyìí wọ́n ti gbàṣẹ lọ́wọ́ rẹ̀ pé ipò karùn-ún yìí no àwọn ò lè fara mọ́ torí pé nínú ìdíje league ilẹ̀ gẹ̀ẹ́sì lásán ìfigagbága bíi méjìlá ni wọ́n pàdánù nínú ìdíje league lásán gbogbo ìfigagbága tí wọ́n pàdánù ń sáà tó lẹ̀ ó ń lọ bí ogún wọ́n ti júwe lé fún un àmọ́ owó gbà mọ́ bínú eléyìí tí ikọ̀ ti liverpool tí wọ́n mọ̀ san fún olùkọ́ ni Anslot ìyẹn bá a bá ń sọ nípa compensation fee eléyìí tí wọ́n san approximately bá a bá ro gbogbo ẹ̀ papọ̀ àti èyí tó lé àti èyí tó jálẹ̀ £9.5 million ni owó tí wọ́n san fún Anslot pẹ̀lú gbogbo àwọn staff ẹ̀ ìyẹn backroom staff ẹ̀ £9.5 million lówó gbà mọ́ bínú eléyìí tí wọ́n san fún.

0: àwọn ò rí ọ̀rọ̀ yanjú orí pé ìṣẹ́jú mẹ́fà kọ́kọ́ o ni ikọ̀ ti Arsenal látọwọ́ Kai Havertz ló ti kọ́kọ́ mi àwọn àkọ́kọ́ àmọ́ nígbẹ̀yìngbẹ́yín ikọ̀ ti PSG láǹfààní láti dá padà wọ́n dá padà ó jẹ́ àmì ayò kọ̀ọ̀kan wọ́n rí golíwò mi gbà wọ́n láǹfààní láti dá àmì ayò kan wọ́n láǹfààní láti dá padà ló fi wá jẹ́ pé penalty òun ni wọ́n padà fi jọ́ọ̀jẹ́ ilé tó jẹ́ wípé orísìí ti kọ́kọ́ kó Arsenal yọ Precheese tó sọ penalty nù David Rea náà bá tún dá láǹfààní láti dá ààbò kan bo penalty ilé tó dẹ̀ yẹ pé gbogbo ẹ̀ ń balance lọ àmọ́ nígbẹ̀yìngbẹ́yín Gabriel Magalhaes gbá kinní ọ̀hún wọ́n gbà sókè ó pariwo gan nílùú Budapest pé ẹ wò lókè ẹ wò lójú ọ̀run fi bí ìgbèyàn bá ń tájẹ̀ ti sánmọ̀ bẹ́ẹ̀ ni Gabriel Magalhaes bẹ́ẹ̀ ló ṣe gbà nígbẹ̀yìngbẹ́yín ikọ̀ ti PSG ló borí pẹ̀lú àmì ayò mẹ́rin sí mẹ́ta bí nǹkan ṣe lọ nìyẹn o ìgbà ẹlẹ́ẹ̀kejì rèé léra eléyìí tí ikọ̀ ti PSG tí wọ́n mọ láǹfààní láti gba ìdíje ti UEFA Champions League yìí ìdíje tó dẹ̀ pé àwọn náà ti darapọ̀ mọ́ ikọ̀ ti Real Madrid báa bá ń sọ nípa àwọn tí wọ́n gbà léraléra tán gbà ní sísẹ̀ntẹ̀lẹ̀ wọ́n ti darapọ̀ mọ́ ikọ̀ ti Real Madrid ló ṣe bẹ́ẹ̀ ikọ̀ PSG náà ṣe bẹ́ẹ̀ ìyẹn lẹ́nu ṣe tí wọ́n restructi ìdíje UEFA Champions League ikọ̀ tó ṣe bẹ́ẹ̀ rí ti pọ̀ nù tán àwọn lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́yìn tí omi tuntun ti rú tí ẹja tuntun ti wọnú ẹ̀ nínú ìdíje ti UEFA Champions League tí wọ́n ti ń jẹ́ bẹ́ẹ̀ ikọ̀ Real Madrid tó mọ̀ ń ṣe bẹ́ẹ̀ ikọ̀ PSG náà ti gbẹnu lé báyìí àmọ́ àwọn ikọ̀ mẹ́jọ kan ti ṣe bẹ́ẹ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú wọn láti rí ní old era yẹn láti rí ikọ̀ Real Madrid ṣe bẹ́ẹ̀ bíi mẹ́rin kọ́ ní ẹlẹ́ra àbí márùn-ún ikọ̀ Benfica náà ṣe bẹ́ẹ̀ ikọ̀ Inter Milan ṣe bẹ́ẹ̀ Ajax ṣe bẹ́ẹ̀ Bayern Munich ṣe bẹ́ẹ̀ Liverpool náà ṣe bẹ́ẹ̀ kódà Nottingham Forest òun gan ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Gẹ̀ẹ́sì AC Milan náà ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ o àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí láyé new era ẹ̀ ikọ̀ Real Madrid àti ikọ̀ ti PSG ni o nǹkan ṣe jẹ́ nìyẹn bá a bá ń sọ nípa àkọsílẹ̀ nínú ìdíje UEFA Champions League Akio lánàá o ni agbábọ́ọ̀lù àkọ́kọ́ tó jẹ́ alátakò tó kọ́kọ́ lọ dìmọ́ Gabriel Magalhaes bó ṣe sọ penalty bẹ́ẹ̀ rí opponent náà ó sáré lọ dìmọ́ wípé bẹ́ẹ̀ nígbà tó tiẹ̀ jẹ́ pọ́ mọ bíbí orílẹ̀-èdè Brazil jọ ni wọ́n ẹ̀rùn ló kọ́kọ́ dìmọ́ pé aláyé ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kádàrá ni ògbé yìí ìwọ náà kan kò lè wù ọ́ kó mọ̀ọ́mọ̀ sọ penalty nù ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó fa Gabriel Magalhaes ó fà á mọ́ra ni ó fọwọ́ wọ́nú ikọ̀ ti PSG láti ìgbà tí Kylian Mbappe ti lọ báyìí ojoojúmọ́ làwọn ń tọ́ champagne wò tiwọn gbogbo ọdún wọn ń tọ́ champagne wò ìyàbẹ́ rí èyí kádàrá bá ti kọjá àǹtẹ̀ èèyàn lè dọ́gbọ́n sí wọ́n mọ̀ ń gbà fọ́lọ́ ni mi rò pé ó ń bẹ nínú àkọọ́lẹ̀ ìyẹn Kylian Mbappe wọ́n bọ́lọ̀ ń bá pó wà ń bẹ̀ yóò bá pàdé bí ó wà yẹn náà wọ́n lẹ́nu ìṣe tó lọ ní 2024 Luis Enrique wọ́n ti gba ìdíje UEFA Champions League lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ó dẹ̀ sọ ń gbà yẹn kó tó lọ wípé òun ní ti tòun o òun prefer kí àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ iwájú àwọn bíi mẹ́ta kí wọ́n máa mi àwọn méjìlá ju kí agbábọ́ọ̀lù ẹyọkan máa mi àwọn ogójì lọ òun ní ti tòun life without Mbappe yẹn nínú ikọ̀ ti PSG ó ló ṣọ́ dáadáa páwọn máa tẹ̀sọ́wọ́ iwájú má dẹ̀ jẹ́ agbọ́kùn òsì ń bẹ̀ wọ́n tẹ̀sọ́wọ́ iwájú wọ́n jẹ́ agbọ́kùn òsì ń bẹ̀ olùkọ́ ni Mikel Arteta nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò eléyìí tí wọ́n ṣe fún un ká gba bí ìwọlé yẹn lọ́sàn-án tòní olùkọ́ ni Mikel Arteta ojú ó di mímọ̀ nígbà tán bí léèrè pé lórí penalty yẹn ilé ti mosquera nibi to ti fa fastelia yen to ti gbe subu so what penalty abi so nru yin loju oni oro n loju oni ka mo paro ka mo jale penalty niyan oni amo se ri ti madueke yen ti madueke ilé ti won ko ti won o mu yen adari ayo ko jale ti won mu yen ni lapo odo ti tohun o penalty ni yen na o ye ki won fun awon ni penalty yen ni tori pe en ba wo idije UEFA Champions League daada ni iru e ti sele o ti sele lai moye igba ti won de mu ni penalty ni di eyi lapo odo ti tohun ti madueke yen na penalty ni ogbeni ayala eja wo ifigagbaga yi ile to waye lana e mo ja gbokun si nbe o fe no ju gidi gan ni ile to de je pe en ba sa ra won Arsenal fan iwon ba na ni keyin ba won soro kini mo o le bowo kan ra amo sibe na iwon ba lo ye won o kan ra mo gege mo yi so nbere to yi pe bi eyan ba le ku meji imo sa ba pofo ni amo olohun ba won se won pofo awon si ri kan na mu e tan de mu na se kan to se kini eja wo ifigagbaga yi lana ifigagbaga yi lori iru nkan ti Mikel Arteta so yi mi mo boye lanfani lati wo ibi ti Madueke ti won ti gbe sugbon olukọ ni Mikel Arteta gba won bi le ri pe penalty le tan mu fun iko ti PSG oni penalty ni ko jiyan yun oni amo ti penalty ti Madueke yen oni penalty lo na o ye ki won fun awon na ni penalty yen se penalty ni sa ti Madueke
1: atokun ti abanika soro lori ifigagbaga yen papa ni bi ti won ti gbe na ni Madueke subu lapodo temi penalty ni lapodo temi tori pe won ti mu ru e ninu dije UEFA Champions League yen ni sa ta wa
0: se le ranti ifigagbaga kan ti mu ru e
1: match to waye laarin PSG pelu Bayern Munich
0: okay
1: nto similar be na lo sele
0: lo
1: fun won sugbon nti o je ki n le bu adari ayo oni pe adari ayo se mistake ni bere pepe match yen
0: okay
1: ni bi ti Bukayo Saka to ti
0: forward gbe bo
1: ninu box so ni waju e bayi ni
0: nte n gbianju ati so ni pe bi igba ti adari ayo ba fi gondi go
1: o balance
0: kini
1: teyan o ba je ni to fe fi sentimental soro o ye teyan ba je ni to mo nipa to nwo bo daada o ye ka le so pe keyan o le fi di re mu le pe o balance game
0: ni anyway lapodo temi mi o gba pe penalty ni tori pe ta ba wo na ni Madueke pelu contact lo to contact wa bo na ni Madueke bi igba eyan ba fe ta penalty ni tori o kowo bo owo re o kibo owo
1: Mendes
0: ti o ni tin o kibo nle to je pe won jo n drag ni
1: sugbon e ma gbo tori ti won pe ni defender ati wingers
0: okay
1: iru e mo sele
0: okay
1: but later te ba wo ball yen dada owo na ni ti ja pada jade kuro ni abere
0: sugbon se yin gba po na lo kokko obo
1: mo gba
0: ton fi nwora
1: won lo owo re ti wa pada jade asiko gba to wa ni ko won o da suko ja waju e lo rolu mole
0: e ja so nipa ifigagbaga igangan nisan *347*1004*2 ashi na ni oyen lori ti ka se yen tori pe laarin iseju meta mayi koto yen fun ti tosan toni *347*1004*2 ash abike gba oju opo ti aye lu kara wole yen www.kashe.ng ja wo ifigagbaga igan nisan awon eyan wo pe yasna won expect ki bumper to bumper ni ko e jade si won lenu pe sugbon yasna awon so eyin yen won so gba ni iwon ba ni won jade eni a ogbon
1: ti won ba jade si PSG lenu o dabi igba ti oko ayokele ba jade si trailer le
0: iyen ni pe iwo yo odun to lo marun abi merin mo ti bo sa won kan lara
1: ti fun to fun egbe agba bolu yasna ni college debi ti won de ni pe eligo ti won ni
0: toni
1: lo boost
0: won lo je ki kini yen tun wa nbe die
1: lo tun wa nbe die because ta ba ni ka soro nipa arin gbogbo odo ibi teyin so olorun abe ta ba soro nipa defense line Arsenal da juti
0: beni
1: iru pitipiti ti defense line Arsenal ri ti PSG ba ri
0: won concede
1: ṣugbọn ta ba n soro
0: 0802 ni number to jade ni oju opon 0802 n bo gbeni ayala bakan na 0837 lo pari e
2: dear customer the customer you are calling is on another call
0: another call ke je n tun fun ni ka fun ni anfani die si ko to di pe a delete o a mu number mi ni to ka gba ba ye pe n to kaluku won ni ibi to kaluku won da si oni to kaluku lo lana attack na lati mo pe iko PSG lo ti da be ni lowo eyin na de ni iko Arsenal na
1: lo na da si
0: tori pe ta ba so ni tournament ni competition ni toto 7-8 goals ni Arsenal concede by te le to de je pe bi 20 something goals ni PSG
1: concede
0: ṣugbọn ta ba so eni to mi awon ju ni competition 45 goals ni PSG le to je pe defense ati attack na ni o bara won play to bi nkan se je ni eja tun kin tun da e ka tun pe number ile kan si 0802-0837 lo pari e okay o tin lo bayi
3: hello
0: e ka san oruko yin ati bi te tin soro lati ikoni lagelu ni
3: akimu olale ni lati elekuro
0: lati elekuro ka sese ti jeri
3: mo ti jeri le mi ti sa
0: ilu le je last yen
3: 25 mo je
0: tun ti je 25000 naira na losan toni e tun ti je 25000 naira Mr. Akim customer care wa ami ami
3: o gan o mama lore o
0: olorun ni bi nkan se je niyan o ba ba so nipa ifigagbaga e declare right oni ka tun yin awon ka won tun yin ra awon lawo ni o ori wi pe penalty bi igba te eyan ba n play tete orire ni nibe lo se ri eni to ba ni log lo ma jamo yo jamo lowo iko ti Arsenal won ti fi Budapest won ti fi bele le ni won ti gba ilu London lo ibi ti won ti se trophy parade iye ti idije ti EPL ni won ti gba ilu London lo ti won gbo mi baba mi dada baba mi eni olohun mo ṣin o mo ni ti fi fowo e bayan five money ṣe ni laanu eni olohun mo ni Illinois ni Chicago lorilede America e ṣe ngan ni ojo ni tiyen ni dowo boju pada wale pelu ase olohun ba mi edumare iko ti Arsenal won ti pada si ilu London won ti gbe ku lara ni ololufe eyin ni ke take easy ti a oni man of the match lana ifigagbaga ti tana yen asi kagba yen ti a oni man of the match 162 touches loni o de create chances meta ototo ba so nipa passes into final third o na loni ju 13 loni yen lana oni man of the match iko Arsenal na fitan balẹ won na fitan balẹ pe lati bi ogun odun tan ti wa si kagba kan won sa wo won de gba lana na mo ba ba so nipa iko to ti gba ifigagbaga ju iye ninu dije UEFA Champions League ti o de gba ife iko Arsenal ni akosile yen ko si kokan kan to ba won lori e 226 appearances oni won ti ni won gba won wa lara won to gba ifigagbaga ju ti o gba fe en to gba ifigagbaga ju won lo wa o ṣugbọn to gba to ba yen ti o de gba ife yen iko Arsenal lo ni record yen bi nkan se je niyan ma si mi gbọ bo ba tin di ago meji yen losan toni ni won ma se trophy parade yen laarin iseju kan igbeni ayala and slot o lo a si so nje se jejo ni abi jejogun la soro lori e won pada gba ise lowo oluko
1: ni slot lo fa ye gba
0: ki la fe so pa igba re nu ko liverpool sa le ni gba re o so won ni
1: o so won boya bi 40-60
0: gbe o gbianju ti e at least e fun ni 40 over 100
1: over 100
0: iya
1: o si gba fe
0: o gba o
1: wa record po gba premier league
0: EPL EPL ki se ko beni o beni o beni
1: so but nkan temi le so nipa re ko je bi eko fun ka pe mo ba le fun lanfani pe pe boya mo le gba ni moran ti e ba de bi kan to ba nsise to ba de bi kan to wa ri to ba ninu nkan yen to lo to mu lo to de work fun to sise fun ko ya ke yin so nkan yen le mo
0: eyan to ma ra ko nkan na ni gbogbo awon Alexander Isaac nkan
1: te ki gbe mo amen mo n soro nipa style
0: okay pe style of play
1: to lo
0: to lo yen
1: to fi gbafe
0: okay e mo po na oluko ni ni
1: atokun e ko lori e teyan ba ti lo laarin 10 minutes abi 10 matches ti o ti wo
0: ti wo ko bi o ti pada si lana to
1: ba je ko ti pada ni ko se number 5 lo ma pari si
0: oda
1: iwo to gba ball ni last season to je pe Adley ni won fi na ni 4 matches
0: to gbenu tele
1: to gbenu tele
0: Man City tanjo won ma
1: jo mu nkan le to a je pe second leg abe second season won na le meji la ati team to ye ko na ati ti o ye ko na o na pelu e
0: oda o yo gbo mo ran yin olohun o je ojo e si un babo mo ran lapa bibi lawo ti ma se wele yen fun tosan toni oni yan se olobe se egbon mi dada ni Brampton ni Canada olarin waju omo so ni bareni e bon fejo iyan bi ola basole iyan ade emi omo oba ise o Linus ni Chicago oki baba mi eni olohun mo e se gan ni loruko lootu eto yi otun baba tun di omo lawo gbogbo awon ero to tona pata lana any move 21 go yin pata la ki e se on adupe o ah champions night e tita na yen o tun loud e se gan ni o gbo yin pata la dupe fun inu wa o mo dun ni abi Bola Sadiq lo lowo button mi to je ke gbadun mi lapodo ti yin be be mi ba ti ndide Fola Kemi Mighty Sunday Oyoyo eto topon sunkan niyan iya ma gbe yin debe losan toni Sikiru Ayinde oju itere loruko ti temi omo omo Akiti Kori ni gboro ode omo Akiti Kori wa ti Ola ta tun ma pa ni ya ta pelu bukun ni o dabo.

0: ṣe ní ìpẹ́. Káàṣe ẹlẹ́yin jọ àánú ti a.
1: Ọmọ má lọ fà tí káàṣe bá ti ṣàdéhùn.
0: O máa sẹ́ẹ̀tì yẹn. Ó di kéńjì kankan so,
1: ẹbí máa ní kéńjì àgbọ̀ iṣẹ́ wọn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year
2: cashflow
1: tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,250,000 naira
0: 50,000,000 naira
1: ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Lágelú FM *347*1004#2#. Tàbí lórí website wa.

0: orin Adeyinka Alaseyori o na ni ele ita sese gbo to yen o je kono awon orin ti anifesi lati ma gbo lowo lowo bayi so gbogbo awon eyan to gbo wa kaka kiri e seun seun seun hey Starboy Aquarium thank you say you dey listen oh dada o seun seun so Folake bi mighty on loruko temi lekan si to ba jo ni ni igba koko ti emi ati njo npade lori eto mo so wi pe e seun ti e darapo mo wa se mo wi pe ka to lo sojo ja le nkan an soro nipa pe se o to ki a ma so gbogbo otito idile fun awon omo se o to ka ma so gbogbo otito idile fun awon omo ati pe ipa wo ni iru nkan bayi ti o le ni lori awon omo yi o sese o ki atun tesiwa lori oro yi ni ose to nbo ma to si ojo opo sile sugbon fun afikun ati atenumo opolopo mo lo fe mo idi ti baba ati boya baba ohun abi iya ohun abi ke so pe baba ati iya ohun won ojo gbe po mo omo fe mo nigba mi omo fe mo kilode ti daddy ohun ti o wale abi kilode ti mommy ohun ti o wale opo igba ti baba o ba wale la man tenmo opolopo na awon igba kan na awon iya kan na wa to je pe won ti ko omo fun won ti ko omo si orun baba ta fin pe won single father abi ehn omo afẹ mo wi pe kilo de ti iya ohun to gbe ohun ju sile fun baba ohun se wa baba ohun ni o da ni abi wa iya ohun ni o da nigba mi o le je wi pe ija wa laarin awon ebi kan boya ebi baba ababa ati ebi aburo baba ija wa nbe won fe mo kini nkan to nsele awon mi gan ti e mo wi pe nkan kan wa ton ti so fun ninu se won ko awon mo wa won bo se man sense awon nkan yin won nkan kan wa to da be pe dada ati mommy fi pamo fun mi sugbon won fe so so to ka se alaye fun awon mo yi se gbogbo igba lo ye ka ma so to fun won nigba to ba ye pe o to igan won dun eyan ija o ni iye odun to ye keyan le se alaye awon nkan yi fun awon omo yi se mo ta ba so awon oto yi fun won so ni anfani abi ko ni anfani eyin gege bi agbalagba njo ni nkan ti e wa te wa ri abi te gbo ngba te ti dagba to da be ni pe wa affect yin gan o affecting elomi baba en to mo si baba ko ni baba elomi en to mo santi eyen gangan ni iya e sugba anti mi lo npe boya ngba to waya lo sese wa mo nje o ni effect kankan to ni ni ara yin mo fe real life experiences you know mi to pe ko deep o but gege ba se nsugo gba awon alaye yi mo fe ke pe ke se alaye fun wa so ye ki omo mo idi gangan ti baba ati iya ohun ti won fi tuka papa to ba je awon idi kan to da be n pe ko ye ko mo ehn o po lori sisi be yen mo gbagbo pe lose to n ba sa si tenu mo ju bayi lo tori o fe sugbe ja gbe ipele hello
1: do e ku eto
0: e ka san
1: o ta so e ku eto
0: yes ma
1: wa na jo mejo
0: e seun ami
1: lati gbe oruwa ni
0: oda ki loruko yin ma
1: Ayeleke
0: ma
1: Mrs. Ayeleke
0: Mrs. Ayeleke okay
1: e wo fo ye ye te yo ma so to aji to wa laarin baba ti arin awon omo bebe tori pe ti e ba ti ti to wa laarin ya ti o e ya ti baba ti awon omo o se se ki wo fun ra ibi kan gege pe mi se ko ju wo ni akoko ise koko mu wa oye ke yo ni to wa laarin ya ati baba mo mo ti ja ba ti wa ti nkan kan ba wa oye ka ma yeju laarin ara wa dupe ta ma se ka won mo mo ko ni won so ko re ti se ti
0: eseun thank you. This is Ayoleke Latiluwa Eseun te pe wa 0912 370 0912-370-8675 0912-370-8675 Hello. Yes, sir.
2: Akueto.
0: Eshon, kilo ruko yin blessing pe wa.
2: Owo mi se tan ni lati pe meko gbe o.
0: Okay.
2: Eshon mo ni ka da ni da se yara, e se yara npe na ni.
0: Eh, ba yin da se to e nba wa da se to tori eto gbogbo wa ni.
2: Okay, mo ni ka da se to gbogbo wa ni.
0: Eshon, eshon.
2: Se ni pa oro ti eni pe ye kan mo so fun awon ma bi, ko mo ma so fun awon. Ni ye kan mo so fun won, ibi ni pe the faith depend le ye ba ba won se ye ba se ni. Ibi ni pe ka won mo ye ba nda gba to wa gbe ile pe to stage pe ye kan so fun awon, so fun so da be je kan se pe ye kan so fun awon mo se pe lati kekere ni.
0: Bi iru ewo, bi iru ewo e je ka lo ni sonso. Bi iru ewo.
2: Se mo pe ori fun ti bayi o le je pe nipasẹ pe boya boya iya fe fun oko e ni majele je asiriwa si oko wa le lo se mo pe o ni stage kan le soro asiri ye fomo.
0: Oro te so yi se o n sele ni abi Africa Magic?
2: O n sele o, o n sele dada o. Omo n sele dada o. Yo, tàbí tó bá jẹ́ pé bẹ́yà ìkan ságbèrè tàbí pé ó yọjú síta ṣe mọ̀ pé ó ní stage ṣe máa bí kan máa ṣàlàyé fún un.
0: Bẹ́ẹ̀ni.
2: Bí o tó rí irú àwọn ọmọ bẹ́ẹ̀ kọ́ mọ́ lọ múrú àṣìṣe yẹ káwọn náà mọ́ lọ rí títí.
0: Kọ́ mọ́ lọ ṣe kó mọ́ wàá dàbí ègún ìdílé.
2: Yes. Yo, ní ìwọ̀nba òye ṣe ni ẹ máa dé tó bọ̀.
0: Ẹ ṣeun. Ìdòwú àwọn ò ṣe ìtàn. Ẹ ṣeun láti ìpínlẹ̀ Kogi. 0912-370-8675 Àwọn òótọ́ kan wà. Ìmí òótọ́, ìmí ò fẹ́ dàbí àṣírí, ìmí ò fẹ́ dàbí ohun téèyàn ń ṣàmọ̀. Ǹjọ́ yẹ ká máa sọ fún àwọn ọmọ? Tó bá yẹ ká sọ fún wọn, ìgbà wo ló yẹ ká máa sọ fún àwọn ọmọ yìí? Àbí kò yẹ káwọn ọmọ yìí tiẹ̀ máa mọ̀ rárá? Hello.
2: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sá, kí ló orúkọ yín o?
2: Samuel Adewole.
0: Mr. Samuel Adewole.
2: Wà sí mi.
0: Láti wá sí. Ẹ ǹlẹ́ sá.
2: Ó yẹ kí èèyàn jẹ́ kọ́ mọ ọmọ nǹkan tó lé ìyá rẹ̀ kúrò ní ilé rẹ̀. Tó bá dé stage kan. Èèyàn bá jẹ́ kó mọ̀ yóò mú bàbá yẹn lálákejì. Orí obìnrin ò ní sọ nǹkan tó ṣe ọmọ. Kò sọ wọ́n tí bàbá lè dá. Bẹ́ẹ̀ ti jẹ́ tọ́jú rẹ̀ tó yóò padà tọ̀yà rẹ̀ lọ́nà ni. Bẹ́ẹ̀ bàbá jẹ́ kó mọ nǹkan tí ìyá rẹ̀ ṣe tó fi kúrò ní. Èyí tí bàbá yẹn ló lẹ́bi.
0: In the case tó bá jẹ́ pé ó yà mò ń gbọ́ yín sá.
2: Irú èmi ní ìsìn. Àwọn àmì méjì tí obìnrin kan bí fún mi. Ọkùnrin ni wọ́n.
0: Ok.
2: So màá wà ní ṣọ́ọ̀fù, màá ní kó lọ dáná fún dáná oúnjẹ fáwọn ọmọ yẹn nínú ilé. Àwọn ọkùnrin ni ó sì máa bá sùn nínú ilé tá a jọ ń gbé. Mo wá fẹ́ lọ mú nǹkan nínú ilé. Wọ́n fẹ́ rà ní ṣọ́ọ̀fù, mo fẹ́ lọ mú ni mo rí sí mẹ́kún tí. Àwọn ọmọdé ti sùn níjọ owó 7:30. Ó máa ṣe yọjú láti fi oúnjẹ báyìí mo bọ́ ọkùnrin nínú ilé pẹ̀lú ẹ. Àwọn ọmọ yẹn dẹ̀ kéré.
0: Lóbìnrin tẹ́ fẹ́ ní ṣúlọ́kà.
2: e bo mo badan bi na no mo badan yin be na ni so omo ka to loye die o di to bi 7 years be to ti je ko so ko to mo dan kan ye wo be to mo ye ti omo ye ti dagba ni isin so yi aburo re je omo kankan ti eni pe boya a kan mama le ya re lo ni o ga lo si le ra e dagba to se to wu ti leju o lati bi odun merin ni isin tawon omo ye ti wa nbi ti mo wa bayi ni isin o le dodo won ko ni wa ye ni won
0: se wa se alaye fa awon omo yin to kere teru pe ko ti gbon yen se salaye fun idi ti ye ofisi le na bi gba wo le ro po to lati se ru alaye be fun
2: so nigba ti mo mo pe mo ro pe tin ba salaye fun le ma ye so ngba wa gbo ni pe mo wa ni kan lodo ya won so iwa ti ya won hu lodo mi na ti wa hu so e ko kere ngba yin na ti wa loye so be ba ni lodo awon ni isin yo kun won lo ba ko si ti bo se ri ori tan ba dada ni isin na aro ya won so won won lodo ya won
0: be ni beni
2: o lo na wa lo
0: ti ato eseun Mr. Samuel eseun ikoni lagiru 96.7 fm oni tin gbo awo office odo awon obirin lodo en to pe tan ni isin lodo Mr. Adewole sugbon odo awon okunrin nko baba to ko ti o toju omo ti ki wale tomo ti tomo ti e fe da mo gan nje ru omo bayi so to keyan so oto fun pe baba e ti sanle sare tara fagba ni yin pe o ti sanle ni abi keyan mo wule so rara hello
3: hello
0: e ka so
3: aku si
0: yes sir kilo ruko yin
3: anti martin seri ti o ba ma so
0: e da ko kilo ruko yin koko lo ruko yin
3: Crown Sam Cinema
0: Oda n pe ni ti sumo microphone phone yin ju tori mi o gbo yin dada ese
3: ori phone mo ti gbo phone na mo ti pe
0: o ya e
3: mo ti gbo n gbo program yin na mo ti pe
0: e fi n pe wa e mo ni ke so kuro lenu die o ti po ti po ju ko je n gbo yin dada
3: o ti se da bayi
0: be ni o better ba ese
3: e mo ni te ba wa so fo mo o ni stage ti omo yin ma wa eya ti ri pe o gbomo to gba re then omo mi wa de pe for me na have we dey struggle with medical much
0: okay
3: but cherry okay now she omo to je pe ojo ogudi kan ti en de je ko wa nje o ya fi gbe di time ni wi pe ko si ku se o de wi pe ko de toro o de ni te lorun pe oun la fi jo un wa o le gbomo to gba se we dey fit but o serious se gbe gba Ìgbẹ́sùn sọ orúkọ bẹ́ẹ̀ ọgbọ́n realize. So ó tún jẹ́ ọmọ tí aṣọ́wẹ́dì fúta okùn lọ́kọ̀ àkọ́kọ́. Ó tún lọ sí kejì, ó wá lọ sí kejì, ó wá ṣe the same thing. Ó wá fẹ́ kí n tún bá lọ sí the another step mo ní ọlọ́run níjẹ́. Ìgbà tó kọ́ ọmọ wá sí ọ̀dọ̀ mo ní ṣe tó wá pé mo lọ gbé ẹ lọ sí ọ̀dọ̀ ẹlòmíì tó lọ tọ́jú ẹ̀. Ṣé ayé àríwó
0: ṣe rí?
3: So onisteji dandan ni kéèyàn sọ fọmọ dandan ni either good or bad dandan ni kéèyàn sọ fọmọ. So a lè jẹ́ kóun wá jókòó máa ronú pé à tíjà àwọn bá ń ṣe nǹkan tó ṣe yìí kò lè dáa tó dà yìí o. Either good or lọ́nà mi lọ́nà kan tàbí ìmíràn. Àti Martin ló fún ẹjẹ́ gbé dúró
0: ní ìlú
3: Moscow.
0: Ẹ ṣeun ẹ ṣeun.
3: Ìwà lè sọ fọmọ ọkọ̀ tó onisteji oníbẹ̀dẹ́ ìgbékalẹ̀ tó ṣe pàtàkì ìgbékalẹ̀ ṣe kì í ṣe ìgbà tí ló bá bíyàn lè yàn máa sọrọ ẹ
0: fọmọ. Èèyàn máa sọrọ ẹ.
3: Tó jẹ́ báyé pẹ̀lú bí ń bẹ̀ lọ sọrọ ẹ fọmọ. Ọmọ àrùn pẹ́ fi ń bá yàn jẹ́ àbí ẹ fi ń bá bàbá yàn jẹ́ but. Sáàgbà tí inú yín bá tẹ̀ inú yẹn ni bàbá bá dùn àbí ìyá bá dùn. Tó jẹ́ pé
0: ọmọ
3: tó yàn kọkọ dùnú ná yàn kọkọ fi àwàdà pàdé ẹ so gbogbo ọdọ bẹ sọ yẹn ló máa yí sí i kò kí ẹ bẹ bá sọrọ
0: yìí. Kí lorúkọ yín sà? Tẹ́ bá láǹfààní láti pè padà ẹ lè pè mo mọ̀ pé ẹ̀ ń sọ pé credit ti tán but mi ràn ti gba orúkọ yín tẹ́ bá orí fún yín ẹ rí pẹ́ ti ní airtime sí. Hello.
4: Hello ma.
0: Ẹ kà sọ.
4: Yes ma.
0: Kí lorúkọ yín bẹ̀rẹ̀ sí ń pè wá? Yes yes ma.
4: Ajá Akọ̀díjà láti Muslim.
0: Ajá Akọ̀díjà.
4: Yes ma. Ẹ̀rí lóòótọ́ ó dáa kéèyàn sọ àwọn nǹkan tó yẹ kéèyàn sọ fọ́mọ.
0: Ẹ ṣe.
4: Ṣùgbọ́n olójú nǹkan tó yẹ máa sọ fọ́mọ. torí ẹlòmíì kò sí kankan tí ò lè gbé síwájú ọmọ. Ẹni kí n tó bá ti jẹ́ history báyìí àti tó yẹ kọ́ mọ́mọ́ àti tí ò yẹ kọ́ mọ́mọ́ wọ́n á máa fi ṣawẹ́wà nínú ilé mi tí ò dẹ̀ dà tó máa ń dẹ̀ bírú. Yàtọ̀ sí tọkọ tí ọkọ̀ àti àwúlò àwọn èèyàn ń sọ látẹ̀kan nínú fámílì gbogbo history àti àbúrò bàbá ẹ̀ ẹ̀gbọ́n bàbá ẹ̀ kìkan nǹkan tó ṣẹlẹ̀ sí á gbé síwájú wọn. Ní àti bàbá mi wọ́n máa fi ọ̀rọ̀ ìdílé wọn wọ́n máa fi ṣàwẹ́wà lójú àwọn ọmọ tó fẹ́ bá ti rá àwọn ọmọ yẹn báyìí ẹ ti máa rí i pé wọ́n ti mọ̀ nípa yín.
0: Ẹ
4: tó lójú téèyàn máa sọ kéèyàn tó ti làákà ìgbé ìgbésí ayé.
0: Ajá Kọ̀díjọ, ẹ ṣeun tẹ́ ẹ pé wá. Mo rí àtẹ̀jíṣẹ́ yín Johnson D. Noble Ogunṣe Ìtàn. Fún mi Taiwo, ẹ ṣeun, wọ́n ní good afternoon. Lékè Ajobiewe, àwọn náà ta sí wa, wọ́n ní happy Sunday, well done ma. Ṣèyí Ọ̀dọ̀fin, happy Sunday to everyone, you are welcome, ọ̀bọ̀dẹ ṣeun. Adéọlá Bákindé, Aya Ọba. Ẹ ṣeun, àwọn náà wọ́n fi àtẹ̀jíṣẹ́, wọ́n fi ránṣẹ́ sí wa. Wọ́n ní I'm watching you live from Facebook. The kind of secret between parents determines whether to tell or not. Wọ́n ní but we hone them some explanation, especially when it has to do with true identity about their father or their mother. Please tell the truth when they are old enough to hear it. Ṣeun Adéọlá Bákindé. Banke Adetunbi, àwọn náà wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́. Ṣèyí Ọ̀dọ̀fin, happy Sunday to you. Ẹ ṣeun gbogbo àwọn tó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́. Tẹ́ ẹ bá ní oore ọ̀fẹ́ àti ìpè, ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa. Àwa lórí www.facebook.com/lagelufm. Hello.
5: Ẹ kàsán.
0: Yes, ma.
5: Orúkọ mi ni ìyá àti Agboola. Láti Àpáta. Mo ló ó nẹ́sẹ́sí ó dẹ̀ ṣe pàtàkì láti sọ nǹkan tó bá ń ṣẹlẹ̀ fáwọn ọmọ yẹn mà. Bẹ́ẹ̀ ni bọ́wọ́ èèyàn gbọ́dọ̀ ní sùúrù láti jẹ́ kó jẹ́ ìgbà tí wọ́n ti gbọ́n láti lè digest ọ̀rọ̀ yẹn. Ọlọ́run á túbọ̀ máa mú tẹ̀síwájú máa ẹ rí mi sọ ma.
0: Àmì Ọlọ́run, ẹ ṣeun o.
5: Thank you so much ma. All right ma. Ilé yìí ò ní dàrú ma.
0: Àti tẹ̀yìn náà, ẹ ṣeun, mo ṣàmì sí.
5: All right ma. Ẹ ṣeun. Yes ma.
0: Thank you. Lágẹ̀lú 96.7 FM Ìbẹ̀lẹ̀ tí ń gbọ́ wa. Okùn Ogun Ìṣẹ́jú kí aago méjì lù báyìí. Mo lérò pé ń gbádùn ètò ilé ìtì amúhàfínilọ́kàn ọjọ́ kan. Ṣùgbọ́n ètò Sunday Oyè lélẹ̀ pẹ̀lú Fọlákẹ́mi Maiti. Hello,
6: Sister Folakemi Maiti.
0: Eka.
6: Yes, Ola lo nsoro.
0: Mr.
6: Erama.
0: Eshun.
6: Seri oro tegbe wa.
0: Mr. Lo tojo meta ti mo gbo yin o.
6: Beni.
0: Eshun tegbe wa.
6: Mo ni accident ni.
0: Oh, I'm so sorry. Bawo lara yin bayi? Se ko poju?
6: I thank God Maiti Allah.
0: Epele. Olorun a tun fun yin ni oko si. Eshun, thank you.
6: Seri program yi. Olùjẹ́ fún wa because tí ẹ rí àṣìṣe ọkọ àtìyàwó òun ló yẹ ká fi kọ́ àwọn ọmọ yẹn lẹ́kọ̀ọ́ tó yẹ ká sọ fún wọn because àwọn ọmọ yìí ò mọ̀gbà tá a ríra wa tá a pera wa ká má torí ìyẹn ká má fi bọ̀lá àwọn ọmọ yẹn jẹ́ but ká jẹ́ àwọn àṣìṣe tó wà ní nítorí àwọn náà kan fi lè mọ bọ́ sí máa gbé láìfi wọn
0: òun
6: lọ yẹ kí n
0: ṣètò. Ẹ ṣeun Mr. Ọlá láti Àpáta. Mo gbàdúrà wípé irú nǹkan bẹ́ẹ̀ kò ní ṣẹlẹ̀ sí mọ́. Ọlọ́run tó dẹ̀ ti dólẹ̀ mí á túnbọ̀ máa tọ́jú yín, ara yín á dẹ̀ máa mókun sí lágbára. Lọ́pọ̀lọpọ̀ ni àwọn tó ń gbọ́ wa tó jẹ́ wípé nítorí pé bó ṣe jẹ́ aláǹfààní láti pè wọ́n tó rà ní a lot of people's numbers. Àwọn míì dẹ̀ wà tẹ́ pé ọ̀rọ̀ wọn máa wá sọ́kàn wa tó jẹ́ pé a máa níbi tá a máa bèrè wọn sí. Ṣùgbọ́n jẹ́ kí n sọ ilé ìfihàn pé ọkàn wa wà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa ń pè wá ṣùgbọ́n tó dàbẹ́ pé àtúngbò wọn lẹ́nu ọjọ́ mẹ́ta ibi ọ̀túnbọ̀lá sí ọjọ́ mẹ́ta. Ẹ kàsán. Ẹ bá mi sún kúrò bí rédíò yẹn ẹjọ́. Ẹ kàsán. Yes ma, kí lorúkọ yín ma?
7: Mrs. Shoneye.
0: Mrs. Shoneye.
7: Nǹkan tí mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ yẹn ni pé àwọn ọmọ ọ̀dọ́ ìsìn tí single mother pọ̀. ọkọ àti ìyàwó mi wọn jọ máa gbélé náà mọ ọkùnrin kékèké yẹn àti ìyàwó wọn ti bímọ méjì nígbà tó bá yá ọmọ ìjà adá láàrin ara wọn ọkọ abá kẹrù àti ìyàwó sínú ilé abá sá lọ nígbà tó bá sá lọ bẹ́ẹ̀ yẹn awọ́pọ̀ àwọn ọmọ yẹn àti ìyá wọn nínú ilé tó bá yá tó ti pẹ́ tí bàbá wọn ti lọ kágbára wúmà lọ́dẹ ká àti màfíìlì wọn àwa mú àgbèrè mọ́ a mú ẹlòmíì wá sínú ilé àwọn yẹn a máa sọ pé dádì mi kọ́ mà lélẹ̀ yìí dádì mi mà lélẹ̀ àwa di dádì mi jù ẹlò
0: tàbí mẹ́ta
7: oṣù gbìyànjú ọ̀sẹ̀ yìí yẹn
0: explanation grandma yẹn ó yé mi ṣùgbọ́n ìbéèrè tá à ń béèrè lọ́wọ́ wa gangan kọ́ nìyẹn àwọn míì àṣírí ni àwọn míì òótọ́ ni ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ gbogbo wọn abánikà kó wọn pọ̀ sójú kan a lè sọ pé àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé a rò pé kò yẹ káwọn ọmọ yìí mọ̀ àbí kò yẹ kán tí mọ̀ ǹjẹ́ a ó wọn láti sọ òótọ́ fún wọn àbí ìgbàwó ló yẹ ká jẹ́ kán mọ̀ hello dádì ẹ ká sọ sà
8: you are blessed. I see you.
0: Yes, sir.
8: Last issue, you go to Kusuru.
0: Amen, Jesus.
8: I'm not that you know you are.
0: Amen.
8: Yes, I'm blessed. You can't see me.
0: Sunday, yo, to gbogbo wa ni o.
9: Ọ̀rẹ́ bàjẹ́ o.
0: Àmì Ọlọ́run, kí ló rúkọ yín bọ́lá
9: sí? Ìwé ọ̀jẹ̀tàdé, ìṣìgbẹ́ta sọ́nà, èké káyàmẹ̀dá gbà wá.
0: Ọ̀jẹ̀tàdé?
9: Ọ̀jẹ̀tàdé, ìṣìgbẹ́ta sọ́nà, èké káyàmẹ̀dá gbà wá.
0: Ọ̀dà, ẹ
9: kábọ̀. Ẹ̀rí kò síbẹ̀ ká lọ fáwọn ọ̀nà.
0: Hello. Hello, what's your name? Hello.
10: Hello, ma.
0: Eka Soma. Yes, ma. Kilo ruko imbele. Yes, ma.
10: Long as I go and get out.
0: Ami, ma.
10: Long as I make that up.
0: Ami.
10: Era, I'm going to kill you.
0: Ami.
10: Oru ko mi ni, ya fin ya yo mi di. Ami. tẹri o jẹ gbe wa loni ni mi jogan
0: e sure
10: tori be ni pe tori temi gale si so ni
0: mhm
10: ti pe kini bi ni pe o ye ka so fun omo ṣugbọn o ni time o ye ka so fun omo
0: o la se
10: ṣe ni gba to ba tu stage kan awon ma bere pe pe mi daddy mi ko ṣe wa wale mo wa ti wa la to ba tun ya to ba tun dagba si waju wa tun bo ran mo ni to ba ni daddy wa travel ni o ti de ah o ni e ti ja aja ani gbe lohun ato die ah to ba wa ni gbe lohun ato die se ko yen ka mo gbogbo nto sele ni asiko ti so e ma da ti ayin ni ati oko mi ti o ba to ta to ba yen ke so fun won wa la sele ko bi yen wa ma try ogun ipa ati agbara to le se fawon omo yen lati sa ti try tori e ni temi gbogbo tawon omo mi se titi ni mo se fun won ma gbogbo struggle ma struggle e gbogbo bere lati pata gracia o mo se wa gbogbo eniyan ma fun odun je asiko ma toju won ma mu wole si school ma se to ba ye mi je ki won sofa emi fun ara mi mo para bi gbogbo e ṣùgbọ́n nígbà tó wá tó stage kan tó dàgbà tó ń pè yẹ wọ́n ti wọ secondary school wọ́n ti lóye dáadáa wọ́n ti di sisi ìgbà tí wọ́n gbọ́ tú fún àtìlẹ́nu mi ìgbà tí wọ́n jáde ní fàbí wọ́n ní kò ṣẹlẹ̀ ni pé ọ̀rẹ́ mi àti bàbá mi kò sí dá sí ṣùgbọ́n nǹkan kan tí mo fẹ́ fi kọ́ ẹ ni wípé gbogbo nǹkan ẹ̀ bá mi ẹ̀ ṣáà ti ẹ̀ ṣe gbogbo ẹ̀ ṣe dáadáa ẹ̀dẹ̀ náà lóyún méjì tí ọba ti lóyún méjì sí wàhálà nínú kókó nǹkan tí mo kàn fẹ́ sọ fún lónìí ni wípé ẹ mọ̀ sínú wọn ọkọ̀ yìí jújù because èmi fi ní ọkọ̀ tèmi tí lẹ́rù kan ìyá rẹ̀ ni mo jẹ so ẹ wá mọ pé ẹ máa máa ṣe ẹbẹ̀ ní ìtẹríba ẹ má fi wà rẹ̀ wò sí bàbá yín o ẹ ti ní àti ẹ̀sílẹ̀ ẹ jẹ́ káàrin ní ogun ṣe ni tó kò bẹ̀rẹ̀ nínú ètò láti nǹkan bíi 28 years 30 years báyìí ìgbàkugbà tí ọba béèrè yín ẹ jẹ́ kí àárín yín kó gbé ìgbà tọ́jú ẹ béèrè wọn àwọn náà wọ́n jọ ṣe nífẹ̀ẹ́ kó gbé láàrin ara wọn wọ́n sọ wípé àwọn gbé ẹni tẹ̀ gbogbo ènìyàn sọ fún wọn àti tí ọ̀sẹ̀rẹ̀ ó yẹ díẹ̀dẹ̀ díẹ̀ fún wọn ó lé mi nìkan nílé mi ni mo ṣe bad nílé mi ni mo ṣe wá wọn ní ọsọ ọwọ kan fún àwọn ọmọ fún wa tó stage yẹn nígbà tí èmi yẹn ti yí àwọn ọmọ wa padà wà bá mi wọn wá sọ pé mẹrin mi kí lè ṣe fún dáde wa wọn lè ṣe báyìí wọn lè ṣe báyìí wọn lè ṣe báyìí wọn lákọ̀ọ́kọ́ wọn ọkọ sọ fún mi wọn làwọn kan máa bèrè pé kí ni mo ṣe fún dáde àwọn ọmọ ọgbọ́n wa tó stage wọn ní mẹ́nu àwọn nǹkan báyìí mo nígbà tí máa fẹ́ bàbá yín mi ò wá ní aláwo mi ìwà lélẹ́wà mo fẹ́ sọkàntọkàn mo nígbà tí wọ́n ti tú àwa láyé ọjọ́ ni wípé wọ́n ní ìwà mi pọ̀ wá ipe sí ọkọ̀ wa bá ní àwa la ní nípàwọ́ náà bá ní ọkọ̀ wa la lè ní mo ní ìyàtọ̀ jẹ ìrìn ìrìn nítorí pé ọmọ sí ìwé ìwé ní ọmọ sí ìwé ìwé mo sì ní àmìtú àti àmìṣẹ́fù join account láti mi ò dàmú sí lè kan dání ìyá rẹ ni mo jẹ ní ilé ní bá mi tọmọ ṣùgbọn mo ní ọlọrun
0: àtúpẹ lọwọ àtúpẹ gbogbo èrè téèyàn bá dẹ̀ ń jẹbọ nídìí iṣẹ abẹ amọ gbogbo ẹ pátá ò lè máa jẹ. ẹ jẹ́ ká gba àwọn ẹlòmíì náà láàyè ọ̀rọ̀ yín ó yé mi dáadáa ẹ ṣeun tẹ́ ẹ pè wá God bless you.
10: Yes, ma.
0: Wọ́n ní ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ tabanika sọ láti ìsìn títí da alẹ́ àásọ̀sọ̀sọ̀sọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà dẹ̀ ní ìrírí àwọn èèyàn lórí ọ̀rọ̀ yìí nígbà míì ọkùnrin ló ń kúrò lé nígbà míì obìnrin ló ń kúrò lé nígbà míì àwọn ìjà àbí gbọ́nmi-sí-omi ò tó kàn ṣẹlẹ̀ ó lè má jẹ́ bàbá àti ìyá gan ó lè jẹ́ ẹ lè imagine kí ìjà wà láàrin èmi àti ìyá mi nísìn kí tabanika wò kí n wà justified kí má wàá títorí ẹ jẹ kí àwọn ọmọ mi kan máa bá ìyá mi ṣe àwọn ọmọ máa mọ kí n tiẹ má lanu sọ fún wọn ṣùgbọn ṣó tọ kí n ṣe àlàyé fún wọn pé wọn ṣe báyìí nígbà mi ó ṣeé ṣe kó jẹ́ pé bàbá ohun lo fi omo kan kekan to wa nfa wa la se ye ka so fa awon omo ti wa se ka involve won hello
11: hello ma
0: yes sir hello sir
11: hello ma
0: hello
11: ma
0: yes sir
11: bo gba tin ba de gbo ni o ko se mi ni gbo ba ni je si awon to gbo yin won ni gbo ba ni je si
0: ami
11: ati ati to sa to ru do kan ni gba kokan ta ba gbo yin ani ti o gba ni je si
0: ami
11: cherry program de je lo so yin wala mu wa te cherry oro ti o se lo o jise le ni area ni sakabi mi to je pe baba owo ati iya omo yen owo ati baba ija so ta wo ba ti wa ri yo ba duwa omo to wa di mommy o ka no ni mommy o ni mommy and the mommy she is alive eh ama so fu ani baba ti so fu omo yen she be wo fa gba si o ani ani to ba ti bere iya ko ba so pe ohun ni ja ina wo omo je ro omo yen de ama so pe baba ni ja she omo kere na fa gba so baba ba ni se but ni se wa o wa be lo baba e pe wo pe o si mi ni o na o wa be lo baba e pe ki le ti bo mi o wa o baba wa so pe iya e lori buku ka yi ma je se mo mo ni se a ma loju loju awon eyan oro ta ba so a ma ni mo ani ani o fun si le ko wa ko wa wo lo do baba wa ti se mo iru yen si kan ba ko lojo wa ni pe to eko to de jele si obirin ni pe alaigbo won ni ki gbo so so gbogbo kan be yen mo so lojo waju ni so ma so fo mo yen si to ba ye pe mo tun ti ma ni o na na a ma ku yawo a ma da leko koto to ba se bayi bayi na ni ma se pelu e se mo eko to ko ba ni se space
0: be ni
11: ile bi o ni da lo gbo lo
0: ami
11: e jomo e ba fi no ba yen tori gbogbo ati ba gbo won focus ni mo ma won test let ba yin so then te ba gbo number e jomo lori condition ti mo wa e ko ya ba pe e jo mo wa e test lati o wa ko bi
0: okay e se
11: o ya ro lowo
0: ami e so 0912 370 8675 0912 370 8675 Oni number lagelu FM tele pe wa si teto ba ti ti eto ba ti sele ohun temi fe so ka to tun ma lo ni wipe daddy kan won se alaye won ni pe ta ba ti e fe salaye nkan ti baba omo se abi iya omo se ki se ninu ibinu ki se ninu igba ti ibinu yen to gbona gan a je pe adidi pe omo a pe joko a wa nse alaye fun ni ona to ma fi ye ta ba so ninu ibinu a mu etanu jade on tan try lati so gan omo gan le ma understand awon kan na tun wa so wi pe nigba ti ogbon ori ba ogbon ori omo ba le gbe awon oto kan lo ye ka so fun won ki se ka ma so fun won abi ka ma fi gbogbo igba ma bu baba abi ka ma bibuya iye to ti lo lati joy ti o wa le yen iye to da omo sile bi kini kan yen iye ki se pe ka tun wa ma fi oto yi ka tun ma fi gun awon omo yi ni ara ko boju mu mo gba ladura pe gbogbo ile ti omi won to ndaru lowo lowo bayi ti omi alafia won ndaru olorun a je ko toro lagbara olorun to a ni riju bayi lodoro eto o sese ko je pe lose to nbo a tun tenumo awon abala kan ta lanfani lati tenumo ta ba ti aye na ba gba wa a tun gbe awon eyan to tun ti ru nkan bayi to nsele si won a tun gbe won wa sugbe ma gbagbe pe ni osu june ta fe mu yi osu ikan ninu sunday yi laya soto fun awon baba ti a pe ni international fathers day a de lanfani lati celebrate awon baba ni ru ojo bayi to ma tun ri lose to nbo lagbara lo gbogbo be ta nra owo e fun Olorun Olorun ajo adawa lohun abu mi alafia abu fun wa mu ni ipinle Oyo ni Nigeria ti kakiri gbogbo agbaye Folake mi mighty on loruko mi ma de tun ri yin lose to nbo lagbara Olorun itoju ara yin odigba kona

orí ètò oríṣiríṣi àwọn agbóhùnsáfẹ́fẹ́ àwọn oníwe ìròyìn tá a bá wí wọn ni ìbọn òṣèlú là ń yìn wọn ni kò rí bẹ́ẹ̀ ǹjẹ́ gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí ǹjẹ́ kò ti fi hàn wá ǹjẹ́ kò jẹ́ àpẹẹrẹ pé gbogbo nǹkan tí à ń sọ ní orí afẹ́fẹ́ òótọ́ ni a kọ́ nínú ìwé mímọ́ ìwé oníwàásù orí kẹwàá ẹsẹ̀ kẹrìndínlógún ó ní ègbé ni fún ìlú tí ọmọdé jọba lé lórí àti èyí tí ọba rẹ̀ ń jẹun ìgbádùn láti òwúrọ̀ lọ woe to thee O land when your king is a child and your princes eat in the morning that's Ecclesiastes chapter 10 verse 16 tá a bá ń sọ̀rọ̀ wípé àwọn tó ń jọba lé wa lórí pé bí ìwé mímọ́ ti sọ pé ọmọdé ni wọ́n ìyẹn ò sọ nípa ti ọjọ́ orí ó ń sọ nípa ti ìhùwàsí àti àwọn tó jẹ́ ọba tó jẹ́ pé kojú tó mọ́ wọn ti jókòó ti oúnjẹ irú ìlú bẹ́ẹ̀ ìwé mímọ́ sọ wípé ègbé ni fún wọn ǹjẹ́ à ń rí àpẹẹrẹ rẹ̀ nísìnyí pẹ̀lú irú ìjọba ìṣàkóso tó ń ṣẹlẹ̀ lé wa lórí àwa yorùbá a nílò láti ronú ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa a nílò láti ronú àwọn ẹranko inú igbó wọ́n ti yarí nílẹ̀ yorùbá àwọn ẹranko inú igbó excuse me wọ́n ti sọ pé ìbò la fẹ́ gbà ní ayé ìjọhun àárín ìlú ni àwọn èèyàn wa àwọn bàbá wa náà ti máa ń wọ inú igbó lọ láti lọ ṣe ọdẹ they may go as a team they will mobilize themselves from the community to enter into the forest to hunt bá a ṣe mọ̀ sí nìyẹn àárín ìlú ni àwọn èèyàn ti ń lọ sí inú igbó láti lọ pa ẹran ṣùgbọ́n ibi tá a bára wa nísìnyí àti inú igbó ni wọ́n ti ń wá sí àárín ìlú láti wá kó ẹran ọjọ́ kẹtàdínlógún lè ní agbára ìjọba ò má tí ì ká bóyá àwọn ọmọ onílùú wà ńbẹ̀ ṣùgbọ́n àwọn àjòjì là ń gbúro wọn àwọn àjòjì tí wọ́n ti sọ ara wọn di ẹranko inú igbó tí wọ́n wá ń jáde wá sí àárín ìlú láti wá sọdẹ ǹjẹ́ kò yẹ ká pe àrò àti ọ̀dọ̀fin inú wa ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ẹ̀yin tẹ́ ẹ mọ àdúrà gbà ẹ̀yin tẹ́ ẹ mọ bá a ṣe ń bá ilẹ̀ sọ̀rọ̀ kí là ń wò kí ló ń ṣẹlẹ̀ àwa kan wà tá a mọ̀ bá a ṣe ń bá ewé sọ̀rọ̀ nílẹ̀ yorùbá àwa tá a jẹ́ ọmọ abúlé òye kíní iye wa kí là ń wò tí àwọn àjòjì tí wọ́n fi gba inú igbó wa kan ó tiẹ̀ ti common ní orí facebook nísìnyí tó bá já ewé eléyìí tó fi ṣe lé wàá fi ṣe ìwòsàn àìsàn báyìí ṣe báyìí èmi a máa béèrè wípé tí àwọn ewé yìí ṣì ń jẹ́ kí ló dé tá a ṣe nǹkan kan aráàlú ò lè rìn mọ́ àwọn àgbẹ̀ ò lè lọ sínú oko mọ́ ebi ń pa wá à ń pariwo pé ebi ń pa wá ẹ já lọ sídìí iṣẹ́ àgbẹ̀ à ń ra wa létí kíákíá wípé ewu wà lóko ǹjẹ́ bá ṣe máa bá lọ rèé the time we are is not the time for excuses kì í ṣe àsìkò àwáwí kákan máa fi àtàmọ́ wé àtàmọ́ lọ́dọ̀ àwọn adarí ìlú wa so we are calling on governments both at the federal the state and if possible the local government that we are no longer interested in

0: excuses. A fe gbo pe idi ko re ti nkan o fi se te fi ni le se isakoso isakoso yi eyin opolopo ninu awon adari yi lo je npe won ada ati ida ni won fi ja agba e wa de beton yo wa di nkan ti ese iwe won ta mu yo ye yo wa di nkan tin sele awon omode to joba le lori ilu ti omode joba le lori ka wa so pe igbe ni fun won sugbon oro o to ni ta ba boju weyin lati bi ogun odun odun mewa ogun odun seyin lati ri bi orilede Nigeria se nda lowo awon oloselu nje oro iwe mimo nje o ti farahan pe igbe ni fun orilede yi abi ilu yi eje ka dide bad leadership and governance are factors contributing to insecurity. The lack of access to basic services. Awon mo lo lewe. Awon mo ni eto ilera to daju. Gbogbo owo to ye ka lo lo ti ba nkan mi lo. Awon obi nbimo lorisirisi omo ti won ni ipa lati le toju. Gbogbo Nigeria wa ri bo se ri. Ile yo ye kori be abika bira wa pe se ko ye wa ni is it that we don't understand it is not possible coming to living a good life now e to je afojuso fun wa ni ori eto yi ko le se lati le se oko owo ni ilu tabi agbegbe ti o si abo it is not possible in an environment without good security to do business. The number one enemy of business is violence, unrest, insecurity. Business struggle so far. We are we lo lo ji shop won lo for shop won je ya wo gba won se o je nkan ti a ma ndoju ko. Sugbon igba ti won ti so pe ibo le fe gba e le koja ta wa na de nke gbe. Eh won ti ni a ma rin o ejo e sa kuro loju ona yen e ma lo be mo. A se pariwo pe ebi n pa wa ko gbodo ri be awon alase orilede yi awon alase ilu awon adari wa eyin baba mama wa e dakun e dide si oro ilu yi ko gbodo ri bo se ri ni kokon ni agbara lowo Olorun ta ba ti pada de lati oju oja a ma ba eto ni so e se
1: on Lagilu FM 96.7 Clash FM Media Academy. Nibe, lawon eniyan ti fi igba bu mi eko eto iroyin sori. Atamba gidigba soke tente ninu igbo safefe pelu ikose mose ati iwo omoluabi. Awon akeko jade wa ni won ti di ogun ni rere ninu ise iroyin kaakiri agbalaye.
2: Eyin temi bawo ni o se wa e wa.
3: Oruko temi ni Rotimi omo ojo mo layo lati je okan lara awon to gba Splash FM Media Academy koja bawo lo ko wa se nse fun wa awon na se fun ra wa
4: oruko temi ni Sarah Adedokun inu mi dun lati je okan lara omo ile eko Splash FM Media Academy nibe ni won si ti ko mi bi eyan se ndi ogbontarigi agbohun safefe
5: baba tunde ajayi lo ko mi mo je okan lara awon akeko Splash FM Media Academy nibe ni won ti so ebu kekere mi ni nla won mi lo
6: Se ma je niyan o de tin je be no mi ma je ki ebu ti eledumare je nke fun o kukumo ninu mirale ma bo wa se Splash FM Media Academy nibe la o ti gbe nu yebe yebe ta si ma tun ero daada laarin ose mewa gbako won a ko ebo se le di ogbon tarigi agbon safefe oya tete wa gba form ti e loni ni Splash FM Media Academy ile funfun balao felele ni lo ubadan ni won le ko si pe won sori ero ibanisoro
7: 0807112 4000 0807112 4000
6: Splash FM Media Academy ti se igbelaruge fun iwa omo lo abi ninu ise igbon safefe
8: pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelu 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
9: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
10: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé Bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
11: Àrí náà jìnà sílé mi. Àlọ́láwá jìnà sílé mi.
12: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n. Ọgbọ́n.
13: Akábala tó jẹ́ kí n máa bọ̀dú agbára.
12: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkà àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé tó gbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótútù àti lódodo ẹ ti mọ káàṣì ẹ̀ pẹ̀lú òótọ́ ọ̀nú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ àti bí àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Lágelu FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cash.ng. Mídíẹ̀ Cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
8: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan. Course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry àbí o fẹ́ ìpadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn. A wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, sọ àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
14: Lágelu FM 96.7.
15: Switch to the power of numbers. Cooperatives and business clinic.
16: Cooperative and business clinic.
15: Cooperative doctor.
17: Cooperative doctor.
16: Cooperative and business clinic show. Cooperative and business clinic show.
0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún láti ojú ọjà. Gẹ́gẹ́ bí a ti sọ, àwa la ni microphone lè ní láti pè wọlé ọ̀rọ̀ nípa àwọn ọmọ tí wọ́n jí gbé lọ sínú igbó ní oríire àti oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ tó ń ṣẹlẹ̀ ládùúgbò wa ara àwọn tó jẹ́ pé ní àárín ìgboro ìbàdàn gan ẹ kàn gbọ́ pé ẹ má wọ míkra o wọ́n ń ṣe kinní kan o wọ́n ti ṣe gbá o wọ́n ti ṣàwò o tó jẹ́ pé àròyìn kan ṣá lọ ṣá ẹ má gba ìdí ayùn rẹ lọ jẹ̀bú o wọ́n ti kó wọn ní crane o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣérú ìgbé ayé tí a wá fẹ́ gbé ní ilé 091-2370-8675 tàbí 081-4249-1006 ẹ bá wa dá sí kí a jọ bójú wo nǹkan tó yé mi yéke ni wípé kò sẹ́ni tí ó lè ṣe okoòwò tí ìlú ò bá fara rọ. Hello.
14: Hello sir.
0: Ẹ káàsán orúkọ yín àti ibi tẹ́ ti ń bá wa sọ̀rọ̀.
14: Orúkọ mi ni Mrs. Sola Itan.
0: Mrs. Sola Itan.
14: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣe.
14: Ọlọ́run ṣàánú wa o.
0: Àmì o.
14: Àwọn ìjọba wa fún wọn bá ní dá sí wọn lè dáwọn ọmọ ìlẹ́ o. Ọlọ́run ní dáwọn lọ́rọ̀ bí wọ́n bá ní dá sí wọn jọ o.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun Mrs. Sola Itan. Ẹ ṣe tẹ bá wa dá sí. Hello.
17: Hello.
0: Kásán.
17: Ẹ̀kọ́ ètò.
0: Ẹ bá wa yí rédíò yín lẹ̀ ẹ dákun.
17: Ẹ̀kọ́ ètò.
0: Orúkọ yín àti ibi tẹ́ ti ń bá wa sọ̀rọ̀.
17: Àti sòrò ló ń pè láti ìgbà
0: ẹ̀ bá gbóhùn sókè ká gbọ́ yín dáadáa.
17: Àti sòrò ló ń pè láti ìgbà
0: ẹ̀ bá. Okay, ẹ bá wa dá sí.
17: Ọlọ́run máa fún yín lẹ́tọ̀ yìí ṣe. Ọlọ́run yìí ní dọ́kọ lẹ́yìn.
0: Àmì o.
17: Ṣé ẹ rí ọ̀rọ̀ tẹ mú wá yẹn? Ọ̀rọ̀ gidi ni. Wọ́n ní kí olè ní ọ̀bá já ni. Ṣé ò ní gbà? Ṣé rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí? Àwa Yorùbá náà ń lọ́wọ́ sí.
0: Wọ́n
17: lájèjì ò lè mọ́ sáré. Àjèjì ò lè mọ́ sáré àfọ́jú. Àjèjì ò lè mọ́ sáré àfọ́jú.
0: Àjèjì ò lè mọ́ sáré àfọ́jú. Gbogbo ohun tí ń ṣe
17: kò lè dá mọ̀.
0: Kò lè dá mọ̀.
17: Fọ́jú wá wá dé ní ìsìnkọ́ wà ní àtàrí ìyá fọ́jú lọ́wọ́ àmì tí ṣojú ẹ̀ làwọn fi gbẹ́ ní ọwọ́ àmì sínú ẹ̀. Kí ayé ní ọ̀bá fi wọ́n tó ní ọ̀bá fi àparí iṣu èèyàn mọ́.
0: Bẹ́ẹ̀ni.
17: Ohun tó ń ṣẹlẹ̀ yìí àwa Yorùbá náà lọ́wọ́ sí àwa náà mọ̀ ń pẹ́. Ìyẹn ni àwọn tí ń wúrú wà yẹn tí wọ́n jẹ́ Yorùbá káwọn tẹ̀tẹ̀ mọ́wọ́ ẹ̀yìn pé mí torí pé tí ìrìn àjò yìí bá ń lọ síwájú sí tá ń bá bẹ̀rẹ̀ sí àwọn èèyàn mú ẹ rí pé àṣírí wọ́n máa àṣírí wọ́n máa tú pé àtàwọn yorùbá gẹ́ bẹ́ẹ̀ ni pàtàwọn yorùbá gẹ́ ń
0: bọ́ bẹ́ẹ̀ tó lé ní ẹnu àná sí ìjẹta yìí sẹ́ríkì fúlàní tó jẹ́ pé àpò tí wọ́n fi gba owó àwọn ajínigbé inú ilé ìdáná wọn náà ti rí àpò tí wọ́n fi kówó. Wọ́n sọ pé òun mọ̀ pé àkọ́bí òun ṣe kidnapping ṣùgbọ́n òun rò pé ó ti jáwọ́ nú ẹ̀.
17: Sọ̀rọ̀ nìyẹn. Ṣé rí ihò gan ẹ tún wo àwọn nǹkan kan pé ní ìsìn gan àwọn tí wọ́n ń ṣe yahoo ẹ rí kó dínkù díẹ̀. Ojú tèmi fi ń wo mo fi ń sọ ni o nínú ìrìn àjò yìí gan àwọn kan ti ń lọ́dún pọ̀ mọ́ náà ìrìn àjò ni láti bá wọn. Láti bá àwọn ẹ̀yà mi à ń ṣiṣẹ́ pọ̀.
0: Kí wá ní ojúṣe báyìí kí ni solution?
17: Ẹ rí ojúṣe ni pé gbogbo wa náà la níṣẹ́ ń bẹ̀. Torí pé tán bá bẹ̀rẹ̀ sí tí àwọn iṣẹ́ wọ̀nyí bá bẹ̀rẹ̀ sí tí wọ́n ṣiṣẹ́ tán. Àwọn ò mú ọmọ ẹlòmíẹ̀. Tán bá ṣe tí àwọn gba ẹjákun ẹ gbà wá àwọn àmọ̀ pé báyìí ni àwọn tó máa lọ bẹ̀bẹ̀ káwọn tó fi rìlí ìṣirò àwọn ẹ̀dá bẹ̀. Ìjọba ni kọ́ bá gbégbèsè dídí pé àwọn tí wọ́n bá táwọn jẹ́ security tó bá bá ṣiṣẹ́ yẹn àwọn tó bá ti ń mú bẹ̀ ọ máa ṣèdájọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀.
0: Kódà ẹ ṣe.
17: Torí pé àwọn gan fún ara wọn tí wọ́n bá ti fèsì yẹn àwọn ọkùnrin tí ó lè dá ewúrọ́ àwọn táwọn lọ kó náà gbó látijọ́ àmọ́ kéékèèké. Ẹ ṣe wàá mú kẹ́ẹ̀jẹ̀ fún rẹ ní ìwọ̀n àmì ta.
0: Ẹ ṣeun gan.
17: Ẹ dà wọ sí ìtò ọlọ́run máa fún wa ṣe o.
0: Ẹ dà wọ. Ẹ ṣeun gan. 091-2370-8675. Hello. Hello. Eka so ti wa loju opo.
18: Yes, sir. Lenin soro lati wire and cable.
0: Lati wire and cable. Eba da si ni kiaka iseju kan.
18: Sorry, yes, sir. Be be kan se ni ki lo oju se ki la fe se.
0: Be ni.
18: Ko tin mo ta fe se na pe a ma gbadura lo. Ijoba
0: ba ti wa gbadura. Se a wa ni bi se. Lati
18: so. On soro ijoba. Ijoba ga on go to are confused already.
0: Se pe
18: I don't know what to do again.
0: Se pe ipo ta wa ni isin o better ka kuku ma so pe a ni awon enikan kan tan je bi ijoba.
18: They don't have something good for us. That is
0: very
18: ni se e so lo kan le kan ni nipa ti o ba ka la fi eyin doko.
0: Be ni.
18: So pa
0: mi. Nkan to je ka mu eto yi wa ni yen e ma ko nipa oko
18: mi
0: wa
18: fun. Be ni ko se to ma ko gbe lo. Ese yan fowo bi bi se okowo ko fira oje ko ko de ko bon bi da je ni ko se ba keni ko se ku be pa won le kan na everybody sure and ka lu on to bon shi ko ko lan ko lan le gba wa o
0: e seun won ni ka mura si adura lati wire and cable because I want ta gbojule awon ti to wa ni kini o da be pe won jo ni agba ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣe ju àdúrà lọ. Ẹ ṣeun. Hello.
19: Hello.
0: Ẹ kásán.
19: Ẹ kásán. Ṣẹ́rí nǹkan tó ń kọ̀ fẹ́rí sọ sí ọ̀rọ̀ yẹn kọ́ lọ́gbọ́n ṣàánú wa dẹ́pẹ́ kò sí bí lè ṣe lè mọ́ tí bá lọ́ tá ọmọ yẹn ìpẹ́kú máa ń lé mi ni. Bí kò sì lè ní àdúrà àwọn náà lágbà títí. Ó ń dùn mí gan. Ṣẹ́rí nǹkan téèyàn lè ṣe ni pé kí àwọn ìjọba wa kọ́ fi síta kọ́ sọ́nù rédíò báyìí pé kọ́ jọ ẹnikẹ́ni tó bá mọ ọ̀nà tó lè dé pé wọ́n là ní nǹkan táwọn bàbá wa ń lò ń jọ sí. Ṣùgbọ́n nǹkan tó máa bà wọn àwọn tó yìí ní kíní yẹn lọ́wọ́ nǹkan tó máa bà wọn lẹ́rù ni pé ó ṣeé ṣe káwọn ṣiṣẹ́ yẹn kíjọ yẹn tọ̀ sí ibì kọ́ tó pé àwọn làwọn ń di abá ọ́fíìsì yẹn. Nǹkan bẹ́ẹ̀ lómi ló máa sá fún nìyẹn kí jẹ́ pé kíní yóò sí
0: wọn.
19: Kí
0: ṣe ẹ̀yin rò pé ìjọba tún lè yí ojú padà sí àwọn tó bá pèsè ìrànwọ́?
19: Ṣé ìkọ́ náà ń jà ní ìjẹ́bú náà là ń gbọ́ pé àwọn ìgbà ọmọ nípa àwọn ọmọ nípa yẹn. Ẹ̀mọ̀ ọ̀kọ́ náà gbọ́ ṣàánú àánú àwọn ọmọ yẹn ló tẹ̀yìn ṣe ní jù.
0: Ẹ ṣeun.
19: Kí ló jẹ́ ọlọ́run ṣàánú wa? A ń gbàdúrà nígbà òsì lé ní iye òun náà la gbàdúrà títí. Ọlọ́run gbọ́ ṣàánú kọ́ náà lánàánú bí wọn. Gbọ́dọ̀ ọ̀rọ̀ ilé pẹ́pẹ́ èèyàn ní gbàdúrà gbogbo èèyàn ló máa ta tó mọ̀ àtẹ́ntó rí wọn nínú ibi tí wọ́n ṣe ń ṣe wọ́n yẹn kò tẹ́ tó ṣàánú gbàdúrà. Ṣùgbọ́n ó yà ní nǹkan táwọn bàbá wa ń lò ń jọ sí kó sọnù rédíò pé kó jọ ẹnikẹ́ni tó bá mọ̀ pé ìjọba ò ní kò ní ṣe kankan fún wọn.
0: Ọ̀dà ẹ ti ṣe. Thank you very much. Ẹ ṣe. Àwọn bàbá wa ó ní nǹkan kan tán ní lọ́wọ́ tó máa ń sọ pé àsun fọ́nfọ́n ń tẹ fọ́n. Ṣé àní lọ́wọ́ mọ́ ni? Hello. Hello.
20: Hello, ẹ káàsán sá.
0: Ẹ káàsán máa wọ, ẹ káàbọ̀ sórí ètò.
20: Yes, sir.
0: Orúkọ yín àti bí ẹ ti ń bá wa sọ̀rọ̀.
20: Èmi tọ́pẹ́ láti Olúbàdàn.
0: Tèmi tọ́pẹ́ láti Olúbàdàn. Olúwa Adásì.
20: Bẹ́ẹ̀ni sá, ẹ pẹ́tò. Ṣé rí tí nǹkan bá ti di báyìí, Ọlọ́run ni wọ́n máa ń kólé lọ́wọ́.
0: Ok.
20: A kólé Ọlọ́run lọ́wọ́. Kọ́lọ́run jọ kó bá wa tú àwọn ọmọ yẹn sílẹ̀ níbi tán wà.
0: Torí
20: àwọn bẹ́ẹ̀ ni àwọn ìjọba wa nǹkan tó yẹ kí wọ́n ṣe. Wọ́n ṣe ọ̀tọ̀ nìkan tó ń lé ètò ìdìbò ni gbogbo wọn ń lé báyìí. Àwọn tó jẹ́ òṣìṣẹ́ ààbò nǹkan tó lè ṣe ó wà ṣùgbọ́n wọn ní equipment tí wọ́n lè fi ṣiṣẹ́. Ìjọba ò provide equipment tí wọ́n lè fi ṣiṣẹ́ fún wọn. Tán bá lọ sí foreign mission ní other countries they perform excellently. Tán máa wò ó pé àwọn Nigerians nìyí Nigerians. Because wọ́n ní equipment wọ́n fún wọn ní gbogbo nǹkan tí wọ́n ní. But ta ló máa wá lọ sórí lakú ṣé àwọn náà ní family ni. Wọ́n ní family.
0: Gómìnà tí ẹ sọ ní àná nígbà tán wọ́n wà ní oríire pé àwọn àmọ̀tẹ́kùn tó ti kú wọ́n ti fẹ́ lé nígbà.
20: Ṣé wọ́n á máa para wọn lọ ni. Nǹkan tí wọ́n ní tán bá kọ́sẹ̀ kọ́kọ́ wá àwọn bíi drone. Àwọn helicopters tó lè máa fit wọn ṣé bí wọ́n ń lo on send kinní sí wọn tó máa track wọn ṣé wọ́n lè rí wọn bọ̀ báwo nígbà tó máa ṣe non track wọn gba àwọn àwọn ìjọba náà lọ máa ní ẹ wo tẹ bá rí tán ṣe máa ń hold àwọn security into kini wọn níjọ ṣiṣẹ́ so ẹ ṣàjẹ́ ká fi sọ́wọ́ ọlọ́run.
0: Ọ̀dà ẹ ṣe thank you very much. Ẹ ṣe gbogbo àyàwó àti àwà ní orí ti Facebook ẹ bá wa fi àwọn ìmọ̀ràn yín náà bá a fi ránṣẹ́ Bọ́sẹ̀dé Ọlábọ̀dé Alim ọmọ Alájà Láró Vibes Ọlá Ìtàn Ọ̀rẹ́ Olúwa Olúṣọlá Adéjùmọ̀ Adébáyọ̀ Tìmílẹ́yìn Tímọ́nì èèyàn mi láti Ireland lọ́run ní United Kingdom Olúwa fi Káyọ̀ Akínwùmí thank you very much for being with us. A dẹ̀ rí àtẹ̀jíṣẹ́ tí ẹ bá fi síbẹ̀ ẹ̀ṣẹ́ tí mọ́nì bàbá láti Yana Fadípẹ̀ Araniyo Aya thank you very much. Ọláyẹmí Ajibuye good afternoon sir watching from Ile-Ife Osun State thank you very much. Olúwafikayo Akinwumi welcome on board sir God bless you and your crew thank you very much. Abdulrasheed Onkiwa happy Sunday this is the last day of the month of May bẹ́ẹ̀ni salaries are flowing to workers tomorrow. Okay ọ̀la ni àwọn òṣìṣẹ́ máa gba salary ṣe táwọn yẹn bá dẹ̀ ti gba salary báyìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú kò dọ́dọ̀ wọn mọ́ kò sí tó kàn wọ́n gómìnà wa ń perform náà ló dẹ̀ kù. Okay o ẹ jẹ́ ká máa tẹ̀lé bí ó ṣe ń lọ. Akinyemi Dauda àwọn náà ń kí wa welcome cooperative doctor God bless. Olúṣọlá Adéjùmọ̀ ń kí wa kú ètò láti Èrúwà. Alaba Yusuf òun ni ọkọ ìyàwó ẹ̀ láti Olomi àti bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ kí aṣáré dé òkè lọ́run ní ojú ọjà ká tó ń bẹ̀rẹ̀ sí ní gbé ìpè tá a bá ti padà dé. Ẹ ṣe ẹ kú ìkàlẹ̀.
1: Lágelu FM Jagaba Gbogbo Rédíò máa rọwọ́n ṣọ́.
21: Àkókò iṣẹ́ abáyé kò tí kò 72 hours of June edition.
22: Ọmọ ayé ni ẹ máa wọlé lọ.
21: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CAC Covenant of Mercy. Má jẹ́ ẹ̀bùn àánú. Lákọjọ́ Friday 12. Saturday 13. Àti Sunday 14th June 2026. Àkórí ti rán fún olóyè mẹ́ta. Iwọ ojú bọ́lá sọ ní orí afẹ́fẹ́. I will rebuild the Vora fire sea. Ẹ̀mí yóò sì bá kòkòrò ajẹ́rùrù wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Aláròó ti sọ bẹ́ẹ̀ kó gbogbo ẹni máa fara hàn. Wọ́n ò ní iṣẹ́ ṣe dànù mọ́. Nípa sẹ̀fì olórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́. Àtàwọn ọ̀rọ̀ olórí ẹ̀mí já. Bí wòlíì ẹ̀ mẹ́ta ìwé òjò bàbá sọ ní orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13. Wákàtí àdúrà mi sì láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Ọjọ́ Sunday 14th June. Aago méjì àbọ̀ òwúrọ̀. Lẹ́ọ̀kọ̀ kan pàdé pẹ̀lú ìṣòro kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣe orí ọ̀fẹ́. Láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀sẹ̀ ìjẹ́ ni kẹ́ máa bọ̀ ní kìlómítà 80. Mercy Camp Ladeye. Nípasẹ̀ àánú a máa lé ẹ̀mí ẹja nínú jáde.
23: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Filele, or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
24: Jẹ́ ẹ ti gbọ́.
25: Mikini.
24: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra token.
25: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
24: Pẹ̀lú ìlànà iRecharge.
25: Gbogbo ẹsẹ̀ ni o.
26: Báwo la ṣe lè máa lo iRecharge?
24: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùn kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
25: Lẹ́gba IBEDC token yín.
26: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
25: iRecharge sanwó ná ní rọrùn.

0: I can balance on check in my boot that right.
1: Oh yeah, what you did, Jai-Z. Njẹ lo mọ pe fun osu marun akọkọ odun yi ka se ti n du awọn eniyan ninu be lo fi ayo ku oka awọn eyan laisi idaduro kankan lati ni ya cashport si valentine cashport easter cashport to tun yeto si workers day cashport ile to gbona titi di ile ye cashport pẹlu agbo nla kan to je akọkọ se iru e loti tu ati lododo eti mo ka se pẹlu oto onu to ba so be o ma se be lowolowo lasiko yi akoko ti to fun media cashport Cashport, nínú oṣù June. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà wà fún jíjẹ. Àti bí àwọn tó ju ọgọ́ta ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀ tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Media Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: Cooperative and Business Clinic. Cooperative Doctor.
1: Cooperative Doctor.
0: Cooperative and Business Clinic Show. Cooperative and Business Clinic Show.
2: E ka bo pada lati oju oja nkan ti a nso ni wipe ti airoju araye to ba wa ni ilu gbogbo nkan to nsele yi oko owo sese ise o le se dawole ara awon nkan to ma nsele bayo
3: ya
2: ti iru kan bayi ba nlo because o da be npe ko ti yi opolopo awon eyan wa o da da be ni pe opolopo lara awon to nsejoba ni o ti eye rara iyen lo da be ni pe o ma n bi awa kan ninu beyin people yi se n bi ifu yi eh asiko se ru la wa nsin alias le ma gbo oruko won gan won ni so sita e ma gborisirisi oruko ni tan fi campaign e ro pe ah won ti se tan eh ti security ba wa ni ilu ara won kan to ma nsele ni wi pe there will be disruption of business yes. operations awon eyan ni le lo idi oko owo won eh igba ti ebi ba n pa opolopo especially awon odo there will be increased looting
3: yes
2: and vandalism
3: yes
2: o le ma po si
3: amen
2: won a di pe won lo sinu oko ti eni to se wahala to da to sise agbe to n ro pe oke ose to n bo ki n wa bere si ni kore ose to n bo yen igba ti o ba fi debe won ti palẹ mo
3: ti lo
2: won ti palẹ mo o ti lo eh ara won nkan to tun ma n sele ni capital investment and business expansion expansion Steve
3: is the investor will be scared to come and put their money in
2: FDI tan parogo and travel
3: foreign direct investment
2: foreign direct investment and work in kan
3: so
2: ati gba don tin lo ati e
3: gbogbo nkan kan ti e awon investors to wa sawojo to wa so pe okay let us bring se wa ko wa si bi ti o won si ni ti o si ni sise
2: hello
4: ẹ̀lú ẹ̀ka sẹ̀jẹ̀ sí lágelú
2: nìyẹn. Bẹ́ẹ̀ ni lágelú ni ẹ̀ka sàn. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè níṣẹ́jú kan ẹ bá wa dá sí.
4: Orúkọ mi ni Ìyá Khalid Látàdé Junior.
2: Ìyá Khalid ẹ bá wa dá sí.
4: Mo fẹ́ dá sí ọ̀rọ̀ àwa Yorùbá ni kọ́nà sànú wa. Àwa Yorùbá ti sọ nǹkan tá a nínú. Mo rántí nígbà tí mo wà ní kékeré tí olùwàsí fílẹ̀jì wa. Àwọn olùyẹ jalè tí wọ́n dẹ̀
2: fẹ́
4: wàláì àwọn gò lè lọ bí kankan
2: amúnimúni ilẹ̀ amúnimúni ilẹ̀ tí wọn
3: amúnimúye
4: wàláì tàláì aṣọ sójà ni wọn wọ ngbà yẹn
2: so pẹ̀lú aṣọ
4: sójà wọn wà ló wà wọn rẹ escape o bàbá mi gbọ́ wọn gbọ́ haúsá wọn gbọ́ bàdìbà wọn gbọ́ bẹ́rìbẹ́rì gbogbo èdè yẹn ni wọn sọ sí wọn jọ̀nà n ò mọ̀ ìtòbí táwọn ti ń sọ èdè bàbá mi ti gbọ́ gbogbo nǹkan táwọn ń sọ wọn lè lọ
2: níbo la wá fi gbogbo agbára yẹn sí. Ẹ bá wa bá àwọn bàbá náà sọ̀rọ̀.
4: A bàbá tèmi ti kú. Bàbá mi ò bá sí
2: ìpinnu rẹ́ẹ̀dì láti lọ́pọ̀ wọn. Wọ́n wá fi lé ẹnìkan kan lọ́wọ́.
4: Wọ́n ò fi lé ẹnìkan kan lọ́wọ́. Kọ̀m̀pútà wa ta gbójúlé yẹn ó ti tó lẹ̀ wá sí tàkọ̀rọ̀ wí kò kú.
2: Irú àwọn ọ̀rẹ́ wọn náà lè mọ̀ ń pa ẹ.
4: Ẹ mọ iye ẹ̀sìn dáàdì mi lókun èmi gẹ́gẹ́ ní ìsìn mo ti lé 50 gbogbo agbára yẹn bo ló wà ní wọn ó dàn torí ọlọrun méje ń pa wá fún ọyọ
2: tẹsí
4: sósà mídíà la fi ń jọba ní ìkòyí kò yẹ kó rí báyẹn.
2: Ok ẹ ṣeun tẹ bá wa dá sí thank you very much.
4: Ẹ ṣe ẹmọ ẹbí tó bọ̀
2: ẹ ṣe
5: ẹ dá o ẹ lọ
2: ẹ ká sàn
5: ẹ ká sàn ẹ kú sẹ́mi ẹ
2: ẹ bá wa dá sí.
5: Olótú
2: orúkọ yín àti ìtẹ̀ tí bá a sọ̀rọ̀.
5: Orúkọ mi ni Prince láti Odinjo.
2: Ok Prince ẹ bá a dá sí.
3: Jòdò akéde mi.
5: Ẹ̀rí àwọn àkíyèsí kan wà táwọn ọ̀pọ̀lọpọ̀ wa gan tá a fiyèsí. Ṣẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ò ní sẹ́lọ̀ yẹn. Yamba Fountain Naira wọ́n sọ ní tí wọ́n sọ bí a ṣe lè wà àdúgbò wọ́n sọ fún wọn. Ìyẹn nọmba wà. And then irú àwọn abaálé àwọn olóyè wa kọ̀ọ̀kan wọn ti fọ́n màálù tí a ń bá wọn sìn tí a ti gbà bọ̀dé fún atáàmà níbi ìjẹkújẹ ètò ìgbé kankan wọnú igbó lọ ẹwọ jáde sunday ti sọ̀rọ̀ ìyá ìkíkẹ́ kíkà nù wọ́n sọ̀rọ̀ yorùbá ní bẹ́ẹ̀ rí lórí àlèfà o àmẹ́ni ẹlẹ́ni tọ́jú tá kọ́kọ́ wò tọmọ tójú ẹ̀ rí
2: bàbá kẹ́kọ̀ọ́
5: ní
2: rédíò síta.
5: bàbá kan sọ kan lẹjọ ṣe fẹkan jẹta ó ní ó kàn fún òun àti sunday igbó kan jọ sọrọ pé òun ní kinní ìlọwọ sọpọtọ ń bá fanlẹ òun ò ní kọjá tó ń bá ọlámọdé bá lè sọ pé àwọn sponsor yàwó àtọmọ òun tó ń bá bàbẹ lọ.
2: ẹ ṣe ẹ dákun irú àwọn agbára bẹ́ẹ̀ yẹn ẹ̀jẹ̀ ká máa sọ ní kọ̀kọ̀ fún àwọn tí wọ́n bá gbé ìgbésẹ̀ kí àwọn èèyàn wa a máa pè yín pé irú agbára tán lè fọ́n lẹ́yìn ẹ bá wọn wárú ẹ̀.
5: ọlọ́run ràn wá lọ́wọ́.
2: Thank you very much. Ẹ ṣe nǹkan tá à ń sọ ni wípé bí àwọn èèyàn bá bí ìlú ò bá fara rọ ara àwọn kan tí yóò ṣẹlẹ̀ ni wípé àwọn ilé iṣẹ́ ńláńlá tí ó gba àwọn èèyàn ṣiṣẹ́ wọ́n mọ̀
3: palẹ̀ ẹrù wọn wọ́n lọ
2: wọ́n mọ̀ wọ́n mọ̀ palẹ̀ ẹrù wọn mọ̀. Hello.
3: GDP wà dé
2: nàdí ẹ̀ka sọ̀rọ̀ ti wà lórí òpó. Hello. Ìyẹn lọ wọn à rí lò. Hello. Hello.
1: Hello. Hello, Kasson.
2: Kasson.
1: Lajinu ni gbajẹ pẹlu ogun.
2: Orúkọ yín àti ibi tẹ́ ti ń bá a
1: sọ. Orúkọ ni ní Alaba láti ojú Olomi Academy.
2: Láti Olomi Academy.
1: Sẹ́rí adi gbàdúrà gbàdúrà o. Yẹ́mi bá àwọn akẹ́kọ̀ọ́ mi rẹ́ pé àdúrà kọ́ ló ṣe o. Ṣé pé ìgbésẹ̀
2: ni. Ní àwa kan mọ̀ wípé tá a bá gbé a bá gbàdúrà a tó gbé ìgbésẹ̀ náà ni.
1: Ìgbésẹ̀ ni káwọn ìjọba wa bá wa gbé torí Ọlọ́run. Kàdà kò ní ìgbàgbọ́ ló pé 70 days. Pẹ̀lú àwọn ọmọ yẹn.
2: Bẹ́ẹ̀ni.
1: Ibi ipò wo ni àwọn òbí wọn wà abẹ́ tó lọ́mọ méjì lọ́hùn.
2: Ṣé àwọn òbí gan ni ká tiẹ̀ sọ àbí ipò wo ni àwọn ọmọ kéékèèké yẹn wà nínú.
1: Ipò wo ni àtòbí àtàwọn èkìtì ipò wo ni wọ́n wà. Káwọn ìjọba wa ẹ̀dá kò torí Ọlọ́run. Ẹ rí i pé àwọn àgbẹ̀ gan báyìí gan ẹ̀rù ń bá àwọn gan àti lóko. Tí ó dẹ̀ yóò rí bẹ́ẹ̀. Káwọn ìjọba á bẹ ìjọba náà ni á rọ ìjọba. Kọ́ńdà kò torí Ọlọ́run. Kọ́ńdà kò ó sùn bá fẹ́ mú ìjọba gbégbé sẹ́lò yìí ẹ̀. Kọ́ńdà kò torí Ọlọ́run òkú òní jẹ́mi àti ẹgbẹ́ orílẹ̀-èdè yóò dá o. Àjẹ́rú ni Fájà Lábá láti ìlú Olomi.
2: Ẹ ṣe. Hello. Hello, ẹ ti wà lórí òpó.
6: Ẹ káàsán. Ẹ kú ẹ̀tọ́.
2: Ẹ ṣe ẹ bá a dá sí orúkọ yín àti ibi tẹ ti ń bá a sọ̀rọ̀.
6: Orúkọ mi ni Mr. Olásùpọ̀ láti Ìkirè.
2: Láti Ìkirè Mr. Olásùpọ̀.
6: Bẹ́ẹ̀ni. Ṣé rí àánú àwọn àánú abiyamọ ó ṣe mí pẹ̀lú gbogbo mo tó ń gbọ́ kọ̀ǹdíṣà àwọn èèyàn yẹn. Èèyàn bá sì wù dáadáa kó lọ́wọ́ bá mi kọ́mọ̀jà gba bí ó díwọ́ gbó ni. Kò yẹ kó jẹ́ sí pé àsìkò tí Yorùbá wá jẹ́ olórí ni gbogbo rẹ̀ wá rí
2: báyìí. Ní
6: ní gbogbo ẹ̀ wá nílẹ̀ Yorùbá wá di agbóde gba àpè bóyá àmọ́ níjọba o ọlọ́run ọjà díje mi o.
2: ṣé ọ̀rọ̀ bàbá wa láti kiri ọ̀rọ̀ wa ti débi pé ó ti yé wa pé a níjọba.
6: Téèyàn bá jẹ́ baálé ilé lábà gan ó yẹ kó lè máa ṣe àmójútó abúlé rẹ̀ gan tọ́kúlẹ̀ṣẹ̀ tó jẹ́ olórí orílẹ̀-èdè. Ṣé ó yẹ kéèyàn ó lè tọ́jú gbogbo téèyàn bá ṣàbálé lórí pé táàbí ẹ bá yí ẹyin. Gbogbo ẹyin ara rẹ ni wọn fẹ kó sábẹ ọyẹ a máa fi léyìn ká fi máa wo sàkó nínú ọmọ tí wọn gbé lọ ní ìsìn ṣé tó bá jẹ pé ọmọ ẹnìkan ni inú wọn tí wọn ò ní ti wọn ó ti ṣe bọ́ bá ti gbà kó lọ́wọ́ oúnjẹ ọ̀rọ̀ ọmọ ń gbà láyọ̀ pẹ̀lú àlàáfíà o. àwọn bàbá wa náà tó ó yẹ kí gbogbo àwọn èèyàn náà kí ó dìde irú sunday igbòho kí ó gbà láàyè kó lọ.
2: ẹ ṣeun tẹ bá a dá sí láti ìkirè
3: ìlú ìkirè náà ìlú akíkanjú náà ni.
2: ẹ mọ̀ pé ọ̀rọ̀ yorùbá ilẹ̀ yorùbá ọ̀kan náà ni wá o ẹ má jà ká fi ọ̀rọ̀ yìí ká fi dá ti àwọn tó wà nípìnlẹ̀ nìkan
3: ìlú akíkanjú nìkirè
2: ọ̀yọ́ ló ti ṣẹlẹ̀ orí
6: káwọn
3: ìlú akíkanjú nìkirè o
6: gbogbo ilẹ̀ yorùbá dé lọ bá wí gbogbo ilẹ̀ yorùbá dé lọ gbogbo wa náà lè á mọ abẹ́ra wa á mọ kúrẹ́ ó mọ̀ kán mọ méjì ẹ mọ̀ kán mọ méjì lọ́jọ́ ọ̀kẹ́ ó gbà wá.
2: ẹ má jẹ́ ká dáadáa ìjọba o.
6: kí ọjọ́ ọ̀kẹ́ ó gbà wá o àti iná ti dé lórí
2: kókó báyìí o. tábà sùn tá a forí lé oṣù ká nínú ilé wa a gbọ́dọ̀ sùn.
6: bàbá lẹ́yìn gbọ́ mi sà.
2: mo ń gbọ́ yín bàbá.
6: ní abúlé wa tí n bá rí àwọn kan bẹ lábúlé wa wọ́n á lo abúlé wọn dé ní nǹkan bí aago mẹ́wàá. wọ́n á sọ fún wa pé kí n bò ń bolẹ̀ tí ń ṣiṣẹ́ wọn níbi báyìí gbà ká lẹ́wọ́ á bá ṣiṣẹ́ ọ̀gá wọn wà ní ọ̀nà tó jẹ́. mo ní tó bá dọ̀la tẹ́ ẹ bá ti ju aago méje lọ tí ẹ bá ti dé ní aago mẹ́wàá oni mi o ni like e ibo ojo keji won de ni nkan bi agu meta abo mo wa pe won oni to mo ba so nu nu abai mo leyin ni won mo mo leyin ni won mo mo ni ma so fo ga yin ti omo keji nkan kan ba tele nu abai de ba npariwo awon ise gbomo gbomo o awon ise kini kan o ta pe ngba ta ba mo challenge eyan ibe ba ti je dodo enu ri oni gbododo na
2: bi tabi
6: de ba ti je ba le to do lori nbi kan wa ma wo sa ko mo ti ele
2: wu nkan ta fi ni olori na niyan ojuse lori niyan lati da bobo ilu
6: sugbon kokan mi omo mi o si nbe eh kini kan igba wu tabi elomi to ba ti ya ba ti fun olowo die bayi yo mo mo tuko ni ti o de da
2: e se oda
6: Olorun Olorun ba mi yo ba wa se o
2: ami e seun gan
6: lati Olorun gbogbo won lagbara Olorun a yan pelu ale kan ko ni dogunu won o
2: e se bẹ́ẹ̀ni láti ìkirè ni wọ́n ti pè wọlé
6: mẹ́ta olásùpọ̀ ni láti kiri
2: ẹ ṣeun gan ara àwọn nǹkan tí à ń sọ yìí ni wípé tí àìsí ààbò tó bá wà nílùú ara àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ni wípé owó tó yẹ kí ìjọba kí wọ́n ná sí orí ètò ẹ̀kọ́ fún àpẹẹrẹ
3: àbí
2: ètò ìlera
3: orí
2: ààbò ni wọn ó taari rẹ lọ ìyẹn ló fi máa ń dàbẹ ni pé nǹkan tá à ń sọ yìí ó ti di industry fáwọn kan bóyá àwọn kan ti ń rí jẹ ní dèmọ̀ dàrú ẹ dákun ẹ já dìde sọ́rọ̀ ara wa nílùú yìí ẹ jẹ́ ká dìde sí ọ̀rọ̀ ara wa ní ilẹ̀ kárọ̀ òjíire ẹ jẹ́ ká sì gba ìpè kan sí méjì kí àsìkò wa kó tó lọ ẹ ṣeun olúwádámiláre Sam Blues let's give all group approved let them work okay hello
7: ẹ kù sẹ́mẹ̀ o hello
2: ẹ kà sọ ẹ ti wà ńbẹ o hello orúkọ yín àti ibi tẹ ti ń bá wa sọ̀rọ̀ ẹ ti wà lójú òpó
7: Tafit Olagojo ni
2: okay láti bo kí lẹ fẹ́ dá sí àbí kí ni ìmọ̀ràn yín fún àwọn adarí wa ó dàbí ẹni pé àwọn tí gbọ́ wa ẹ ṣe mo rìn ìrìn kan níbi ọdún méje sí mẹ́wàá sẹ́yìn lórí ọ̀rọ̀ pé à ń tún ìlú ṣe à ń dá okoòwò sílẹ̀ World Bank ló ní ètò yẹn ọ́fíìsì project yẹn lẹ́kọ̀ọ́ mo wá lọ síbẹ̀ bye eto bye mo nife si fun awon eyan dite mi a se meeting a so yinbo a se gbogbo e upon everything nkan ko jade later ni information wa jade wipe gbogbo program ti World Bank ni fun Nigeria Northeast ni won ko lo e de mo pe northeast ni nkan ti lo ti ro gbudugudu ngba yen so gbogbo nkan to je eto gbogbo awon omo Nigeria won tare e lo sibe yen ni to de je npe ti ilu ba fararo ko ni si wipe
3: won
2: ko lo si apa bi kan pe won ni problem won ni IDP won ti displace awon eyan won won gbodo won nilo itoju won se gba won sawo ni nkan to je ti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ ká gbé ilé hello ṣe é wà pẹ̀lú wa
8: hello
2: ẹ̀ka sàn
8: sá o
2: orúkọ yín àti ibi tẹ́ ti bá wa sọ̀rọ̀
8: èmi ni Samu Futao Aminu látorí ajé òkè odò ni
2: láti òkè odò ẹ bá wa dá sí
3: ṣọkùnrin ní àbúrò
8: yẹ ẹ ṣe sá Ọlọ́run ní jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ bàjẹ́
2: o.
8: Orílẹ̀-èdè wa orílẹ̀-èdè Nàìjíríà náà Ọlọ́run jẹ́ kálàáfíà ọmọ ìjọba o. Lórí àwọn ọmọ tí wọ́n jí gbé lọ àtàwọn olùkọ́. Káwọn ọlọ́pàá àtàwọn sọ́jà kí wọ́n máa block road òtítì.
2: Àwọn tiẹ̀ ti wà ńbẹ́ àwọn sọ́jà àwọn ọlọ́pàá gbogbo wọn ti wà ń gbogbo agbègbè yẹn.
8: Àwọn àlù tó yí ògbómọ̀sọ̀ká ibẹ̀ ni àwọn tí á jáwọ́ ọmọ gbé nígbà táwọn ológun bá lọ fojú wọn ibẹ̀ wọn fẹ́ gbà sá lọ táwọn ọlọ́pàá wà gbogbo ibẹ̀ kí wọ́n máa yẹ ogun ọkọ̀ tí bá ń kọjá wò kí àwọn sọ́jà lọ gbé náà wojú wọn nù gbó wọn mo ò ní rántí pa ọmọ kankan gbogbo àwọn agbésùnmọ̀mí ni wọ́n gbà mú.
2: ẹ ṣe
8: kọjá ìmọ̀ràn ni.
2: Ẹ ṣeun gan, ẹ ṣe pẹ̀lú ìmọ̀ràn tẹ fún wa. Àwọn wọ́n ń gbọ́ náà, ìjọba wa ń gbọ́ sí, gbogbo ìmọ̀ràn tá à ń fún wọn ni wọ́n ń gbọ́. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run ó bá wa yanjú ẹ̀. Ká gbé ìpè kan sí péré. Hello.
9: Hello sir.
2: Ẹ kásán.
9: Ẹjọ́ àbí sòrò ló padà wá.
2: Ẹjọ́. Ìṣẹ́jú àyà ogun 20 seconds.
9: Ǹjẹ́ mọ̀mọ́ kẹfẹ́ sọ ṣẹ́ mọ̀ pé nínú ọ̀rọ̀ tí Gúnmi sọ̀rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé àwọn agbésùmọ̀mí pé agbára àwọn àmì ò lè ta wọn. Ṣẹ́ mọ̀ pé nínú ọ̀rọ̀ yẹn náà la fi sọ pé omi ń tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Ṣé kíkún la sọ pé agbára àwọn àmì ò lè ká àwọn tó ń ṣerú iṣẹ́ bíbẹ̀? Nígbà ó sì tún wọ báràkì àwọn àmì lọ tó ń pa àwọn àmì. Agbára tí àwọn Yorùbá bá ní ìjọba bá ti fún wọn ní sọ́pọ́ọ̀tì ẹ mọ̀ yóò lè wúlò fún àwọn tó fẹ́ẹ́ ṣiṣẹ́
2: ní. Dáàbò gbogbo àwa tá a jẹ́ bí àgbà ní ìlú kọ̀ọ̀kan sí òmíì, ṣé ká tó dáàbò bo ìlú wa àwọn èèyàn wa, ṣé a gbọ́dọ̀ kọ́kúrò dúró de ìjọba? Kí ni àwọn bàbá wa, àwọn bàbá baálẹ̀ lábúlé, àwọn àgbà láàrin ìlú, irú agbára wo ni wọ́n ní tí wọ́n lè lò láti dáàbò bo àwọn èèyàn wọn? Tá a bá ń pe ìjọba, ọ̀rọ̀ ìjọba ó máa ń rí bákan. Ìjọba tó
9: kọ́ ọ̀rọ̀
2: ká tó dé oríire nísìnyí, ẹ mọye ìgbà tá a ti wà lẹ́nu nǹkan tá à ń sọ yìí.
9: Ṣé ọ̀rọ̀ tẹ sọ ni ó gba òsì rẹ wà bẹ́ẹ̀? Ẹ̀yẹn wo bó ìgbà tí Sunday Igbòho lọ gangan tó lọ ṣiṣẹ́ lẹ̀? Ṣé ẹni pé wọ́n tó sọ di wàhálà mọ́ lọ́wọ́? Oore ọ̀fẹ́ ló ní àti àdúrà àti ààwẹ̀ táwọn èèyàn gbà. Kò í ṣe pàgbára ni ò sí lọ́wọ́ àwọn tá à ń sọ̀rọ̀ ẹni. Ṣùgbọ́n àwọn tó jẹ́jọba báwo ni wọ́n ṣe fẹ́ lu agbára táwọn ìjọba ọ̀tọ́ ní padà sọ́ọ̀dì ní ẹ̀mọ́ lọ́wọ́? Ọgbẹ́hun tó fà á nìyẹn, àwọn èèyàn lágbára, ṣùgbọ́n tíjọba bá ti fún àwọn èèyàn sọ́pọ́ọ̀tì ní ìsìn ẹ rí pé yàtọ̀ máa wà.
2: Ẹ ṣeun gan bàbá wa. Akinola Olusegun láti Germany, ẹ ṣe tẹ̀ wá pẹ̀lú wa. It is only God that can deliver those children and the teachers from the captivity of this bandit. A pe Ọlọ́run, a ní dákẹ́. Bá a ṣe ń pe Ọlọ́run náà ni a gbọ́dọ̀ máa gbé àwọn ìgbésẹ̀. Àsìkò wa ti lọ, àrọ́jọ mùsùlùkùn, ṣùgbọ́n àmúlọlé wa ni fún ìjọba àti fún àwọn aráàlú ni pé tí ara ò bá rọ okùn, ara ò lè rọ ẹdìẹ. Tìlú wa tí ò bá sí àlàáfíà, a ní lè ṣe okoòwò. Ṣé rí pé a sọ̀rọ̀ nípa bí a ṣe bá ṣe dáwó sí cooperative lénìí? Tá a bá ń dáwó yẹn tìlú ò bá lálàáfíà, kò sí nǹkan tí ó tẹ̀yìn ẹ̀ jáde o. Kí a fi ọ̀rọ̀ wa sí iwájú Olúwa gẹ́gẹ́ bí wọ́n ti gbà wá ní ìmọ̀ràn, ká dẹ̀ gbé ìgbésẹ̀. Títí ọjọ́ mẹ́jọ ní agbára lọ́wọ́ Ọlọ́run Ọba ní orí ètò yìí. Tí a bá fẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí cooperative doctor 08054985507. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Abimbim Abimbola ọmọ Sadiq. Báyọ̀ o ṣeun gan, thank you very much. Àti AY tó wà ní social media. Títí ọjọ́ mẹ́jọ ìròyìn ayọ̀ ni a gbọ́ ní orí ètò yìí. A nígbàgbọ́ wípé àwọn ọmọ yìí wọn ò di títú sílẹ̀, wọn ò wálé ní àárín ọ̀sẹ̀ yìí. Ẹ ṣeun.

0: se nkan bayi mo ti gbọdọ se nkan bayi she ti check e box yen she ti check up to half sha
1: ọjọ ti gori ọjọ
0: okay to ba point pe ti check up to that when sha time she ku asiko se wa pe a fe bere second half to ba fi ma di laarin bi wakati melo kan sibi ta wa e
1: samel dada o mi nu ta won mo ise de
0: a ma wole pada fun second half
1: ilu pe ra won jo
0: Ọlọ́run ọba mi ti ẹ̀ wá tó dáadáa.
1: Wọ́n lọ bá Samuel.
0: Ẹni kí nìdí tí mo fi sọ pé ó tó dáadáa ẹ ó fi ọjọ́ tó kẹ́yìn nínú oṣù yóò fi sọ́jọ́ sinmi.
1: Samuel fún wọn lẹ́sìn pẹ́.
0: Ó wá fi second half tá fi máa bẹ̀rẹ̀ ìdákejì ó fi sọ́jọ́ iṣẹ́ ìyẹn ọjọ́ Monday.
1: Lórí Samuel ìránṣẹ́ Ọlọ́run.
0: Olọ́gbẹ̀ngàn máa jà yín kí yín káàkiri gbogbo ilẹ̀ kílẹ̀ káàkiri gbogbo agbègbè tẹ́ bá ti ń láǹfààní yín láti máa gbọ́ ìkànnì lágẹ̀lú 96.7 náà.
1: Ọ̀wọ̀ yìí ń rí wá kọ́ mi o.
0: Tẹ́ láǹfààní yín láti máa gbọ́ ètò orin ìgbàanì.
1: Olólùwà o, pápọ̀ ohun táwọn èèyàn wọ̀nyí ń rí.
0: Mo máa pé gbogbo ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ olólùfẹ́ ìkànnì yìí pé ẹ̀yin olólùfẹ́ ètò orin ìgbàanì ẹ̀yin olólùfẹ́ Bámidélé ọmọ Adéyanjú.
1: Olúwa sọ fún Samuel pé
0: mo máa pẹ́ mọ wòye pé ohun wo lẹ tún ń gbọ́ yìí ó yàtọ̀ sóhun tẹ máa ń gbọ́ àfi àwọn tó bá jẹ́ pé àtijọ́ rìnrìn àjò yìí papọ̀ lọ́jọ́ tó ti pẹ́ náà wípé máa ń gbòòrò ọmọ yìí náà lẹ́ẹ̀kankan. àláfíà ń balẹ̀ wà yẹn balẹ̀ délé ọmọ Adéyanjú àláfíà ló wà kó lè dáa náà ló balẹ̀ mẹ́pẹ́ tó jọ pàdé ńgbà tó bá di lálẹ́ tọ́lá.
1: tẹ̀síwájú.
0: ìyẹn lórí ètò àgbàlẹ̀tù ẹ kó lè kún dáadáa kó lè.

0: a mọ̀ pé mo sọ ngbà tí mo bẹ̀rẹ̀ ètò láì ngbà tí mo bẹ̀rẹ̀ ètò láìpẹ́ ẹ̀.
1: ó bẹ̀rẹ̀ lọ́dọ̀ olúwa ó parí rẹ̀ sọ́dọ̀ sátani ó ń bá ọlọ́run sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó yá.
0: ó ní àwọn orin tí a máa ń lò lórí ètò yìí a máa pe ọkàn yẹn padà sí pé tó bá yá ń bo lápadà lọ.
1: olúwa bá
0: ń bo lápadà.

0: ọjọ́ ọpẹ́. Ṣé wọn ni mo bèrè yin ni? E dọ́kun iṣẹ́ mu wa. Jíjọ́ kan lè ti sú mi.
1: Ṣé kì í ṣe pé sí ọ́fíìsì ni wọ́n náà wà o? Torí iṣẹ́ ti ń bẹ ńlẹ̀ báyìí. Iṣẹ́ community sales rep ni o. Iṣẹ́ àwọn abánitajà ládùúgbò tó ní kálukú ń gbé láì kúrò ládùúgbò wọn. Oníṣọ́ọ̀bù o, oníṣọ́ọ̀bù o kan. Ìwọ sáti lọ́yàyà àti polówó búrẹ́dì tó fẹ́ tà fara àdúgbò rẹ. Bẹ́ẹ̀ kẹ̀ré, iṣẹ́ ìrọ̀rùn ló bá dé ni o. Torí búrẹ́dì tí gbogbo ayé ń wá káàkiri gan ló pilẹ̀ fẹ́ bá wọn tà. Èyún Ìbàdàn Big Bonus Bread. Búrẹ́dì 2000 naira ti iléeṣẹ́ Better Life ń tà 1000 naira. Fẹ́wọn alárajẹ kó o tó gbé lẹ̀ báyìí. Wọ́n ti bò wìtìwìtì. Owó ọ̀sẹ̀sẹ̀ lóníkálukú mọ̀ gbà tó ní í ṣe pẹ̀lú bónkálukú bá ṣe tà sí. Búrẹ́dì péréte tó tà fún èèyàn mẹ́wàá ni wọn kò fún ọ lóòjọ́. Gbogbo iléeṣẹ́ kọ́ mọ́ bẹ̀rù. Ó wá ta búrẹ́dì rí o, ta búrẹ́dì rí o ní ṣe o. Tó o bá ti lákì kan jú. Kó o tó mọ̀, o ti ń gbowó tẹ́ ń tó lọ látàárọ̀ dorú orí gbà. Láì kú ò ládùúgbò rẹ. Pe nọ́mbà yìí kan tó gba àdúgbò rẹ mọ́ lọ́wọ́. Torẹ́ nìkan àdúgbò kan ni o. 090-254-27551 lẹ́ẹ̀kan sí 090-254-27551.
2: Ronú ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára, àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelu 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelu 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́misọlá ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ni ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
3: Oya ẹ̀yin ọmọ ọlọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀ léraléra lóní bá tu bá. A bẹ̀rẹ̀ látorí New Year Cashport lọ sórí Valentine.

0: ó sẹ̀mẹ̀ ẹ̀kọ́ ẹ̀. Ká ṣe ẹlẹ́yinjú àánú ti a.
1: Ọmọ má lọ fà tí ká ṣe bá ti ṣàdé òun.
0: O máa sẹ́ẹ̀tì yẹn. Ó di
2: kéjì mọ́kàn so, ẹbí mọ́ ní kéjì àgbọ̀ṣẹ́ wọn.
1: Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí
0: Mid-Year Casport
1: tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,250,000 naira
0: 15,000,000 naira
1: ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday, June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM, tẹ *347*1004#. Lórí Ládélú FM, tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa

0: Ase.
1: Ìrìn àjò umrah láti ṣàlékún imani kálíbà jìrì ayé jìrì àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá lọ ní July 21 tá padà ní July 30 ìfowókọọlẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọọlẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọkàn sì tún wá ní umrah December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ní aláwù ń bá wa tò tó ń gúnrégé ní Aljanna Travels èyíkéyìí umrah tẹ́ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels ìfọ̀kànbalẹ̀ ní umrah lílọ.
2: La la la la gelu FM jagaba gogore tu ma

0: ọ̀rọ̀ ń gbẹ́nu mi bí kí n sọ ṣùgbọ́n.
1: Ti níyàn kúrẹ́ lọ́dọ̀ bàbá nínú
0: olú. Ẹja fi lórí orin ìgbanina ká máa gbọ́ lọ bó ṣe ń lọ yìí.
1: Prophet Salahu lẹ́yìn àpáta nìbàdàn, àwọn tó ti rí wòsàn ni nípasẹ̀ ẹ̀wọ̀n.
0: Ẹjẹ́ ń fi yún un pamọ́ náà.

0: nìkan.
1: Kọ́lẹ́nì ìkejì. Ṣé bí àwọn bá ṣe ń ṣe wọ́n ká ṣe bá ṣe.
2: Ayé ajá ń parọ̀ látàkọ̀ àbí ajá ń bọ́ sórí mi. Bàbá Yẹwàrí Amúnà tètè.

0: ó mọ ajayi mo ni ọpọlọpọ lo je pe n foju ọlẹ wo won bi igba to je pe won ni ipinu tabi won ni afojusun
1: aye ba je o ese n gori ese lojojumo aye ma dobiri fo
0: ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ takuntakun wọ́n ní àfojúsùn gidigidi gan.
1: Amọ̀nà jẹ́jẹ́ wá.
0: Wọ́n kàn jẹ́ pé situation ti favour wọn ni.
1: Ayé ń bàjẹ́ o, amọ̀nà.
0: Mo sọ pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n ti láfojúsùn láti ọdún tó lọ bóyá December 31st a fẹ́ wọlé sí on the 1st.
2: Àlejò ẹ̀ bàbá.
0: Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì plan tó yàlẹ̀ kó tó bá fi máa dínú oṣù kẹta sẹ́ àwọn nǹkan bẹ́ẹ̀ ti gbúdọ̀ set. Jẹ́ pé ń kété ta ti wọlé sínú ọdún 2026 láti January 1 ló ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ lórí àwọn èròǹgbà rẹ̀ àti àwọn nǹkan tó fojú sùn àti àwọn nǹkan tó fojú sọ.
1: Ìrẹ̀ o, wọ́n ń fojú ìjẹ́ mi mú nígbà tí ṣe parí tán.
0: Ṣùgbọ́n pẹ̀lú bó ṣe ń gbìyànjú tó ń tò ó tó mu papọ̀ mọ́ra wọn ó dàbí ìgbà tí ò bá jókòó dáadáa náà ni.
1: Ilé inú àní gbogbo wọn nígbà tí wọ́n wọlé tán ọ̀gá ògó tilẹ̀kùn ó kà wọ́n aláìgbọ́ràn.
0: Ẹ̀rọ ẹ̀dá bẹ́ẹ̀ wá máa wò pé oṣù kẹfà ló máa wọlé oṣù kẹta mo fojú sùn ìpò yẹgi kìíní ti ṣe é.
1: Ó ti rí nígbà yẹnu à ó ń bẹ ní sí i o.
0: A mọ̀ mú kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ ìrètí nù tàbí kan gbá kan sọ ìgbàgbọ́ nù.
1: Ṣé mo o, ara yẹ ń parọ́, wọ́n ní kò sí bàbá, bára yẹ bá wí títí.
0: Ọ̀rọ̀ kan máa wá fún yín pé kẹ mú dání kẹ fi máa mọ́kàn ara yín ni kẹ fi máa dira yín mú dáadáa.
1: Ní ìparẹ́, wọ́n lóhun tá a bá jẹ láyé, òun la ó mú lọ sọ́run.
0: Òun lọ̀rọ̀ gbólóhùn Yorùbá tó sọ pé rírò kò báyìí ni tẹ̀yìn ṣiṣẹ́ ní tọ́lọ́run ọba mi.
1: Àmọ̀nà tètè máa bọ̀ ọ́, àmọ̀nà tètè máa bọ̀ wá. Kò wá sí ilé ayé o, àmọ̀nà tètè máa bọ̀ o.
0: Ohun tí mò ń gbìyànjú àti rí òye, ó ní pé àwọn èèyàn la máa ń rò ó la máa ń plana.
1: Kí wọ́n
0: lọ́ ọba ló máa ní kó jọ.
1: Ìwọ nìkan lolùgbàlà o, káyé lè gbàgbọ́. Wíwọ lọ́ba tó ń gbá ni.
0: Ẹ kẹ́ má ríra yín pé ẹ rò ẹ tò ó ẹ ti wá sọ ẹ ti wá ríra yín bí fẹ́ bí ẹni tó ti fẹ́ o.
1: Ẹsẹ̀ ń gorí ẹsẹ̀.
0: Ríra yín gẹ́gẹ́ bí fílẹ̀ o.
1: Bírí bó lo amọ̀nà tètè amọ̀nà o.
0: Ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ ìwádìí àti àwọn onímọ̀

ma ja yi gbogbo ohun ti mo nso po ti mo mu bo lati eko kini nkan ti mo ngbeyanju ati wi abi kini nkan ti mo ngbeyanju ati mu jade nbe o na ni pe idojuko wa lati wa wo ni pale afeni to ba faye wo pale idojuko sile nkan lo ma wo pale Bẹ́ẹ̀ ìdojúkọ máa ń wá láti ṣe check and balance. Ẹ̀kẹ́ wo bi tó fì sí ibi tó kù sí fún yín láti ṣe àtúnṣe láti lè mú kí ìrìn àjò kó lè dùn dáadáa. Bẹ́ẹ̀ ni nǹkan tí ìdojúkọ máa ń wà fún ni.

ẹni pé gbogbo nǹkan tá lé lélélé nínú oṣù karùn-ún yìí tọ́wọ́ tí ì bá títí di àsìkò yìí tọ́wọ́ sì bá títí dago méjìlẹ́ òru tẹ̀ní ọlọ́ba fi lé ń di on the one nínú oṣù kẹfà kọ́lọ́ ọba bẹ̀rẹ̀ sí ní fi tó wa lọ́wọ́.

ṣe rí bí mo ṣe pè lédè tí mo sọ lọ́rọ̀ yẹn ó yẹ yìí náà wá sọ di àṣẹ kẹ sọ pé nǹkan tọwọ́ mi ò bá nínú oṣù yìí oṣù tuntun tó jẹ́ oṣù kẹfà ayé ó fa ire wá fún mi yóò fa ayọ̀ wá fún mi ẹgbọ́ tí yóò bá sọ pé ọwọ́ ẹni lèyàn fi ń ṣe kí ni lèyàn fi ń kọ ohun tẹ̀yàn bá fẹ́ inú ẹni lèyàn fi ń béèrè fún nǹkan tẹ̀yàn bá fẹ́ inú ẹni ńlá fi ń sọ pé méje inú ẹni ńlá fi ń sọ pé màá jẹ mo ṣe sọ pé kẹ fẹnu ara yín pé láṣà mọ̀ kẹ fi pa á láṣẹ pé oṣù kẹfà yìí yóò fa ire wá fún mi yóò fa ire wá fún mi yóò fa ire wá fẹ́yìn náà fa ire wa fun wa ko fa ayo wa fun alase ledo wa egbare ayo ikoni lagelu re 96.7 na orin igba ni leto ta ti jo nje gbadun ara wa yen lataro lati bi owa ago meta ese mo egbare ayo oni bi ise ju bi marun se lati lo lori eto lapa bi

àwọn orin tó jẹ́ pé gbogbo instrumental tó wà ń bẹ̀rẹ̀ pátá analog gbogbo ẹ̀rọ sí digital kankan ń bẹ̀. Gbogbo àwọn instrument ẹ̀ bá ń gbọ́ ń bẹ̀ ọwọ́ náà fi ṣe gbogbo ẹ̀rọ pátá. Adéwùmí Kazeem Adékaz ìyẹn láti bò nìyẹn láti New Garage mo kì í.

ìjọ gbọdọ̀ fight calling for all those ministries nígbẹ̀ yìí sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta ètí ó máa wáyé ní ìlú ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé authority that leads the whole world ètí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026 ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ ibi ìpàdé ni ilé ìwé ọba Akinyele Memorial High School Alubua Bashorun Road Ìdíàpẹ́ Ìbàdàn Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Odedoyin Olawumi Ezekiel ti ṣetán láti bá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí arọ yóò rìn afọ́jú yóò ríran láìsàn yóò gba ìwòsàn ìrètí yóò padà wá ìbùkún ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Odedoyin Olawumi Ezekiel ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwá sí ibi ìpàdé láti ìwòrò mọ́kànlá challenge ọjọ́ ẹgbẹ́ra brewery ìgbà rẹ ti dé ó wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367 ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Odedoyin Olawumi Ezekiel má ṣe padà sẹ́yìn Ọlọ́run dúró dé ọ́.

0: ọgbọ́n.
1: Akabala tó jẹ́ kí n máa bòrí kápá.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdá.

0: Hello? Hello?
1: Hello?
0: Hello, sir.
1: Ẹgbọ́n mi ma kúrò tó ẹgbọ́n àti pọ̀dọ́ àṣọpọ̀ rẹ̀.
0: Alaba.
1: Bẹ́ẹ̀ni, orúkọ mi ni Alaba láti ojú olómi Akéré ni. Ẹ dákun, ọ̀rọ̀ ilẹ̀ yìí wọ́n gbalẹ̀ lẹ́bàdàn yìí ó máa ti ń pọ̀jù torí Ọlọ́run.
0: Tarínu.
1: Ọ̀tọ̀ ni tí ọ̀sẹ̀ tẹ́ gbé tó lọ. Ní gbogbo ìgbà kò wá sí kí ọ̀rọ̀ rẹ̀ má jáde. Àrọ kábíyèsí wa bàbá wa Ládọ́jà. Kábíyèsí o, kárí pẹ́ lórí adẹ̀rẹ́ ààrẹ mọ́gàjì bàbá mi. Àríọrí kan dákun lọ́nà kan bá gbèsè sẹ́ńd lórí ilẹ̀ Ìbàdàn o. Kínní ti ń pọ̀ ju ti ń di lemọ́lemọ́ o. Nígbà àwọn kan bá wá dé lọ́sàn-án lóru, ẹ wá sọ pé àwọn kan làwọn nílé àwọn ṣe kínní kan. Kan bá gbèsè sẹ́ńd lórí ẹ o. Àwọn ajínigbé ń ṣe tiwọn, àwọn onílẹ̀ náà ń ṣe tiwọn. Kan dákun torí Ọlọ́run o, Àlàbá ni láti olóhùn.
0: Hello. Hello. Hello.
2: Hello, olóòtú.
0: Hello, sir.
2: Kò ní kúrò lẹ́nu yín lágbèlú ọmọ tẹ̀wájú ẹni sàṣetì.
0: Àmì Ọlọ́run.
2: Taiwo, ọmọ Àjàó, ogún àti láti wọ̀ fún lórúkọ mi o. Èmi máa ń gbà tá a ní òsì ogun mọ́ ìgbà náà lógún wá bẹ̀rẹ̀. Ìgbà tá a ní bàbá wa, bàbá Ládọ́jà, ọba Àbàdàn tó ti gbẹ́sẹ̀ lé láti máa gba dúkìá. Àwọn kan tún á kóra wọn jọ. Ní ẹ tún á ní pé dúkìá làwọn ó tún máa gbẹ́sẹ̀ lé. Bàbá ẹ bá wa wá akitiyan fún akitiyan o. Nílẹ̀ Ìbàdàn kò sí dúkù ńbẹ o. Tá a bá wá rí ọmọ àlè tí wọ́n wá gbé wò nílẹ̀ Ìbàdàn. Ẹ dákun ẹ jẹ́ afojú ẹ hàn. Ẹ wo orun tí wọ́n ṣe fún ìyá náà nísìn. Ẹ ṣàṣètì rí lórí eléyìí o. Ẹ dákun ẹ bá wa ṣe èyí kó níyanjú o. Ẹ gbálẹ̀ olè fún olè.
0: Ogun
2: àkìyàn wí bẹ́ẹ̀.
0: Ọlọ́run fún wa ṣe. Hello. Hello. Hello.
3: Hello.
0: Hello. Ẹkúrọ̀lẹ̀.
3: Ẹkúrọ̀lẹ̀ o, bàbá wa lé ẹ̀yà lẹ́kọ̀ọ́.
0: Yes.
3: Àwọn tí ìgbàlẹ̀ ẹ̀ka wọ́n ní bọ́ máa lè ibì kan tí ọ̀dà tí ìdàgbà
0: ibẹ̀ ń tóró. Ẹ má jà bú ẹ̀ nìkankan.
3: Ẹrú wà tí wọ́n hùn ó ti pọ̀jù. Ilẹ̀ náà dáadáa sí ní jẹjọ, dáadáa sí ní jẹ ẹ̀ẹ́dógún, kí ló dé? Ọbadúrú ìyá yẹn ní ìsìn. Ìyá yẹn ti dàgbà bó wọ́n fẹ́ lọ. Iṣẹ́ fi ń somi ara tí wọ́n fi ń tọ́jú ara wọn náà ni wọ́n tún gbà lọ́wọ́ wọn. Tí wọ́n wá sí àníìsìn ni mo ní nǹkan mi tiwọn lè gbà lọ́kọjá alẹ̀. Wọ́n mọ bàbàdàn jẹ.
0: Njẹ́ mo ti ń dùn mí lọ́wọ́lọ́wọ́. N tí àwọn ìyá àti bàbá yìí fi ń sọ̀rọ̀ ajé tí wọ́n gbẹ́kẹ̀lé. Àwọn tí ó jọ àwọn tí yóò táwọn ìyá yìí ń bẹ́ bí ẹ ti ń tọrọ agbe. Oko ni ó wà tí ń dá. Wọ́n ló bì wọ́n ní kòkó wọ́n ní tí wọ́n fi ń sọ̀rọ̀ ajé tí wọ́n gbẹ́kẹ̀lé tí wọ́n pé lọ́wọ́ ẹ̀ báwọn náà bá gùn lẹ́mí oúnjẹ àwọn rèé. Ẹnìkan sì gbé kárápìlà borí kinní náà ń sì ń bà jẹ́ ìṣẹ́jú àwọn ìyá yìí. Hello.
4: Ẹ ní kájú kú o.
0: Àmì Ọlọ́run.
4: Ayọ̀mídé onímọ́tò ni láti ìlú Làǹlákẹ̀ níbí.
0: Tó.
4: Ṣé rí nígbà tí mo ń gbọ́ ètò yìí wájú ọ̀nà rẹ̀, mo wọ bí géèkù omi géèkù ń bọ́ lójú mi.
0: Ẹ wo àwọn àgbàlagbà.
4: Mo wo àwọn àgbàlagbà tó wà nínú fídíò. Kábíyèsí Ọlọ́run. Ṣé àgbẹ̀ kábíyèsí Olúbàdàn náà.
0: Ẹ dákun ẹ bá ń ké sí àwọn amúgbálẹ́gbẹ́ wọn.
4: Oko bàbá kéèyàn tó lè gbé kátàpìlà lóko èèyàn kì í ṣe pé àwọn ìyá yẹn ti kú sára.
0: Bẹ́ẹ̀ni.
4: Tí wọ́n bá bá wọn yẹn jẹ́ kí ni wọ́n fẹ́ máa jẹ ní ọjọ́ ọdún wọn máa rí wọn máa rí nǹkan lóko yẹn ẹ̀rọ nǹkan tó ti bàjẹ́. Kábíyèsí Olúbàdàn ẹ dákun ẹ jù ẹ bá wọn ṣiṣẹ́ ń pa ẹ bá wọn dá ẹ náà abẹ̀yìn ẹ dákun ẹ má jẹ kí etí àrùn yìí já. Nǹkan yóò ní bàjẹ́ o.
0: Aṣọ́mọdúpẹ́. Hello. Hello. Hello. Hello.
5: Hello. Hello.
0: Lanti, ẹ wo, lanti, ó yà, ẹ dá sí
5: ní tí ń bá mi. Ẹ bá ẹ kú ètò.
0: Tóní.
5: orúkọ mi ni Tàwíd Abubakar Adelepo. Ẹjẹ́ káwọn èèyàn wa kí ó bẹ̀rù Ọlọ́run, kán bẹ̀rù Ọlọ́run, ẹwà àwọn bàbá àti ìyá tán wá bẹ̀yẹn.
0: Ẹ lọ sí Facebook, ẹ lọ wò wọ́n. Bàbá yóò sì lé ní ọgọ́rin dáadáa.
5: Ọba ṣe ti ń gbóhùn wọn nǹkan wà láàyè àwọn akẹ́kọ̀ọ́ àwọn
0: táà ní. Tomi lójú tomi lójú.
5: Káwọn yẹn náà kán ti fáwọn náà dàgbà ẹjọ́ o. Ẹ bá wa ké sí bàbá o, bàbá wa kábíyèsí. Ẹ kábáwa kẹ́kọ̀ọ́ àjẹjẹ́rìí wọn. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn, wọ́n ti kándètè bá gbégbé tẹ̀. Bí wọ́n jọ o, bí wọ́n jọ o. Ẹ ṣeun.
0: Hello. Hello.
6: Hello sir.
0: Ẹ̀mi ẹ̀ka sàn.
6: Ẹ kú ìrọ̀lẹ́.
0: Yes.
6: Kò ní rẹ̀ lágbára Ọlọ́run.
0: Ẹ̀mi Ọlọ́run.
6: Gbogbo mẹ́lẹ̀ kòtò láti gbẹ̀rún kàá. Fẹ́ rí àwọn gbòkègì yẹn, ẹgbẹ́ àná jẹ́ sí yẹn. Lóòótọ́ ẹni tí yóò bá jogún gbógún, ìtẹ̀kítà ni yóò pa o. Àbúrò mi yé yín. Tó o, ìtẹ̀kítà tí wọ́n pa o, ẹ̀jẹ̀ agbẹ̀tẹ̀ ni wọn, ẹgbẹ́ àná jẹ́ pè wọ́n ló kọ bàbá Olúbàdàn. Àbúrò mi yé yín. Ẹ kú ètò.
0: Hello.
7: Olúkọ Alélu.
0: Ẹ ká sàn.
7: Ọ̀rọ̀ yín ò kúkú ní sọ́lọ̀.
0: Àmì Ọlọ́run.
7: Gbogbo ọba ẹsẹ ń tún bàdàn ṣe Ọlọ́run ní balẹ̀ àtọ̀nà yẹn jẹ́.
0: Àmì Ọlọ́run.
7: Àwọn tí wọ́n sọ àwọn ọ̀yẹ́ ìsìn polówó wọn ọmọ ti bẹ̀rù Ọlọ́run. Àdúrú yé ìyá àti bàbá yìí. Ọ̀yẹ́ ó rí bẹ́ẹ̀ o. Ẹ bá wa ké sí wọn.
0: Wọ́n ń yálé.
7: Kí wọ́n wá bí tẹnu wọn.
0: Wọ́n ń yálé ẹgbẹ́
7: báyìí ni o. Ẹ tẹ́sí ẹlọ́pọ̀ Olúbàdàn. Abilékọ Akórèdé Dákọ́lá ni látàgbọ́ orí yóò ní dàrú o.
0: Àmì wọ́n ń yálé gbé wọ́n ń yálé sùn báyìí ni lọ́jọ́ orí nítorí ìtọ́ Ọlọ́run. Lọ́jọ́ orí nítorí ìtọ́ Ọlọ́run torí ìtọ́ Ọlọ́run. Hello.
8: Bísà.
0: Hello.
8: Ọmọ gbọ́dọ̀ òkè.
0: Ẹ fílẹ̀ lantilanti ni ó yá.
8: Ìta dé ní ìgbẹ́jọ́ láti mú un. Ṣẹ́rí tí ó lè sílẹ̀kùn fún ní ìgbẹ́ mi pé ọmọ rò pé ọdún ọmọ ìbàdàn kò sí nítorí méjì olóko ń bẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
8: Àǹdẹ̀ mẹ́gàdì kan yóò sì wà ní ọ̀pá yìí tó jẹ̀bá lẹ̀ fẹ́ pọ́n pọ́n tó oko yẹn. Ṣẹ́rí bá gbọ́ Olúbàdàn lè mi pọ̀ rò pé ẹ̀gbọ́n ọ̀fẹ́ ń wo gbà wọn tí ó sàmúgbà yìí lọ́kọ́ máa fún Olúbàdàn ní information pé kí n ṣẹlẹ̀ ní kọ́ máa jẹ́ pé irú bàbá rí ọdún yẹn náà tó máa ti wá fẹ́ẹ́ gbogbo àwọn tó jẹ́ ti mọ́gàjì ń tọ̀ tó orí tó yẹn ẹni kó máa ṣẹ́sì ọ̀rọ̀ yìí kó tóbi kó máa tó lọ Olúbàdàn gan.
0: Ọ̀dà ìtàlẹ̀ ń wẹ̀ wọnú ọ̀rọ̀ ẹ̀lú ẹ̀ka sàn.
9: Olúkọ Àgẹ́ ìlú.
0: Ẹ̀ka sàn.
9: Olúkọ.
0: Mo kì í.
9: Ó máa yẹ.
0: Àmì Olúwa sà.
9: Ó lè jọwọ́ iná ni Ọlọ́run ti máa ní kí Ìbàdàn ó tò. Ó lè jẹ́ ìní ó tò Ìbàdàn. Wádẹ jẹ́ ìní Ọlọ́run fẹ́ lu Ọlọ́run àti ìyìn lẹ́yìn.
0: Àmì Ọlọ́run.
9: Ojú òní ti yí o.
0: Àmì.
9: Fámẹ́lì bí tó yẹ ọmọ ìyá. Onítòó kìlọ̀ ìwà.
0: Ẹ ṣeun.
9: God bless you.
0: Amen.

0: ó sẹ̀mẹ̀ ń pẹ́. Káàṣe ẹlẹ́yin jọ àánú ti a.
1: Ọmọ má lọ fà tí káàṣe bá ti ṣàdéhùn.
0: O máa sẹ́ẹ̀tì yẹn. Ó di ṣe
2: ìjìnbọn kan so, ẹbí máa ní kí n yà bó ṣe wọ́.
1: Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí mid-year Casper. Tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,50,000 naira 50,000,000 naira ní àwọn olóríire tó lé ní 100 tó máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday, June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM, tẹ *347*1004#. Lórí Lágelú FM, tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng.
0: Pẹ̀lú mídíẹ́ Cashflow tí ní oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti káàṣe ẹ̀, ọmọ tó ti káàṣe ẹ̀.
1: Iṣẹ́
2: kékeré owó ńlá.

àbọ̀ sórí ètò àkókò ìgbàlà pẹ̀lú apostle Paul Oluwadamilare Kọ́láwọlé aláṣẹ àtolùdásílẹ̀ ìjọ Greater Works Revival Evangelical Church No. 3 Alakija Street near Fountain Borehole behind Nigerian Tribune House Imale Falafia Ibadan tàbí Omi Adio Ifedawapo Cooperative Building opposite Omi Apata Local Government Development Area SCDA Omi Apata Ibadan. A ó ṣàwárí ohun tó ń dojú kọ, wàá sì rí ìgbàlà kúrò lọ́wọ́ ogun náà bí o ṣe fẹ́ gbọ́ ètò yìí.

ìhànà wọn a yà ìhànà nígbẹ àwọn èèyàn kò sẹ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ bá wọn sọ torí pé egbògi olóró yẹn ló ń wọ́n gàlègàlè láti ya ìhànà yóò nǹkan kẹta tó lè fà ní aggressiveness ìwà jàgídíjàgan ẹlẹ́ẹ̀kẹrin ni paranoia o ni pé a situation where you are feeling that others are trying to harm you kí n kò dédé máa ní ìbẹ̀rù tó kọjá tó ga jùlọ pé bí ìgbà tẹ́pẹ́ tó bá rí àwọn èèyàn kó wá rò pé bóyá àwọn tí orí yẹn wọ́n fẹ́ ṣe é ní ṣùtá o ni pé kọ́ ni pé èèyàn wà o ni kí èèyàn wà paranoid o ni pé kí ẹrù aláìlódùn wọn máa bẹ̀rẹ̀ sí báyàn tẹ́pẹ́ wọ́n máa bẹ̀rù pé bóyá àwọn kan fẹ́ ṣe é ní ṣùtá àbí àwọn kan fẹ́ ṣe é níbi wọ́n máa bẹ̀rù àyà máa já ẹlẹ́ẹ̀kẹta o ni impair judgment kéèyàn má lè sọ̀rọ̀ tó mọ́gbọ́n wá o ní tí ó bá ti di báraku fún àwọn tó mú wọn ò lè sọ̀rọ̀ tó mọ́gbọ́n wá ọ̀rọ̀ wọn kàn máa sọ̀rọ̀ kàntàn ọ̀rọ̀ wọn ò ní lè mọ́gbọ́n wá wọn ò ní good sense of judgment táwọn èèyàn bá ń wírú àwọn máa wírú táwọn èèyàn bá ń sọ̀rọ̀ gidi ọ̀rọ̀ burúkú náà máa sọ ọ̀rọ̀ tí ò mọ́gbọ́n wá ọ̀rọ̀ àlùfàǹṣá náà máa sọ ọ̀rọ̀ tí ò nítumọ̀ so ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà ni loss of self control àwọn tó máa ń mu egbògi olóró wọ́n máa ń lù sí self control wọn ò ní lè ṣe onípe kéèyàn má lè ṣe àkóso ara ẹ̀ wọn ò ní lè control ara wọn tó máa ń jà báyìí wọ́n máa mú wọn ti tó máa ń bínú báyìí ìbínú àbísódì ni kò sí nǹkan tó máa ń ṣe àṣejù ni wọn ò lè control ara wọn so loss of self control ó lè ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀keje o ni brain damage onípe kí ọpọlọ wọn kó bàjẹ́ o ni mo sọ lẹ́ẹ̀kan pé drug addiction ìyẹn kí pé kí egbògi olóró kó di báraku fún yàn ó lè dín ọpọlọ èèyàn a máa dín tó bá ti ń dín ọpọlọ èèyàn o ni pé kéèyàn má lè ṣe déédéé mọ kéèyàn má lè ṣe dáadáa mọ kéèyàn máa sọ̀rọ̀ kọ́tọ̀kọ́tọ̀ wọn làwọn effect tá à ń sọ yẹn now ẹlẹ́ẹ̀kẹjọ ni pé heart condition ó lè jẹ́ kéèyàn ní àrùn ọkàn ẹni tó torí àwọn tó mu egbògi olóró nǹkankan tó máa ń ṣẹlẹ̀ sí wọn ni pé the rate yàtí wọn máa beat ó máa high bí ọkàn wọn ṣe máa mí wọ́n máa ọkọ àwọn máa mí gúlegúle heart rate wọ́n máa ń increase ju normal lọ èyàn dẹ̀ lè fa heart attack ẹlẹ́ẹ̀kẹsàn ni pé ó lè fa breast development in men ẹ̀kọ́ àwọn ọkùnrin wọ́n wá rí pé ọmọ àwọn ó ń dàgbà ju bó ṣe yẹ lọ lára àwọn ọkùnrin nìyẹn ó máa ń fa lára àwọn ọkùnrin tẹni tó bá ti mu drug gẹ́gẹ́ bí ọkùnrin tó bá ti dé báraku wá kàn rí pé ọmọ abẹ́ sí a máa yọ ju bó ṣe yẹ lọ so ẹlẹ́ẹ̀kẹwàá ni pé increase in body temperature wà á rí pé temperature rẹ bára ẹ ṣe máa kò sẹ́ni tí ò ní body temperature bára wa ṣe wà yìí bọ́lọ̀ ń ṣe dá ó dá pé kí ó ní temperature tiẹ̀ ó ní bó ṣe rate yẹ kó máa fi gbóná but ìgbóná àbáàdì ló máa ṣẹlẹ̀ sí àwọn tí ó bá mú then ẹlẹ́ẹ̀kọkànlá ni ikú àìtọ́jọ́ death ó ní ikú àìtọ́jọ́ nǹkan tó bá mú tó ń fà sí mú tó tún tún jáde mo fẹ́ kó mọ̀ wípé ó lè kọ́lé àrùn sí ẹ lára egbògi olóró ó lè kọ́lé àrùn sí ẹ lára kì í ṣe nǹkan tó dáa rárá màá fẹ́ kó tètè jìnà sí oríṣiríṣi oògùn olóró ló pọ̀ jántìrẹrẹ tó jẹ́ pé mi lè máa dárúkọ wọn lórí afẹ́fẹ́ oògùn olóró tó bá mọ̀ pé ó ń mu lọ́wọ́lọ́wọ́ báyìí màá fẹ́ kó tètè fi sílẹ̀ torí pé tó bá mú ó ń kọ́lé àrùn sí ẹ lára oògùn olóró kan wà tó yẹ pé àwọn ọmọ mú báyìí tó yẹ pé tán bá ti mú tán àwọn ọkùnrin mu obìnrin mu tán bá ti mú tán báyìí wọn á dẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa yí nílẹ̀ débi pé wọn á tún máa nà wọn lẹ́gba ẹnìkan sọ fún mi wípé nípa ẹnìkan tó mu oògùn olóró yìí bó ṣe mu oògùn olóró yẹn tán wọn tún wọn bẹ̀rẹ̀ sí ni nà ní kó tó padà sáyé wọn bẹ̀rẹ̀ sí ni nà lẹ́gba wọn lagimọ kó tó lè nà máa wọn náà ẹ rí pé èṣù máa ń fi ìyà jẹ àwọn èèyàn ìgbà téèyàn mu oògùn olóró tó téèyàn mú tán tó jẹ́ pé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní nà lẹ́gba ìwọ tó mu oògùn olóró tó ń gbọ́ mi ọlọ́run fẹ́ o màá fẹ́ kó o tètè jáwọ́ lónìí so ìwọ tó ń gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ lónìí ìwọ tó tí egbògi olóró ti dé báraku fún màá fẹ́ kó o tètè jáwọ́ tó bá lè jáwọ́ wàá ṣe rẹ láǹfààní gidi kí ọlọ́run kó ràn ẹ́ lọ́wọ́ mo gbàdúrà pé orí ọ̀fẹ́ láti jáwọ́ nínú egbògi olóró kọ́ ọlọ́run kó fún ọ mo gbàdúrà pé agbára egbògi olóró lórí ẹ ọlọ́run gbà jẹ́ gbogbo agbára tó jẹ́ kí egbògi olóró kó di báraku fún ẹ ọlọ́run gba agbára ẹ jẹ́ lẹ́ni gba ìtúsílẹ̀ lórúkọ Jésù gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ gba Jésù Kristì mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé Jésù Kristì ó ní ọ̀nà òtítọ́ àti ìyè kò sẹ́nikẹ́ni tí ó lè dé ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ ẹ máa wí tẹ̀lé mi Jésù Olúwa mo wá sọ́dọ̀ rẹ lẹ́ni dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí yọ orúkọ mi kúrò níwèé kí o sì kọ orúkọ mi sínú ìwé yìí níjọba rẹ jẹ́nba ìjọba níjọba rẹ kàmíyẹ níjọba rẹ má jẹ́ kí wọ́n fi mí ṣe àwárí gbogbo ẹ̀yin aláìsàn ẹgbẹ́ wọ ilé rédíò yín lórúkọ Jésù láti ràn orí yín títí dé ìwọ arákùnrin ìwọ arábìnrin tó gbọ́wọ́lé rédíò yìí mi ìfẹ́ mọ orúkọ táìsàn yẹn.

0: balẹ̀ bàgẹ́. Ó wọlé pẹ̀lú steez gbogbo peter yóò fi fún bí àwọn mystic peters jagunlabi ọ̀pọ̀lọgùn gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàyà 50 peters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mara 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà david ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 waves limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basoro Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 peters NAFDAC Ijolote.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Crown Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ ọ̀rẹ́ di mímúṣẹ.
2: Ìrìnàjò umra láti ṣàlékún imani kálíbà jìnrìn ayé jìnrìn àlìkìyàmọ̀ tún ti wá ṣí sílẹ̀ níléeṣẹ́ aljanna travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umra ṣeré láti wá bá a ṣe umra oṣù keje tá lọ ní July 21 tá padà dé ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umra maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umra December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí aljanna travels tó wà ní Navada Plaza 140-142 Liberty Road Elewure bus stop Ìbàdàn kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó ń gúnrégé ní aljanna travels ìrọ̀rùn ni visa umra pẹ̀lú return ticket àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makka àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́ èyíkéyìí umra tẹ́ fẹ́ bá wa ṣe ní aljanna travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú aljanna travels ìfọ̀kànbalẹ̀ ní umra lílọ.
3: Àkókò iṣẹ́ agbáyé bí ti kò 72 hours of God June edition.
4: Ọmọ ayé ni ẹ máa wọlé lọ.
3: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Májẹ̀mú àánú. Lákọjọ́ Friday 12. Saturday 13. Àti Sunday 14th June 2026. Àkòrí ti rán fún olè mẹ́ta. Iwọ ojú bara sọ́jú orí afẹ́fẹ́. I will rebuild the Vora Fire State. Ẹ̀mí yóò sì bá kòkòrò ajẹrúrú wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ kú gbogbo ẹni máa fara hàn. Wọn ò ní iṣẹ́ ṣe dànù mọ́. Nípasẹ̀ fi ọlọ́lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́. Àtàwọn ọ̀rọ̀ àwọn olórí ẹ̀mí já sùn. Bí wòlí ẹ mẹ́ta ìwé ojú bàbá sọ́jú orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13 wákàtí àdúrà mi sì láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Ọjọ́ Sunday 14th June aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀. Láàbọ̀ kan pàdé pẹ̀lú ìṣòro kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣe orí ọ̀fẹ́ láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀sẹ̀ ìjẹ́ ni kẹ́ máa bọ̀ ní kìlómítà 80. Mercy Camp Ladeye nípasẹ̀ àánú a máa lé ẹ̀mí ẹ̀jẹ̀ nínú jáde.
5: Lagilu FM 96.7.

0: ṣe.
1: Iṣẹ́ kékeré ohun lálá.
2: Ọ̀dọ́ ọpẹ́ ṣé wo ni mo ń bèèrè yín ni ẹ jọkun iṣẹ́ mu wà jíjọ kan lè ti sú mi
3: ṣé kì í ṣe pé ọ́fíìsì ni wọ́n náà wà o torí iṣẹ́ ti ń bẹ̀ẹ́lẹ̀ báyìí iṣẹ́ community sales rep ni o iṣẹ́ àwọn abánitajà ládùúgbò tó níkálukú ń gbé láì kúrò ládùúgbò wọn oníṣọ́ọ̀bù o níṣọ́ọ̀bù o kan ìwọ sátìlọ́yàyà àti polówó búrẹ́dì tó fẹ́ tà fara àdúgbò rẹ bẹ́ẹ̀ kẹ̀ré iṣẹ́ ìrọ̀rùn ló bá dé ni o torí búrẹ́dì tí gbogbo ayé ń wá káàkiri gan lópinlẹ̀ fẹ́ bá wọn tà èyí ìbàdàn big bonus bread búrẹ́dì 2000 naira ti iléeṣẹ́ better life ń tà 1000 naira fáwọn alárajẹ kó o tó gbé lẹ̀ báyìí wọ́n ti bò wìjì wìjì owó ọ̀sẹ̀sẹ̀ lóníkálukú ọmọ gbà tó ní í ṣe pẹ̀lú bónkálukú bá ṣe tà sí búrẹ́dì péréte tó tà fún èèyàn mẹ́wàá ni wọn kò fún ọ lóòjọ́ gbogbo iléeṣẹ́ kọ́mọ́ bẹ̀rù owó ta búrẹ́dì rí ò ní ṣe o tó o bá ti lákì kanjú kó o tó mọ̀ o ti ń gbowó tẹ́ ń tó lọ látàárọ̀ dorú òrìbà láì kúrò ládùúgbò rẹ pé nọ́mbà yìí kan tó gba àdúgbò rẹ mọ́ lọ́wọ́ torẹ́ nìkan àdúgbò kan ni o 09025427551 lẹ́ẹ̀kan sí 09025427551
4: In Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy (RFFA) comes in.
5: Ni Reliance Future Football Academy, ṣiṣetọju ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpa mọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
4: With expert and professional coaching, comprehensive football training, academic excellence, and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
5: Bá a ṣe ń mú dàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́ tó wọn.
4: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
5: Reliance Future Football Academy. Ìpìlẹ̀ àwọn ògùn ọjọ́ ọ̀la.
6: Àpapọ̀ iṣẹ́ àbáyé tó ti kọ̀. 72 hours of God June edition.
7: Ọmọ ayé ni ẹ máa wọlé lọ.
6: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Má jẹ́ ẹ̀bùn àánú. Lákọjọ́ Friday 12. Saturday 13. Àti Sunday 14th June 2026. Àkòrí ti rán fún olè mẹ́ta. Ìwé ojú bọ́lá sọ ní orí afẹ́fẹ́. I will rebuild the devourer fire. Èmi yóò sì bá kòkòrò ajẹrúrú wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni bá fara hàn. Mo ò ní iṣẹ́ ṣe dànù mọ́ o. Ìmọ̀ọ̀sẹ̀ fi ọlọ́run lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́. Àtàwọn ọ̀rọ̀ olórí ẹ̀mí jásùn. Bí wòlíì ẹgbẹ́ ẹ̀tọ́ ìwé ojú bàbá fún ojú orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13 wákàtí àdúrà bẹ́ sí láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Àjọ Sunday 14th June aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀. Láwọn kọ̀ọ̀kan pàdé pẹ̀lú ìṣòro rẹ kọjá.

0: fojú kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa àti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ó máa ní àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú àbí ìwọ tó jẹ́ pé orí ó máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ bórí bá ti ń fọ ni láfọjù ó lè ṣàkóbá fún ìrìnà wa bẹ́ẹ̀ lómi bá jí láàárọ̀ kí n ṣe ní ọ̀dà bíi wípé kùrukùru bojú ọjọ́ tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmí ò lè lọ ibì kankan mọ́ ìṣe ní ọ̀dà bíi pé wọ́n lẹ láìlọ́ọ̀nù mẹ́lòmí níbi ìrìnà tiẹ̀ ìrìnà tẹlòmí tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀ ẹlòmí ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́ tẹlòmí ò tiẹ̀ ṣe lásán bóyá ọfà sakatú ló bà ọ́ lójú ni àbí ọfà fòtá ló bà ọ́ lójú àbí ọfà bàbà ló bà ẹ́ lójú tó ò fi rìnà mọ́ gbéra ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá Eégún tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa wọ́n pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ lójú ìta ọ̀pọ̀lọpọ̀ ẹyin bàbá mi ẹyin ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́ ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ lọ́run àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá Eégún ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà tiwọn kalẹ̀ tí wọ́n fi rí nǹkan kan mọ́ tọ́dé ilé iṣẹ́ bàbá Eégún ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́dẹ̀ tún mẹ́lò mi wá ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o àìsàn tí ò gbóògùn ọlọ́run bọ́bọ́ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú okùn ayé o ìwọ ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ gbéralẹ̀ wá yẹjú sẹ́mi bàbá Eégún tí wọn náà bá dé ọ̀dọ̀ mi ọ mọ̀ pé ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà kọlọ́run fara ní mí gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní relédè yìí ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o èyíkéyìí tọ́ bá ti rí pé ó ń ṣe é nínú àìsàn ojú tó ń yọ ẹ lẹ́nu gbéra ńdílẹ̀ wá yọjú sí bàbá Eégún olóòtú ojú àìsàn níbo mímọ́ra kí n fa aláìsàn wí túmi síta kí n fi ẹ́ sílẹ̀ àìsàn wí àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé báyìí o ẹ ńdílẹ̀ má bora yín mọ́lé ẹ má bora yín pa tí wọ́n náà bá délé iṣẹ́ bàbá Eégún ọ mọ̀ pé ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá Eégún tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ kọ́lẹ̀ star number 12 ni bàbá Eégún wà olójú.
0: Ní ilé iṣẹ́ bàbá Eégún àwọn ò kí ń kàn kan sínú ojú o gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ́ẹ̀tì máa lò ó àwọn ò kí ń kàn kan sínú ojú irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú òògùn lọ́dọ̀ Ọlọ́run àdúrà yín gbà o sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839 àní wọnú òkùnkùn.
2: Lágelu FM jagaba gbogbo rétíò máa rọ wọn sọ.
3: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọbádára tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀. Mo ti wà níbi àfihàn tewétegbò àlàáfíà èyí tí ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà Liberty Stadium tó wà ní òkè Àdó ní ìlú Ìbàdàn. Tẹ bá ti gba gate 2 wọlé ẹ ó ti rí mi ní stand number 5 ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún stand number 5 a fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà wa torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ bara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà ibi ta rójúdé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú ni mọ́lé ara o ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré ìdí nìyí tí mo fi bá wọn kópa níbi ìpàtẹ àlàáfíà èyí sì lọ lọ́wọ́lọ́wọ́ stand number 5 ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ibẹ̀ ni mo wà. Bákan náà ni olúléeṣẹ́ wa wà ní ìta Kinlóye lẹ́gbẹ̀ẹ́lé epo tóta ní òjé ìlú Ìbàdàn. Bóyá o fẹ́ wá sí iléeṣẹ́ wa lóde ẹ pẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09048668 53 090 488 688 53 baba oju ni imole ara to ba mo po ni pe ni ja oju mowo otun ko fi boju otun ko la ko wo epo ti ilera oju ti e ba wa tabi ko mowo osin ko fi boju osi ko la ko wo epo ti ilera oju ti e ba wa boyo oju yin gun eni abo hun e abo sana abo rin ohun ni wini aboju ti e ti e ma nsu ori na ri la tele wo re iwo to daya to mo laarin 50 naira si 100 naira elomi ti o ba ni ka meji pe ka melo ni elomi o ti ri na ri o ri nkan to sumo e o de ri nkan to jinna si e gbogbo one kone taise oju yi to le ma gba dola mu ma bo wa ba mi nibi ipate to nlo lowo lowo ni star number 5 ori sirisi nkan o lo ma nfa aisen keyan ma ri na dede ta npe ni aisen oju alakoko eyan le ni nerun ajaka oko elewu gbedu koju yi ko ma gun yen ko ma ro yen ko ma hun yen ko ma da mi ko ma yopin elekeji eyan le ni kokoro inu eje ta won agbalagba ti won pe ni kokoro baraje kokoro bejeje o le fa ki eje o ma gbone wa lati nu o si le fa ki ise eyi ti n gbeje lo si bi ri na eyan ki se yo ni ayen to ba ti wa lo gbe awon apere be o mo po ti ni pe ni ja oju niyan bakan na keyan ma ronu pupo ju ironu pupo ju a ma sakoba fun iri na keyan ma ri na dede ti ta tawon agbalagba ma pe ni igbone o ti e le sakoba fun elomi lati kekere ko ma ri na mo bakan na ti e ko ba po la po ju awon na ma sakoba fun iri na orisirisi aise irine ohun ni won ma pe fun wo le ni ayokele ba irine je ayokele foju ohun lo nda wo la mu abi ki nkan fufun ko ti e wa lewo tonto si bi irine ti e ah eledumare koni gba irine lowo enikokan wa to ba mo po ni pe nija irine dede o le daka qurani o le daka bibeli o ti e ri na ri un to sumo elomi ori na ri la to wa ni atelewo re telomi ba drive la le bayi bi se ni o ma jasi koto yo ma jasi gegele o ti ni pe ni ja aisan airina dede niyan kan si mi ni bi ipate alafia e tin lo lowo lowo ninu ogba liberty stadium to wa ni oke ado ibadan star number 5 o ni mo wa nibe tabi ko wa si olule ise wa to wa ni itakin loye oje legbe le po tota ni ilu ibadan bi na ni iwo to ba mo po ni pe ni ja oju mu ajmon eyo kan e to lomi dada ko mu dakin bakan na tiro ta fi se toju nipa ju tiro abalaye o nbe ni ile ise wa awa ki kan kankan sinu oju gbogbo ogun wa latenu leti ma lo boya won ti si abe sibiri na ti e won se se ni abo ti pe sibe sibe na o fi ri na dede wa agbon eyo kan e to lomi ni dada ko mu dani ero banisoro te ma pe mi si ohun na ni 090 488-688-53 090-488-688-53 ni le ise ti wa awa ki fara niyan tori pa na obe lorun ko lorun fara ni wa bakan na ni opolopo si ti wa si le ise wa ti won ti wa ndupe eludumare yo je ki won ni o lenu ope o si gbegba ope fun aisen airina dede ohun ni ke ma gbebo wa ba mi ni bi ipate alafia e ta nse lowo lowo ninu ogba liberty stadium to wa ni oke ado ni ilu ibadan iso elekarun ohun ni mo wa nibe stand number 5 stand number 5 ero ba ni soro te ma pe ni sini 090-488-688-53 090-488-688-53 alafia loju o
2: la gelu fm jagaba gogo radio maro maro
4: ubale bage o wole pelu steez Gentleman on the body system ogun tarigi akanse bitters e to ba orisirisi aisan bi adota ninu agu ara wo yaaja 50 bitters be ti gbogbo bere to da ti emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal david ta sise sise ki ati sun ton wa fe dogun ewo aye gba yen ti koja o step up pelu 50 bitters ko sun rayo ko fun baby e tan nibi kibi nibi gbogbo ati nigba kugba 50 bitters is produced by the 50 Waves Limited. SLR Kakiri Bobobi Timotin Taja to Jojulowo. Office address Iwani. Lot 3. Light and Craft Building. Bashorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters. Navdaki Jolote.

0: gbọ́n.
1: A ká balance ó jẹ́ kí n máa bòdìgá gbà.
0: Ó yá wá jẹ́ kí n jáì sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú? Bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé ìtúgbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#, lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrù bá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

0: ìjọ gbọdọ̀ fight calling for all those ministries wípé sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta ètí ó máa wáyé ní ìlú ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé authority that leads the whole world èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026 ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ ibi ìpàdé ni ilé ìwé ọba Akínyẹlé Memorial High School Alubua Bashọ́run Road Ìdíàpẹ́ Ìbàdàn Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti pa gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí arọ yóò rìn afọ́jú yóò ríran láìsàn yóò gba ìwòsàn ìrètí yóò padà wá ìbùkún ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkàn pàdé àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwọ́ sí ibi ìpàdé láti ìwòrò mọ́kànlá challenge ọjọ́ ẹgbẹ́ra rírì ìgbà rẹ ti dé ó wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367 ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel má ṣe padà sẹ́yìn Ọlọ́run dúró dé ọ́
1: Lagilu FM 96.7

0: ṣani. Ìgbà mi ti ń bàrò títí, kò sì ní sí definition tí mo lè fún ìfẹ́.
1: Lálálá bá kú ẹ wá.
0: Àmọ́sọ́ náà ni.
1: Ìyàrá bá kú ẹ wá.
0: Tẹ bá ní kẹ́ define nífẹ̀ ẹ́ sàmọ́ tó jọ náà ni. Ẹ wọ́n jẹ́ àtàrà wa ìfẹ́ dùn. Ẹ̀yìn ni mo fi ń kí káàbọ̀ sórí ètò ní tèmi fún tàlẹ́ yìí. Fún tòní tí ń ṣe ọjọ́ tó kẹ́yìn oṣù karùn-ún ọdún 2026.

0: lórúkọ olóòtú ètò yìí ni mo fi ń kíyìn káàbọ̀ ọ̀gá wa Kenneth Goje K Boogie.
1: Àdúkẹ́ rọ́sílẹ̀ èdè mi.
0: Ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ wọ́n tẹ́ ẹ mọ̀ wọ́n sí Brown Sugar.

0: ètò yìí lálẹ́ yìí.
1: ó ní pẹ̀lẹ́.
0: ẹ mọ̀ jẹ́ àtànra wa ẹ tún gbádùn rẹ̀ bí ìgbà tí màtínì bá ń bẹ ń bí ni.
2: ó sì lè dé mi àdúgbẹ́dùn ló sì lè dé mi.
0: ọ̀nà ara láti gbé gbà lálẹ́ yìí.
2: ló sì lè dé mi.
0: ohun tí ó ṣẹlẹ̀ ni pé atawa àtẹyìn àjọ ṣètò ni.
2: lè dé mi èmi fẹ́ lọ sílùú òyìnbó.
0: jẹ́ kí n tún mọ fẹ́lẹ́ ìdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin olólùfẹ́ ìkànnì yẹn tó jẹ́ pé ní gbogbo ìgbà ní ẹ léṣe kẹ́ ẹ mọ̀gbọ́n lágẹ̀lú fm. màmá kan sọ fún mi lọ́jọ́ kan ní rédíò àwọn ọ́nì kínní táwọn fi ń tù nù rẹ̀ láwọn ọmọ jọ kúrò ni. wọ́n ní báwọn ṣe sẹ́ẹ̀tì ẹ̀ sí lágẹ̀lú bá àwọn ìjọ túnà kúrò ńbẹ̀ ni. mo ní màmá mo ní kíni ìdí ẹ̀wọ́n ni ọmọ lè ṣeré débẹ̀ kó fẹ́ gbé kúrò àwọn ò sì mọ báwọn ò sì dá padà sí lágẹ̀lú. aláwọn òṣìṣẹ́ tán láti gbọ́ rédíò míì lẹ́yìn lágẹ̀lú fm.
1: àdúkẹ́ ló sì lè dé mi.
0: ìfẹ́ ni ọ̀rọ̀ ìfẹ́ ni.
1: ló sì lè dé.
0: a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ tẹ́ ẹ ní sí wa lórí ìkànnì yìí.
1: ẹni tó ní ìfẹ́.
0: fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ tẹ́ ẹ ní sí Martini Salawu ọmọ ọba.
1: ẹni tẹ́ lọ.
0: fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ tẹ́ ẹ ní sí ètò bá mi ètò òní tèmi.
2: àdúgbò
0: bẹ́ẹ̀ ti nífẹ̀ẹ́ wàlàwà náà nífẹ̀ẹ́ yín.
2: ó

0: let's celebrate ourselves.
1: Ẹjẹ́ a mọ rírì ara wa.
0: Kò sí ohun tó mú ìfẹ́ dùn bíi kí ọkọ mọ rírì ìyàwó tàbí kí ìyàwó mọ rírì ọkọ.

0: ṣe ti tọju ọmọ ni ka so ni
1: ọmọ ko ba le mi fe
0: ọpọlọpọ obirin lo ti mo nji lata ago merin nigba ta baba si nhan lọwọ hello
2: hello ta leta
0: e ka le ma
2: e ku ta
0: e so ma
2: o ko mi ni abi odun lasido
0: kini ba le yin si fun
2: mi fe abi se ti oko mi Ibẹ́ aṣètò pé wọ́n ṣe ta ọ̀hún, wọ́n púpọ̀ bí mi, torí wọ́n tọ́jú mi dáadáa. Wọ́n fẹ́ fún mi pípẹ́ aṣètò mi.
0: Ṣé ọkọ yín wà nílé yín, wà nílé pẹ̀lú yín, àbáwọn náà tí ìtìlẹ̀ ọdún dé?
2: Wọ́n wà bẹ́ẹ̀.
0: Wọ́n sì ń gbọ́ yín báyìí àbí?
2: Bẹ́ẹ̀ni
0: sà. Inú wọn ti máa dùn báwọn pé tẹ́ fi lè pè sórí ètò láti mọ rírì wọn, ohun tó dáa ni, bó sì ṣe yẹ kó rí nù. Ilé yín ò wà ní dàrú. Ọlọ́run ló fún wọn ní gbogbo ohun tán nílò láti jẹ́ kán máa tọ́jú yín síwájú sí i. Ẹ̀yin náà ẹ̀ mọ̀ wá take care for granted ẹ̀ mọ̀ bá wọn já o. Ọkọ̀ ọkùnrin bí ọkọ̀ yín wọ́n ń ta o. Ṣé ẹ̀ mọ̀ bẹ́ẹ̀? Ẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Ẹ̀ ẹ̀ ẹ̀ ó dáa.

0: tọjọ bi iyawo yin to ba sunmo tabi tọjọ bi oko yin ba sunmo e le pe sori abala ta wa yi lori eto ni temi ke celebrate won hello
1: hello
0: e kale ma
1: yes
0: se ku
1: hello
0: an gbo yin
1: e ku ipe ko ta
0: e se ma
1: mo fẹ́ tẹ́lá mi dúpẹ́ lọ́wọ́ ọkọ mi ó ń tọ́jú àwọn ọmọ nítorí pé ó ń fẹ́yàwó méjì lé ní kó má tọ́jú pépé ni èlùbọ́ ni ata ni iyọ̀ ni àwọn ọmọ lọ fún mi kò kà mí lọ́wọ́ kò kà mí lẹ́sẹ̀ tẹ́lá mi dúpẹ́ lọ́wọ́ ọkọ mi o alàdé àgbé ọkọ mi ọmọ bàyá ọmọ àmọ̀ ojú ọdẹ fẹ́ kí oṣù gé ìjì ní àgbé ní gbé ìlà lọ́wọ́ ọkọ mi ọmọ jágbé ń gípa yóò
0: fún
1: ọmọ mi dúpẹ́ lọ́wọ́ ẹ o ìyá ayọ̀ láti gbé ọ̀rá ni o.
0: ìyá ayọ̀ bẹ́ẹ̀ ṣe kí ọkọ yín lórí ètò báyìí ṣe ti kì wọ́n rí lójú wọn.
1: Ìmọ̀ ṣe kí má kì í níjẹ́ kan olúwa mi àlàdé bàbá ọdẹ.
0: Tẹ́ ẹ bá wá ń kì wọ́n báwo náà ṣe máa ń fìlì.
1: Ṣé máa tẹnu bọ̀ nílẹ̀ ni ó máa gbé mi
0: mọ́ra. Obìnrin náà lè máa ṣe báyìí kí ni ọkọ rẹ̀ ó mọ́ dùn láti máa tọ́jú rẹ̀ ń gbogbo ìgbà.
1: Ó ń tọ́jú mi o tẹ̀gbẹ́ ni ó ń tọ́jú àwọn ọmọ o.
0: Ẹ ṣeun tẹ́ ẹ mọ rírì ọkọ yín.
1: Alákùnwọ̀n síbi ilé kejì ni wọ́n wà ní ìdágbé fòfin.
0: Ok, ilé yín ò wà ní dàrú lágbọ́rọ̀ ọlọ́run.
1: Àní.
0: Ṣẹ̀gàn ìfẹ́ àárín yín kò ní dàrú.
1: Àní mo yá àlá.
0: Ẹ dáa ma. Ẹyin èèyàn wa ẹja lòkè lọ́hùn ká lọ tajà náà tá a bá padà dé àmọ́ tẹ̀síwájú lórí ètò ní tèmi ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.
2: Lagilu FM 96.7.
3: O balẹ̀ gbàgẹ̀rẹ̀ ọ̀ wọlé pẹ̀lú Steve Ogun Peter ti ogun fún bí àwọn Misty Peters Jagunlabi ọkùnrin ogun Gentleman on the Body System ògbóǹtarìgì àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà. 50 Peters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra. 50 Peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal. David ká ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Tẹ́pọ̀ pẹ̀lú 50 Peters kó sunra yọ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà. 50 Peters is produced by the 50 Waves Limited. Ẹ sì lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajá, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Peters, NAFDAC Ijọlu.

0: ọgbọ́n.
1: Akabalance ó jẹ́ kí n máa bò dágbà.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láìsí ìdá.

0: se we lo ti tu ati lo dodo e ti mo ka se pelu oto nu to ba so be o ma se be lowo lowo lasiko yi akoko ti to fun media cashbo ninu ojujun ogun to le ni milionu lona ajota naira wa fun jije ati bi awon to ju ogota eniyan lo lo ma ni ipin lati je lo se kokan ma se fa seyin ma jora re lenu logun ayo to ba je duro fun anfani lati yi ipin si aye re pada bo se nta to tun ta si be la anfani re po si Wednesday 24th of June jojo ayo la pelu rire lala kan tun o ya bere si ni lo ma ta pelu kodu e lori splash fm *347 *1004 *1# lori ilajelu fm *347 *1004 *2# be lo tun le sabewo soju opo website www.cashe.ng media cashpot niju akoko yi pada riri re ti de o
1: bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ ìbàdàn.
2: ẹ̀rọ ń jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀ tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́ àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní mọ̀lẹ́tẹ́ nìbàdàn lẹ́yìn ilé bàbá adédìbú gangan adójúkọ people's girl grammar school 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
3: Ibadan Mega Crusade 2026. Ẹ̀yin aráàlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of Fight Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta. Ètò máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Ètò yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yóò máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Iléèwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashọ́nù Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti pa gbogbo ọkàn pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti gbọ́ Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkàn pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé wá sí ibi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Bírì, Ìgbàrẹ́ ti dé. Wọ́n wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn. Ọlọ́run ń dúró dé ọ́.
4: Lagilu FM 96.7.
5: Onítèmi lẹ́tọ̀. Onítèmi pẹ̀lú Martini ọmọ ọba.

eka bo pada ni baye je ka bo si abalagba mi ife agba mi ife

0: short time, no go contest.
1: Ẹ pè sórí ètò báyìí, ẹ sọ ohun tó jẹ́ ẹ̀dùn ọkàn yín nípa ìrìn àjò ìfẹ́ yín.
0: Get officially Sima.
1: Ohun tí ẹ̀ ń kántà lọ́wọ́lọ́wọ́ báyìí nípa ìrìn àjò ìfẹ́.

0: Hey, Eda kon e pare di o yin. Hello?
1: Hello?
0: Hello, e ka aro?
1: Ah, mi gbo yin ba yin. Hello, Kalesa.
0: A wa n gbo yin daada, so e ti n gbo wa?
1: Okay.
0: So e ti n gbo wa ba
1: yin? Ni ayo so lo ti pa ya ji so ti ni.
0: E ja gbo baba.
1: Oruko mi ni Emmanuel.
0: Eh, e ba mo daruko yin. E ma da.
1: Okay, okay. Ni pa oro ibi se ni. Igbe mo ma mo mo ti koko so ya oruko. Sami ya wu. Ije ni ki je problem la re ya se wu ti. Igba ti mo fi le sinu igba yen. Gbogbo tí bá ti rìn ọ̀nà tí pé mo fẹ́ ṣe báyìí wàhálà mi ṣe wú oko wọn ò kí wá ṣe mi tọwọ́ tà mí lọ́mọ fún jẹ́ ṣe mọ́.
0: Bàbá kí ni nǹkan tí àwọn fámìlì ìyàwó yín sọ ń gbà yẹn tàbí kí ni nǹkan tó ṣe tó fi di pé àárín ẹ̀yìn àti ìyàwó yín dàrú?

0: Kí ni nkan ti family yawo yin so tabi ton se ngba na lohun
1: nkan ti o se family yawo ni ya ya yawo ni go ni problem ye ah the so aba iya ti ayin ni problem a ko ni ka lo ku won ni iya ni ki pada e ni ba ti pada ku ya ma ba ni ojo keji ni odun ye o su keji ni odun ye the 15 o su keji odun ye o de ni yawo ni o de lo se emi o de ni da gbe de odun ye igba ti awon ma de oju e ti la so ko a ma gbe aye dada mo so igba ti janu a sa yin joro yen pe ko pada di sa pe ko pada di a sa yin joro yen but iwo a o ti cheje di o ti tele igba ti wa cheje si ti tele ya ti ti tele
0: be iyawo yin o gboro si ni lenu mo
1: igba o ti ni lenu mo ko elekini se lekini igba to se lekini ni ani ah eni ti ba ti fe si pada o ele para pa mi e wa ti gba yen awa fera mo de ti bi mo meji fun mi
0: e wa ni leyin eyi gbogbo obirin te ba tin pade bi wa ni si mi ni abi abi abi eyin ni e open mind yin lati ri daada nipa awon obirin te ba n pada wa pade yi
1: ni gbogbo obirin ti ba ti pade leyin gba yen mi ma ri original ti mi se fẹ jugo mi se suru pe ma se suru fọ lọhun kọran le fi ni original original wọ so ati gba yẹn mi o ri mi to wa oke fun rara mi ti ba ti pade bayi mi ko ma wa sure fun mi lẹri ko gba owo ko lọ.
0: Bí ìgbà tó bá jẹ́ pé mind tó ń gbé wá mind pé ń fẹ́ gba yín ni
1: bẹ́ẹ̀ ni sá
0: kò sí kankan nù yín tó nífẹ̀ẹ́ nínú wọn tó nífẹ̀ẹ́ yín
1: kò sí bínú ṣe rí àwọn nífẹ̀ẹ́ mi bínú.
0: Ṣùgbọ́n báyìí ó sì wù yín kẹ́ ẹ pàdé obìnrin tó nífẹ̀ẹ́ yín.
1: Bẹ́ẹ̀ ni sá.
0: Bàbá ẹ tó bí ẹni ọdún mélòó náà.
1: Ọmọ 36 years ni mí.
0: Ṣùgbọ́n ìyàwó yín tó lọ ẹ jẹ́ ká sọ wípé ìyàwó yín wá ti wá yí ìwà padà wọn wá ṣetán láti padà sọdọ yín sọ ẹgbà wọn.
1: Ṣé wọ́n bá yí ìwà padà òtún ti tí ọjọ́ mẹ́ta ta ti fura wá ló ti ma tó bí ọdún márùn-ún sí mẹ́rin báyìí. Ṣé mi ò lè wá ṣọ̀ pé ìwà tó bá máa yí ìwà padà mi ò lè wá ṣọ̀ pé kò lè dàgbé ti tẹ́lẹ̀ mọ́ pé èèyàn ta ti fura wá ló tó bí ọdún mẹ́rin sí
0: márùn-ún. Ẹ jẹ́ ká sọ wípé ó dàbí ti tẹ́lẹ̀ wọ́n tún wá nífẹ̀ẹ́ yín gan ju ti tẹ́lẹ̀ lọ ẹjẹ́ sọ bẹ́ẹ̀.
1: Tẹ bá nígbà wùtọ́ lọ́run máa gbà padà
0: máa padà
1: bẹ́ẹ̀ni.
0: A jẹ́ pé ẹ̀sìn nífẹ̀ẹ́ ìyàwó yín.
1: Mi nífẹ̀ẹ́ mi ò lè parọ́ kì í ṣe pé mi nífẹ̀ẹ́ gbogbo àwọn fámìlì mi pátá kì í ṣẹ̀gbọ́n gbogbo ọgbọ́n máa ń sọ ó ní kí bá fẹ́yàwó mi gan ṣẹ̀ náà wọ́n nífẹ̀ẹ́ pé
0: bàbá sọ ẹ wá rí wípé ṣé ẹ rò wípé ó ṣeé ṣe kó jẹ́ pé torí pé ìfẹ́ ìyàwó yín ò tí ì kúrò lọ́kàn yín lẹ ṣe rí dáadáa nínú àwọn obìnrin tẹ̀ ń padà pàdé torí ẹ ń wọ ẹ ń wá obìnrin tí ó ní ìwà tí ìyàwó yín ń wù sí yín kó tó di wípé èdè àìyedè dé láàrin yín.
1: Bẹ́ẹ̀ ni sá bẹ́ẹ̀ ni.
0: Tá a bá wá sọ wípé ká ṣiṣẹ́ láàrin yẹn pé kí ìyàwó yín padà káàrin yín padà gùn kọ sí ẹ ní láìkì yẹn ju kẹ ṣẹ̀ṣẹ̀ máa wo obìnrin míì káàkiri lọ.
1: Kìṣepé yẹn kìṣepé burú jù but ẹ yà pé wọn ní ìyàwó burúkú ṣe ní àlọ burúkú yìí ṣe ní.
0: Bẹ́ẹ̀ni ìyàwó burúkú ṣe
1: fẹ́. Òun ni problem yìí gbogbogbò tó jẹ àwọn ohun gbogbogbò ni problem yìí.
0: Ṣé ìyá ìyàwó yín ò fẹ́ràn yín láti lẹ̀ wá tàbí ó dé àbí ó dé àárín kan ni
1: ìgbà tó dé àárín kan ni.
0: Bóyá ó ṣeéṣe kó jẹ́ pé ó ní nǹkan kan tán rí tàbí tán gbọ́ tán wà lè béèrè lọ́wọ́ yín tán fi wá.
1: Ìyá ìṣàkó sí ọkọ ibi ìdádì bàbá ìyàwó mi wà lẹ̀ náà bàbá ìyàwó mi wà lẹ̀ kò sí problem láàrin mi àti bàbá ìyàwó mi. Àti ìyàwó mi ìyá ìyàwó mi gbogbogbogbogbo owó owó tó kọ láti ní gbogbo owó ẹ̀yàn kùtì ẹ̀yàn nìkan wà tó bá ti láìkó owó ju ọmọ ẹ̀ lọ

0: ẹja farabalẹ̀ gbọ́ ìrìn àjò arákùnrin yìí nínú ìfẹ́.
1: Àyà tọmọ yá yìí ló ń ṣiṣẹ́ ọkùnrin ẹlẹ́gbọ̀n bá ń tán ẹ̀kọ́.
0: Arákùnrin yìí sọ wípé ẹni ọdún 24 ni àwọn. Ẹni ọdún 24 ẹ̀dákun. 34 years làwọn. Wọ́n ní iṣẹ́ aṣirun lọ́sọ̀ọ́ làwọn ń ṣe. Ní àwọn ò sì ka ju ilé ẹ̀kọ́ girama lọ. Ẹ̀yin ò school secondary school certificate ní bẹ lọ́wọ́ àwọn káwọn tó yà sí ìdí iṣẹ́ aṣirun lọ́sọ̀ọ́.
1: Àyà tọmọ yá yìí ló ń ṣiṣẹ́ ọkùnrin ẹlẹ́gbọ́n bá ń tán ẹ̀kọ́ máa ń máa ṣe lọ.
0: Ṣùgbọ́n ní àwọn ní ṣọ́ọ̀pù títí wọn o táwọn ti ń ṣerun. Wọ́n ní àwọn ń fẹ́ arábìnrin kan. Wọ́n ní ìgbà tí arábìnrin yìí wà ní 100 level nílé ẹ̀kọ́ gíga làwọn pàdé ara wọn. Aláwọn nífẹ̀ẹ́ arábìnrin yìí bákan náà lòun náà nífẹ̀ẹ́ wọn. Alárábìnrin yìí ò ní bàbá. Ìyá tó sì wà nílé kò sí rẹpẹtẹ lọ́wọ́ ìyá. Oníṣùgbọ́n àwọn ṣèlérí fárábìnrin pé àwọn ò ràn lọ́wọ́ báwọn ó sa gbogbo agbára àti ipá àwọn láti rí wípé ó parí ilé ẹ̀kọ́ gíga pẹ̀lú ayọ̀ àtàlàáfíà láì ní wàhálà kankan nínú.
2: Kò ṣe wí bọ́rùn-bàrọ̀ kò ṣe sọ mélòó-mélòó.
0: Wọ́n ní àwọn mú ìlérí àwọn ṣe tó jẹ́ wípé bíi pé àwọn nìkan làwọn dátọ̀ arábìnrin ni láti 100 level táwọn ti pàdé ẹ̀ títí tó fi jáde ilé ẹ̀kọ́ gíga. Bí ìgbà tó bá jẹ́ pé àwọn nìkan làwọn dátọ̀ ni ẹni tá a bá ní ká gbé sórí percentage wípé bíi 90% ni ipa tí àwọn kó láti rí wípé ìyàwó àwọn àbí kí n sọ wípé olólùfẹ́ àwọn yìí ó parí ẹ̀kọ́ ẹ̀ pẹ̀lú ayọ̀ àti inú dídùn. A ní ọlọ́run sì bá arábìnrin yìí ṣe bó ṣe parí ilé ẹ̀kọ́ gíga tán tó lọ sẹ́fíìsì. A ní kódà sẹ́fíìsì ló wà tó ti rí ṣe. A ló ríṣẹ́ tó ti dẹni tó lè dádúró tó lè tọ́jú ara ẹ̀ láì wojú àwọn tàbí láì wojú màmá ẹ̀.

0: Hello.
1: Hello. Ekale sir.
0: Ekale.
1: Sir, we call him Emmanuel. Emmanuel, I'm a baby. Let's go, Deda.
0: Emmanuel, I'm a baby. Let's go, Deda.
1: Yes, sir. I'm not a kid. I'm going to say, "Bro, I'm going to go to the doctor." I'm going to go to the doctor.
0: All right. Oda session, sir. Yes, sir. You have been good to me. Lo tota abanika wo daada. Abiraye wo giri. Amo jamare ni udara. Abaka bi oro no aire ni ba. Tota abanika wo daada. Un to dunyan daada ni to dunyan daada to je pe le cause depression. Hello.
1: Hello, hello to.
0: Eka le sir.
1: Eka le o,
0: yes sir. Yes sir.
1: Ako odunyan ju o.
0: Eshun baba.
1: Kuni reyin lagbara Olorun.
0: Amen.
1: Oruko mi ni Zamze Iyadina.
0: A n gbọ yin sir.
1: Mo fẹ beere kan sir. Ṣé ìgbà tí n tójú rẹ bá wọn ṣé mami rẹ o mọ àbí kò mọ?
0: Ìyẹn ìyá ìyàwó yìí àbí?
1: Bẹ́ẹ̀ ni.
0: Ó mọ̀. Torí ìyá ìyàwó yìí mọ ọkùnrin yìí.
1: Kò sí mọ ọkùnrin yìí.
0: Ó mọ̀. Ipe o mọ gẹgẹ bi ọrẹ mọ ti obinrin o introduce ọkunrin pe a ọrẹ mi ọkunrin leleyi o
1: tẹri uru rẹ bi sẹlẹ si gẹgẹ bi mo sọ but emi ni o re lati igbaya kaso olofa but kini kan mo mana te mi ni pe kọlọ sọ fun mama rẹ nti ọmọ rẹ bi se nti ọmọ rẹ bi se fun mi o but ko wa fi Ọlọrun gbé Ọlọrun jà fún ìjà kó filẹ̀ fún Ọlọrun kó sọ fún mọ́rin pẹ̀tọ̀ kò sí rẹ̀ yàn rìn yàn mọ́ sọ ohun àbí bẹ́ẹ̀ kọ́ ni.
0: Bẹ́ẹ̀ni.
1: So kò nídìí pé kó sọ anything bí yọ́bàá gbinú àbí nǹkan kó sì sàlẹ̀ tí ó ti ṣe pẹ̀tọ̀ mọ́mi èmi àti ọmọ yìí ṣé ó ti parí láàrin wa ni o kó sì sọ pẹ̀tọ̀ ó kò wọ Ọlọrun kó sì kú iwájú rẹ̀ kò jù bá ń lọ.
0: Ẹ ṣeun sir.

0: Hello.
1: Hello. Hello, Kare.
0: Yes.
1: I'm not going to say anything.
0: Mm-hmm.
1: So, I'm going to say, kò sí gbọ́kànlé kò dẹ̀ sí fọkàntà tó bá kojú sí ìkúta tó bá kẹ́yìn sí ìkúta tó bá kùn ní ọkọ tó wà rẹ̀ pa orí àwọn obìnrin wà láì débà pé torí ọmọ kò yẹ kéèyàn níyàwó kọmọkùnrin níyàwó wà láì torí ọmọ ni ọwọ́ tèmi tèmi sọ pé mo fẹ́ fi kọ̀m̀pìà ìyàwó onúdé mi tó bímọ fún mi tí mo dẹ̀ lọ́wọ́ pé kí n fi ìfẹ́ hàn kúrú yábìfẹ́ sí wà nínú ọkàn mi sí mo dẹ̀ lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi kí n tẹran ní òjì wọ́n dẹ̀ fún mi ní ẹran mo dẹ̀ gbé wálé mo gé kékèké mo bá lójú oúnjẹ ẹni tọ́rọ̀ kara lè mí ṣe mo wá bọ̀ mo dè mo dẹ̀ mọ̀ pé kò ń jẹran bíbọ̀ mo dẹ̀ dé mo ìdáhùn ọjọ́ kejì mo ti gbé ẹran jáde ni àwọn ọmọ mi náà ti sùn táyà tí mo jí ẹ tán so bí mo ti ní kọ àjọjẹ ni adájọjẹ láwùjọ yẹn ọmọ àbúrò ẹ̀kan náà bẹ̀rẹ̀ lọ́dọ̀ wà tó ń jó pẹ̀lú wa obìnrin mo náà jẹ́ bẹ́ẹ̀ àfi bí mo ti jáde wo ìta títí bá dé wọ́n bá sọ pé ẹran tí mo fún jẹ láwọn ní pọ́ìsì wa ń bẹ̀ ó pé pọ́ìsì mo fún ọ tí mo máa ń sọ wẹ́rẹ́ fún yìí ọmọ ńlá ti prison lọ fún mi kọ́nà ọmọ jẹ irú ẹ̀ mọ́
0: bàbá
1: mo
0: ń bọ̀ náà ẹran tí ẹ gbé wa lé gbogbo yín lẹjọ jẹ́ tẹ́ ẹjọ jókòó sórí
1: gbogbo wa lájọ jẹ́ bímọ mẹ́ta fún mi
0: gbogbo yín lẹjọ jókòó sórí tébù tẹ́ ẹjọ jẹun tẹ́ ẹjọ jẹran yìí
1: gbogbo wa pátá lájọ jẹ́
0: àwọn nìkan wá nínú wá run nínú gbogbo èyí tẹ́ ẹjọ jẹ́
1: bẹ́ẹ̀ ni èmi ò tẹ́ ẹ sí ní ọ wá pé mọ́mí rẹ̀ lórí fóònù mọ́mí rẹ̀ sáwà sí ọ̀dọ̀ àwọn gbé lọ sọ sítú abẹ́lé ọ̀sádì àárọ̀ ọjọ́ kejì torí mi wá lájọjọ́ mi ìbánu ni kí ló dé kí ló ṣẹlẹ̀ àwọn anúndé wá sọ pé àwọn ọmọ ibi tó lọ pé bóyá lọ sọdọ ọmọ mi ẹ ní pé náírà ọmọ mi ẹ kò lọ inú òdì tèmi táti sùn lóde tèmi pé tọwọdọ ọmọ mi ẹ jìnnà bó ètò àjú mo ti rí ọmọ mi ẹ lọ kànákùn lẹnu ọ̀nà ni ẹgbẹjọyọyọyọyọ oorun sùn lóde kankan ọmọ ẹlẹjọjá pé kí ló dé kí ló ṣẹlẹ̀ ìyàwó mi kọ́ wọ́n sọ pé tí wọ́n náà lọ fún nǹkan tó ṣe ń ẹran fún tọ́lọ́ jẹ́ tó ṣe kí nìkan mú ní ẹran tí òjò wa jọ jẹ tí èèyàn kò mú òjò wa orúkọ ẹ̀ tó bá dá sí ni ó mú un ìmọ̀ pé ìyá ẹ̀ ti lọ ìfọ́tò station wà láì àárọ̀ ọjọ́ yẹn náà ni mo ráwọn ọlọ́pàá láti ìdí arú station ìdí arú mo di mọ̀kú ẹ̀ náà ti lọ jẹ́ aṣáájú sí ìjọ náà kọ́nà méje irú ẹ̀ mọ̀ láyé mi.
0: àmì.
1: ó lóṣù mẹ́rin mo fi bá yín sọ̀rọ̀ mo lóṣù mẹ́rin láti lóṣù kẹjọ mo dé lóṣù kọkànlá láàṣì ẹ̀. sọ̀rọ̀ sọ̀rọ̀ òbí nìyá àsọ́kù yẹn fẹ́ kákùn ni a fẹ́ gbé yín sọ́kàn bí kan tí èyí bá sì tó yọ ọmọ kò yọ kọ́ ọmọ ọkùnrin ọmọ níyàwó kò yà níyàwó ni ká máa gbé olóṣù kó kálùkọ mọ ìṣe sọ tán wọn ya àwọn obìnrin tàǹgà ó sì dé ìyẹnjú pé kó gbéyàwó ní ẹrọ tó ń wọ ẹlòmíín wà ní wọn sọ pé wọn bá yé yẹn jẹ nínú 100% 30% lórí sísè ló dánú wọn 70% yòókù nínú ibi sísè tán lórí wà láì ó ti wọ́ sí gan fáwọn obìnrin wọn ò dẹ̀mọ̀ pé ara wọn làwọn ń ṣe wọn ò ṣe táwọ́ ọkùnrin ọkùnrin ni ọ̀sọ̀ rẹ o èmi bàjẹ́.
0: ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ohun tó kọjú síyàn kan ẹ̀yìn ni mò ń kọ́ sẹ́lòmíì ẹlòmíì ó sọ fún yín pé táwọn bá tó ayé wá ìyàwó àwọn làwọn ò tún padà tó fẹ́.
2: You remember the girl for me.

ẹ ṣeun eyín ẹ̀yàn wa alábala yìí. Ẹja tún fi orin eléyìí náà sẹ́mu ná. Tá a bá ti wá padà dé àábọ̀ sí abala tó gbẹ̀yìn ní orí ètò fún tòní ìyún abala Romeo and Juliet. Ẹ ti mọ bí a ṣe mọ ní alábala Romeo and Juliet yìí tá a bá ti dé. Àábẹ̀rẹ̀ àábọ̀ sí abala yìí. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

obinrin te n wa alabarin. Wẹ́ni tẹ́ ẹ mọ fọ̀rọ̀ lọ tẹ́ ń wẹ́ni kejì tẹ́ ẹ fẹ́ kó jẹ́ pẹ́yìn nìkan ni nínú ìrìn àjò ìfẹ́ ẹ pè lábala Romeo and Juliet báyìí ẹ máa wá gbọ́ tẹ́ ẹ bá ti pè ẹ dárúkọ yín ẹ yọkan nínú orúkọ yín tórúkọ yín bá jẹ́ Abimbola Salami ẹ jẹ́ ẹ dárúkọ Abimbola nìkan. Bákan náà agbègbè ibi tẹ́ ẹ ti ń pè Abimbola ló kọ́ mi látàgbègbè Challenge. Iṣẹ́ aṣerun lọ́sọ̀ọ́ ni mò ń ṣe. Mo ti pé ẹni ọdún 51. Mo jẹ́ èèyàn tó pupa fẹ́rẹ́fẹ́. Mo sì lómi lára díẹ̀. Mi ò ga jù bẹ́ẹ̀ láàlẹ́ sọ wípé mo kúrú jù. Ọmọ ìpínlẹ̀ Ògùn ni mí.

0: Ονείται μιλή του. Hello. Ekaro ma. Ati wa laaro bayi o.
1: Ekaro sa.
0: Ekaro.
1: Wura loruko mi.
0: Wura loruko yin latagbegbe ebo.
1: Yin grandma.
0: Mama, e n wo orakunrin ti okunrin te ejo rin ni ajo ife.
1: Ben sa.
0: E to eni odun melo?
1: I'm 48
0: years.
1: Ben sa.
0: E sapejuwe die e so nipa ara yin.
1: Oni se lowo. Visa ibi mo ise. Si ma daruko se ni opolopo yan ma mo.
0: E ma wule daruko se yin. Se eni pupa ni yin ni abe ni dudu.
1: Moga mo chocolate mi o dudu ju mi je pupa ju.
0: E ko e mora fere.
1: Ben sa.
0: E je yan to ga.
1: Ben sa.
0: Eyin na ti di agun ta so lo nu. Omo ipinle wo ni yin?
1: Omo Osun State. E je ki so be.
0: O na ni mo se bere ipinle.
1: Both dad and mom Osun la won village.
0: Okunrin ti e nfe iru okunrin wo le nfe?
1: Ko si elesin ti mi o le fe ninu mejeji.
0: Tori esun wo le yin se?
1: Christian
0: ni. Ṣùgbọ́n mind kò bá jẹ́ ẹlẹ́sìn kejì.
1: Bẹ́ẹ̀ni.
0: Tó sì jẹ́ ni tó gba ẹ̀sìn dáadáa nínú ẹ̀sìn kejì. Bẹ́ẹ̀ni.
1: Kì í ṣe pé kó pọ̀ jù tó bá dẹ̀ jẹ́ pé níwọ̀nba. Kó ṣàjẹni tó mọ Ọlọ́run. Ẹlòmíì lè má kírun báyìí but nínú ọkàn ó mọ Ọlọ́run. Ẹlòmíì ó lè má lágbára ti gbogbo lọ sí church nínú ọkàn nínú ìhùwàsí ẹ ó mọ Ọlọ́run.
0: Kó jẹ́ ẹni tó níṣẹ́ lọ́wọ́ àbí mind tí ò bá níṣẹ́ náà ẹ sì lè.
1: Kó jẹ́ ẹni tó níṣẹ́ lọ́wọ́ torí pé èmi náà mo níṣẹ́ lọ́wọ́ mo máa ń ṣiṣẹ́ dáadáa Ọlọ́run dẹ̀ máa ń ràn mí lọ́wọ́ níwọ̀nba. Wọ́n torí púpọ̀ rí pé àwọn èèyàn ti fẹ́ máa kíyèsí mi pé èmi náà dẹ̀ wo pé ó ti ń.
0: Mama ẹ̀ tí má rírí àbí.
1: Àwọn mi má rírí o but mo má rírí torí pé mo ní one issue ọlọ́mọ kan.
0: Ẹ ti má rírí tẹ́ ti bí ọmọ kan kẹ́ tó wá kúrò nílé ọkọ yẹn.
1: Bẹ́ẹ̀ni kì í dẹ̀ ṣe pé ó fẹ́ mi ní ṣùlọ́kà.
0: Irú ọkùnrin tẹ́ ń wá báyìí ọkùnrin tí ó fẹ́ yín sílé tí ó fi yín ṣe aya ni tẹ́ ẹ bímọ fún.
1: Bẹ́ẹ̀ni tọ́lọ́run bá ṣe ọmọ tó bá dẹ̀ jẹ́ pé kò fẹ́ ká bímọ mi ò ní problem pẹ̀lú yẹn mo ti bí ọmọ ẹyọ kan ọmọ kan náà ni mo bí.
0: Wá mind tó bá jẹ́ pé ọkùnrin yìí náà ti níyàwó rí tó ti bímọ rí.
1: Mi ò mind tó fẹ́ fẹ́ mi àti second wife mi ò mind.
0: Kò bá jẹ́ second wife fẹ́ mind.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dẹ́ àmà.
1: Mi ò mind kó ṣáà má jẹ́ èmi nìkan.
0: Mo máa dágbé
1: lọ títí
0: láéláé. Ó dáa mama, àwọn ọkùnrin yóò pè wọlé ohun tá à ń ṣe ní ẹ jẹ́ ká ṣe báyìí bóyá a lè gba àwọn obìnrin míì náà tabára obìnrin míì náà tí ó pè táwọn olóò sọ nǹkan tó fẹ́ ká tó wá gba àwọn ọkùnrin láàyè láti pè wọlé.
1: Ṣùgbọ́n
0: ẹ sáà mọ bá ètò bọ̀ kẹ́ ẹ mọ fọkàn sí bí wọ́n bá ṣe ń pè àti ohun tó ní kálukú bá ń sọ.
1: Mo ti gbọ́ mo wà ń bẹ̀.
0: Ẹ ṣe tẹ́ ẹ̀ kúrò ń bẹ̀.
1: Ẹ dá sáyé
0: sáyé.

0: 0912 7086 75.
1: Ẹ̀yin lẹgbẹ́ mi léyìn bó ṣe ti rí géyín jẹ́. Hello. Mo ń wo bóyá a lè mú obìnrin kan ṣe ká tó wá sí ojú òpó lẹ̀ fún àwọn ọkùnrin. Mo mọ̀ pé àwọn ọkùnrin tó ti to láyìn lẹ̀ ti wà tẹ́ ti to láyìn lẹ̀ báyìí tẹ́yìn retí kí n kàn sọ pé oyá ọkùnrin yẹn pé wọlé ẹ ti tó bí 100. Ojú ẹ̀mí tí mo fi ń wo kíù yín gan bí 250 èèyàn ló ti wà lórí kíù báyìí. Hello.
2: Ẹ
1: káàárọ̀ ma.
2: Ẹ kú iṣẹ́.
1: Ẹ ṣeun ma.
2: Wọ́n kò mú dé lọ́wọ́.
1: Ẹ ṣeun.
2: Èmi ti gbèsè bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ní last week. Obìnrin ló ń sọ̀rọ̀. Ṣé o gbọ́ nǹkan tó yẹ ni kí n ṣe? Mo ti ṣe pátápátá bẹ̀rẹ̀ tí o rí èsì kankan gbà láti
1: ọ̀gbìn. ẹ tún pè báyìí bẹ́ẹ̀ ṣe pò wọlé ẹ jẹ́ ká tún wá tún bẹ̀rẹ̀ ká ẹ jẹ́ ká rìsẹ́ẹ̀tì ẹ̀.
2: Ẹyin Ọláre orúkọ mi. Mo ń gbé ní agbègbè Ọmí.
1: Agbègbè Ọmí Àdìyó. Ọmọ ìbílẹ̀ wo ni?
2: Ọmọ Ìbàdàn ni.
1: Ọmọ Ìbàdàn lé Olúyọ̀lé. Màmá ẹ̀sìn wo lẹ̀ ń ṣe?
2: Kírísítẹ̀nì
1: ni. Iṣẹ́ wo lẹ̀ ń ṣe?
2: Oníṣòwò ni mí. Káràkátà.
1: Káràkátà. Ó dáa ma.
2: Alájàpá.
1: Ẹ ṣàpèjúwe ara yín. Ẹ sọ díẹ̀ fún wa nípa ara yín ma.
2: Mo jẹ́ ẹnìkan tó sanra tí ò dẹ̀ sanra jù. Mo ga ni òbí alága jù. Mi ò dúdú mi ò dẹ̀ pupa.
1: Chocolate ilẹ̀ yín náà.
2: Bẹ́ẹ̀ni.
1: Irúfẹ́ ọkùnrin wo lẹ̀ ń wá àti kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ nípa wọn? Ẹni tẹ́ ẹ̀ ń wá.
2: Ó jẹ́ ìrìn kò dáa tó ń rẹ́gbẹ́ ìrìnṣẹ́ lọ́wọ́ tí òun jẹ́ pé ọjọ́ ọkùnrin tí ó máa gbà lọ́wọ́.
1: Ẹ tó ẹni ọdún mélòó?
2: 45 years old.
1: Ṣé ọkọ lẹ̀ ń wá ni àbí alábàárìn nìkan?
2: Ọkọ ni mo wá.
1: Ẹ tí ì má rí rí?
2: Mo ti má rí rí.
1: Ẹ sì ti bímọ rí?
2: Mo ti bímọ ẹyọkan.
1: Kí ló ṣẹlẹ̀ níbẹ̀ un? Ọ̀rọ̀ wọ̀ ni oníkálukú ṣe lọ́n lọ tiẹ̀ àbí? Tó ọkọ lẹ̀ ń wá ẹ sì máìn dìbí ya ọkùnrin tí òun náà ti níyàwó rí tó ti bímọ ni tàbí bí ẹni tó níyàwó ń lé lọ́wọ́lọ́wọ́.
2: Kọ́ mọ̀ ní ilé lọ́wọ́lọ́wọ́.
1: Ṣùgbọ́n ó ti lè ní rí kó ti bímọ.
2: Ó ti lè ní rí kó bímọ.
1: Bí ọdún mélòó sí ọdún mélòó lẹ̀ ń wò yẹn? Orí ọkùnrin tẹ́ ẹ fẹ́.
2: Láti 50 to 60.
1: Láàárín 50 to 60. Kó jù yín lọ fẹ́rẹ́fẹ́.
2: Mo kọ́kọ́ ń tàn jù mí lọ dáadáa.
1: Mo rò pé ẹ ní pé 48 lẹ̀ yín àbí?
2: No, 45.
1: Okay. Tó bá jẹ́ bí ẹ fẹ́ bí 47, 48 kó tó bí 50 then sí 60.
2: Tó bá jẹ́ páwọn yẹn ló bá lẹ ẹni ẹ gbọ́dọ̀ jù mí lọ ni tí mo sọ.
1: Mo understand yín. Mo wá ní pé ẹ̀yin 45 tí ọkùnrin bá jẹ́ bí 47 or 48 ẹ fẹ́. Ẹ fẹ́ kó tó bí 50. Sókè.
2: Ó ná máa kó sáàtì bí èèyàn dáadáa. Mo jẹ́ èèyàn dáadáa. Torí gbogbo àwọn tó ń dárúkọ àdúrà yẹn. Èmi ń fojú wò pé àwọn sì lè wò pé ọ̀dọ́ làwọn. Káwọn máa jáwé bó ṣe wù wọ́n. Mo ló fà á tí mo fi. Ṣé tó bá jẹ́ ẹni gidi tó jẹ́yàn Ọlọ́run? Kábíyàn Ọlọ́run hàn lára ẹ̀.
1: Tó níṣẹ́ lọ́wọ́ tí ẹ̀ sì máìndì ẹ̀ tí ẹ̀ sì máìndì ẹ̀sìn tó ń ṣe. Tá ẹ̀ máìndì ẹ̀sìn tó ń ṣe.
2: Ẹ̀mi ò máìndì ẹ̀sìn.
1: Kó sàtijọ́ ọmọ Yorùbá ẹ̀ máìndì ìpínlẹ̀ tí ìbáàjẹ́ náà àbí?
2: Yoruba
1: mi so pe ipinle ti eni Yoruba ti wa ko sa je ninu ipinle Yoruba ile Yoruba ta wa yi ni Odama
3: Shimano
1: o ti di meta bayi
3: Mamano
1: o ya eja fi eja si ojo opo le fun eyin okunrin te ti wa nbe
3: ma le bi ma pe bi mo pa pe bi mo
1: e ti gbo ti E ti gbọ́ ti mama alakoko eyin ora. Ti mama elekeji Bunmi.
3: Iyawo mo ri.
1: Ora ni 48 years lati Ibadan yi ton ni pe awon separate.
3: Adeke sile.
1: Ton ni oko la won wa. Mama elekeji ni Bunmi lati Oluyole tan ni 55 la won companionship la won wa
3: ayira wa moju
1: eleketa no sese pe ton yi eni ola awon na ni pe oko la won wa phone mejeji lo tin tana tana tana oya inzumbe hello eka aro baba Ami oruko yin eyo kan ati bi te tin pe.
4: Olumuyi ni ko mi.
1: Olumuyi lati bo.
4: Arimo.
1: Arimo. Ta le pe fun ninu awon mama meta eta yi.
4: O si le ba ni ola nlo. O igbe ti je ni wa.
1: Kini eji ti yin?
4: O si fun.
1: E rara. Bo se soro ibi minimum 48 na n wa. Eru n ba won ni pe awon eji ti o wa le yi pe playboy po nu wa ni. Eni 44 ni sugbon awon 45. 45 le yin na. A note ti yin sile a wa bere lowo won to ba je pon fe 45 o ki ma gbe nu won soro. Oda e kile poruko yin le kan si Olumuyi lati Aremo mo nbo o Odasa hello okunrin ni n pe bayi o okunrin ni n pe bayi hello obinrin lo n pe wa yi abi E ja fa okunrin na laaye lati pe eyin obinrin te ba fe pe a fi number wa sita keto to pari e le wa pe wa leyin eto segbo ja fokunrin laaye bayi e mo ja cheat won na hello
5: hello e kale
1: e ka ro baba oruko yin ati agbegbe te tin pe oruko eyo kan ni o edakun
5: oruko mi ni Abdulrazak
1: Abdulrazak lati oran yan ta le nife si na won meteta yi
5: mo nífẹ̀ẹ́ ni ẹni aláàkọ́ Bunmi Adekodunrin pe.
1: Wúrà tó jẹ́ 48 years àbí.
5: Yes.
1: Tó sọ wípé àwọn ń wá ọkọ. Ṣé ìyàwó lẹ́yìn náà ń wá ni àbí companion?
5: Ìyàwó ni mo ń wá.
1: Ìyàwó lẹ̀ ń wá ẹ̀ tí ìmárì rí àbí.
5: Mo ti márì rí but ó dẹ̀ ti lọ.
1: Ọmọ mélòó lẹ ti ní?
5: Di bí ọmọ mẹ́ta.
1: Iṣẹ́ wo lẹ̀ ń ṣe?
5: Mo ní iṣẹ́ ọwọ́ bọ̀ ìgbà tí iṣẹ́ yẹn lọ mo ní nǹkan tí mo fi pawọ́dà bíi bike man ni mo.
1: Ẹni ẹtọ́ ẹ̀yin tó ẹni ọdún mélòó báyìí bàbá.
5: Mo tó 39 years. Mo ṣe ń wo 40 years lọ́kàn.
1: Ọ̀nà yẹn fẹ́ jìn síra díẹ̀ o 48 ní ẹ̀jẹ̀ màmá yìí o.
5: Okay.
1: 48 ni o.
5: Wala.
1: Ẹyin sì jẹ́ ẹyin sì ń wo 40 lọ́ọ̀kan báyìí. Ó pọ̀ 80 years plus mọ̀ náà. 80 years plus. Hello?
6: Hello,
1: Eso ikan ninu oruko yin.
6: Eh, oruko mi ni Dani.
1: Agbegbe wo le ti npe?
6: Transporter.
1: Transporter ni yin.
6: Christian
1: ni yin. Ta le ni fe si ninu awon mejeji baba yin. Ninu na mi teta.
6: Mo ti lati lati pe ti pe fun eni. Won ti bi bo ten ke send the send in the team boy plan. Mo se ni ki pe ki n bere pa ni eni na pe wole.
1: Baba, e sare sapejuwe ara yin bayi ka tun reset.
6: Okay. Oruko mi ni Dani. Christian mi. Mo je 55 years.
1: Alpha. 55.
6: Yeah, transporter.
1: Se eni kukuru ni ni abe ni gigun eni duro abe ni pupa.
6: Mi o ga lo ti ki mo wa no wa mo no ma igale si mi de. Yen duro de mi ni pupa.
1: Transporter te man travel lati ilu kan lo si mi ipinle kan lo si ipinle mi. Se ti ma riri.
6: Yeah, but with the money, but at the part, at the part, at the part, that is not it.
1: Oh, my Meloni, Benle.
6: Oh, my God, I don't know.
1: Meloni.
6: Mary.
1: Mary, as he said, don't let it fail your woman.
6: Ah, God, I don't know. One day, quickly, I will not go to my living money to my father. But money can be my thing.
1: No, Bunny.
6: One banner, so, taking a father, say, I will. I thought I was going to be in my own back. We did not look very worried. In my opinion, it didn't matter.
1: Nick Banya, B.
6: Nick Banya.
1: So, Bunny is here to one new fetch Buffalo, you buy. Kill me or don't you like, Cossie?
6: 55
1: years. Odessa.

ẹ já ma lọ lórí ètò fún tààrọ yìí ẹyin obìnrin yìí nọmbà tẹ ẹ pé ẹ jẹ ń pe nọmbà yìí jáde kẹ ẹ gbọ 09058331419 lẹẹkan sí 09058331419 ẹ ṣeun tẹ ẹ darapọ mọ wa láti bẹrẹ ètò yìí tá a jọ ṣe títí dìgbà tá a parí ẹ kú ìfẹ ojú òní tì yín a mọ lọ báyìí lórúkọ olóòtú ètò yọgá wa kenneth ugwuoje lórúkọ olùṣètò yìí tí èmi ń délédè lónìí ìyẹn ò martini salau ọmọọba adédọlá pọ lamojú ẹrọ bákan náà olúwàfẹmi williams ń bẹ ń bí nọmbà tẹ wá lè pe èmi sí fún àríwísí tàbí tó bá ní ohun tẹ fẹ bá mi sọ 0704238 3951 0704238 3951 olúmúyíwá adéyẹyẹ lórúkọ